para eso, para estar muy tarde. Sí, imagínate.

0: dada.
1: Para estar muy tarde,
2: sí, o

0: ẹ̀sùn wa pọ̀ .92.9 ipò ayé fẹ́ mo ṣe ní mágbègbò ayé mágbègbò
1: sílẹ̀sílẹ̀ ayé mágbègbò
0: ìkànnì àdàdà ó ní gbogbo ayé fẹ́ máa ń gbọ́ owó
1: .92.9
0: ìkànnì aláyọ̀ owó aláyọ̀ ìkànnì aláyọ̀ owó ìyẹ̀gì tó gba ayé máa ń gbọ́ owó
1: .92.9
0: ìkànnì tó gba jùmọ̀ ló jẹ́ kí gbogbo ayé máa gbọ́ sẹ́
1: .92.9.
2: Tó yẹ ká sì tún gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa. Ó nídìí tá a fi ń tara ṣàṣàṣàrí àtijọ́ àti mu lójoojúmọ́. Bẹ́ẹ̀ ló nídìí táwọn ọmọ Nàìjíríà fi nígbàgbọ́ tó rinlẹ̀ nínú oògùn M&B paracetamol the red one jagun labi abara pupa lójoojúmọ́. Lọ́gán ní gbàrà ríro yọ lágọ̀ọ́ ara ní kíákíá ká lè gbé ìgbé ayé tí kò dìrò rárá nígbàkúùgbà tára ríro bá fẹ́ yọjú pẹ́rẹ́. Oògùn M&B paracetamol the red one jagun labi abara pupa ni kó fi dá padà síbi tó ti wá. M&B paracetamol jagun labi abara pupa dára fún àtẹ̀bí rẹ ó sì máa ń lé ìrora àti àwọn òdòdó kéékèèké wọlẹ̀ lọ́wọ́ kan bára rẹ ò bá ta pọ́npọ́n lẹ́yìn ọjọ́ méjì tètè kàn sí dókítà rẹ. M&B paracetamol ó máa fún ọ ní ìtura lọ́gán lọ́wọ́ kan.

0: baba ino ti ju je be ko wa ni baba
1: sati ara bi je
2: la yanzuru ila ajsamikum wa la ila suwarikum walakin yanzuru ila qulubikum wa a'malikum ti ma so ni deni apanju ni odo Allah onani bi kwaya reju bela nabo Muhammad sallallahu alaihi wa alihi wasallam so Allah oni wara yin osini wa woran yin are ko ni Allah fe wo to fi mura bi ko fi agba o fe to jijo bi yin ko ni Allah ni wo ezori ko lo mi akramakum Allah wa azana Allah azza wa jalla min ash-shar elomi nja o fi to bi fu jahannama njama o nja o yo o rokun o nka o fi agba fun jahannama lege insi Allah jam dagba si on jam dagba to bi fun jahannama ni ara yin ko ni omo ofe wo e ri para le damu fun elomi ni si e fo je lara e fo to je lara yen awon kokoro kokoro ju bi te fa ti je wa wa lara re o le kiri gbogbo pharmacy to wa lu to wa ko kiri re tan pe e bo wo ogun to won fi se ogun awon rashes ele to wa lara wo yin bayi subhanallah e se boya ti awon kokoro nba nbe lari yin yo ni wa le jannat eni ti irore to so loju e ma wo ogun fun ẹni tí pimples ń bẹ lójú rẹ kò ní gbádùn yọ máa tá ni yọ máa wọ oògùn nítorí ọyẹ kárí yan fresh bíjọ tí ya rẹ bí sáyé nǹkan tí ọmọ owó kan nìyẹn kò sí tí ó fi ṣe àwọn ọrẹ bẹ ṣe rí kí lẹ ń wọ sọrùn ọwọ aṣọ ẹyọ kan ìwọ kan dondo tórí kóńkó aṣọ ẹyọ kan tó wọ yẹn yáàdì mẹẹẹdógún ni ìwọ nìkan tẹsí mọ pé àwọn géńdékùnrin tẹ máa rọ adá bùbá tí ò tóbi jù fún wa ti sokoto gbogbo ejú ọ̀pá mẹ́ta àbọ̀ lọ 15 divided by 3.5 tẹ̀wọ́n ayọ̀ bùbá mẹ́rin asótú sẹ́kù abẹ́ ẹ̀kọ́ ni so aṣọ ẹyẹ mẹ́rin àbọ̀ ni wọn nìkan dá sọrùn orú òun ó tún máa wọra rẹ pé kò sí rù rẹ lórí rọ àwòrán yìí kọ lọ.

0: ọlọ́gbẹ̀gbà wa yìí wa wáyé o tá a bá wá sọmọ wa lórúkọ bàbá wa àbábá sọmọ wa bìnrin lórúkọ ìyá wa ká kíyèsí pé kìí ṣe àkídà kákídà ló mú wa sọ wọ́n bẹ́ẹ̀ o kìí ṣe àkídà burúkú jákujáku ló mú wa máa sọ àwọn ọmọ wa lórúkọ bàbá àbí ìyá wa o èwo la kídà kákídà èwo la kídà jákujáku o náà ní kọ́yọ́ pé bàbá rẹ kú àbí ìyá rẹ ọmọ tó wá bí gbàrà lẹ́yìn ikú wọn ọwọ́ a sọ lórúkọ bàbá àbí kọ́ sọ lórúkọ ìyá etí ò bá kàkún bàbá túndé bá túndé ìyàbọ̀ yé túndé tó bá gbé lábẹ́ àkídà báyìí ló ṣe sọ wọn kọ̀tọ́ nítorí pé àkídà kákídà nìyẹn àkídà tẹ̀lé ń sọ kò lárúwà bí ẹ̀mí a máa yá lọ sí ara nǹkan míì ẹ̀mí tó ti kú ó lè lọ di nǹkan míì ètò mú kí yorùbá máa dásà òun tàka sórí ọjà yìí àtúwá àti pé pápá gan bóńbá tuntun ayé wa ń kọ́ irú rẹ̀ tún ní sẹlẹ̀ ayé àtúwá kankan ò sí bóńbá tuntun ayé wa kò sí irọ́ lásán ni nítorí táyé àtúwá bá tún wà ẹyẹ káwọn bàbá ńlá wa àwọn ẹyẹ tó ti kú bàbá ńlá bí ìpínlẹ̀ kẹwàá ẹyẹ káwọn ti tún wà kó sojú wa ẹyẹ kó ti tún ayé wa so ṣùgbọ́n tó bá ti kú ti kú à ń padà bọ̀ sí odidi ọ̀gbẹ́ni dàlùkìyà àmà eléyìí nígbàgbọ́ àwọn mùsùlùmí eléyìí tó gbọ́dọ̀ wà fún ẹ tí ò bá ti sí fún ẹ ò nígbàgbọ́ àwọn mùsùlùmí ẹnlẹ́ lómi ọmọ sọ pé ó sì ṣe é ṣe o tó wọn bá tán ayé wá kó wọn tán ayé wá láwòrán ọ̀pọ̀lọ àbí kó wọn tán ayé wá láwòrán adáríkpọ́ àbí láwòrán àjàpá àbọ̀bọ̀ àbájá àkídà àwọn kẹfẹ́rí gbogbo eléyìí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ́rú ẹ̀ ó ti ẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́rú ẹ̀ bàbá ẹ ti kú ó ti kú bàbá ò ní padà wá nípò pọ́ a máa sọ ma ní bàbá túndé bá túndé rárá mọ́mí rẹ ti kú màmá ti kú ó ti kú nu ọdídọ́ gbé nílẹ̀ lókè yàmà àbúrò máa sọ ma ní ìyàbọ̀ àbí yé túndé ẹni tó bá sì kú akérèmọkọmọ lọ kò sáàyè pé yóò tún jáde wá sílé ayé yìí má àwọn ti parí tiwọn torí ẹ̀ nàbẹ̀ muhammed صلى الله عليه وآله وسلم لذي صنين حديث يقول لا تسبوا الأموات فإنهم قد أفضوا إلى ما قدموا أما سيما أبوانوك تلقوا أنتي لو أتبع أنت وقبل يا يسي أنت وقوا أجوا وذاني قوام أري أنت وقبل يا يسي وتما تتنو ساري rápẹrẹ ibo ní bùpadà sí tàwọn tí àlìjánà ní àbíná àti inú sàárè ní kálukú ti rí jẹ ẹmbásí ti kú ọ̀rọ̀ pé tún padà wá kò sẹlẹ̀ àyàfà wọn tí ọ̀wọ́ tọ́pa tó tún jí kó tó tún pa wọn padà tó fi jíjí wọn lẹ́yìn ikú wọn tó fi sàmì fáwọn èèyàn kọ́ lè ba àmàdájú sáká anna allah ya bàtú mẹ́rin fi kòbó yọ allah yóò sì àgbéǹde àwọn ẹni tí ń bẹ nínú sàárè wọn gẹ́gẹ́ bí ẹni tó gba ìlú yẹn kọjá nínú súrọ́tul bakara ìlú tó ti dahoro tí gbogbo àwọn ará abẹ ti kú tí wọn sọ pé anna yuḥyī hādhihi llāhu baʿda mawtiha báwo ni ọlọ́run ti ṣe lè jí àwọn eléyìí lẹ́yìn ikú wọn olúwa ẹlẹ́dàá wá sì pa fọgọ́rùn ọdún ó sì tájí lẹ́yìn ọgọ́rùn ọdún ọ́lẹ̀ kẹmìlẹ́bíìtì oníjọ́ mélòó ló ti lò báyìí ọ́lẹ̀ lẹ́bíìtì tó yẹwò mẹ́ni ọ̀hùbà ọ̀gọ̀ yẹwò ọjọ́ kan àbí ìdá kan nínú ọjọ́ kan ni mo ti lò قال بل لبثت مئة عام oribo ti se nwi o o ti si ogoro odun ba wa wo nje re ati nkan mu re ile to n gbe raju lojo si lam yatasanna ko ti baje kan wanzur ila himarik walinaj'alaka ayatan linnas wakati kati re kale ba fi o si ami fun awon iyan pe boluwa ba peda atun ma ji eda benani alam tara ila al-mala'i min ba alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ulufun hadar al-maut faqala lahum Allah mutu thumma ahyahum ان الله لذو فضل على الناس ولكن اكثر الناس لا يشكرون تقولين اولي تجادي كورو نيلي وا تجي اغبلغبه اغبرون نيتوري بيروكو بي با داكسي لي توتوكو كالي ايلي ني كو كايا ما اجا في ليله كيكو ما باري وامو olu ele da se pa won mo le yen ti ku kullu kuntum fi buyutikum la baraza alladhina kutiba alayhim alqatl ila madajihim nga ti awon keferi tan so fa awon ma ya won so jadi lo ku pa ninu ogun ti allah wa kadara ko pa won soju ogun awon ma ya tan ti gba imani tan ti je muslim wọ́n sọ pé lọ́wọ́ ọkọ̀ ọ̀rún máa kò tìlù tó ẹkọ́ tẹ̀lé ti wà ní wọ́n ní kú tí bá ní wọ́n tó kò lè wọ́n gbọ́rọ̀ ní olú ẹlẹ́dọ̀ á ní ha lọ́kùn tún fi ibù yóò ti kọ̀ tẹ bá jókò kálí lábọ́rọ̀sẹ̀ lẹ́dínà kò ti bá àlíkì mọ̀ kọ́tìlù ilẹ̀ àmàgbà ọjọ́ ọjọ́ àwọn ẹni tí a ti kọ̀ọ́lẹ̀ akramakum allah awon safuku iku pa won lodi se mo pa awon safuku ni iku wa pade wa o da bi gata nlo ba ni qul inna al maut alladhi tafiruna min fa innahu mulaqikum safu wa pe iku te safu o da ju pe yo pade yin lo ba ni o le le da wa pa won thumma ahyahu lẹ́yìn àlò tún agbé wọn dìde eléyìí ó fi sàmì ipé ẹ lè sá fún ọmọ torí kílá ọmọ ń já wà láàmà sọ fún fi ọkọ̀ kan nínú wọn sórí òkè kìtì orin
1: 0802-848-3735 ẹjẹ́ ká pàdé nígbà mi lórí ètò náà titi pade wa insha Allah ta'ala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

0: Eku yale ta o. Lo yale ta lo nde se ti gbo yin lati le se bond FM 92.9 keja ni pele Eko latenu. Abdul Fatahi Abdul Gafar. Tori de Nigeria ti se nsa mi ayeye gbigba ijoba wa ara wa eyi ti o foju on loni yi ti se de ogun meta din logun to le de yi ti nje gbadun ijoba latowo awa ara wa egbe kan to npe fun gbangba la shanta nipa isakoso owo eto isijoba ati ikopa ise ilu ni Nigeria wota mo si corporate accountability and public participation in Africa won ti ro ijoba apapo lati dakun wa oju tu ti o pe kon kese deka eto abo bi eka eto abo ti se je edukoko fun eto dabasoke ijoba wa ara wa lori de Nigeria papa bo ti se nje adina gbo oku deka eto dibo ile wa Nigeria gba keje adari ajo kapa omidan zikura hibe lo pepe na ninu apile ko re ti won fi sami ijoba wa ara wa nle yi won ni inu beru boju lopo mo Nigeria ngbe ile egbe ijoba ti wa nti wa bi idukoko awon ajinibe ise okoku banditi atawon rugbodiyan wa odarun mi ti se idukoko mo won won ni ijinibe ti wa di idukoko laarin awon ise laabi nle yi bi ti se nimo lemo lawon agbegbe kan won kesi ijoba apapo atawon eso agbofiro lati woro ko fi sada dole mi awon keko atoluko to nbe lakata awon ajinibe ki won si fidajo odudu won bodi awon towo ba te ewe mi ibamu pelu idagbasoke eto ilera leku eto ilera mefefa nipinle Eko ijoba ipinle Eko ti buwo lu didari awon irinse igbogun ti awon atankale aisan ati itoju awon omo kekeke ati eto fifi abere ajesara rinle lawon ijoba ibile eyi to je ti ibejureki eyi ti osa ati epe lojuna ati gbaruku ti awon alamojuto eto lera lekun na lati daju pe omi ti awon ara ilu ma mu atayika awon wa ni mo tori tori adari eka okun eto eko keta nile yi nipinle yi dokita Mansura Adeleke lo so na de mimo nibi idaleko lojo meji eyi ti won se lati daju pe atankale aisan jina rere si awon olugbe ni ipinle Eko akọwé àgbà lẹka ètò ìlera àwọn náà sọ nímọ wípé àwọn irinṣẹ tó jẹmọ ti gbógun ti àtànkálẹ àìsàn àti ìmójútó àìsàn ibà ni wọn ti pín káàkiri ìjọba ìbílẹ mẹtẹẹta. Ẹ̀rọ mínísítà tó ń sọ̀rọ̀ iṣẹ́ èdè nílẹ̀ yìí sínátọ̀ David Umahi sọ pé ìjọba àpapọ̀ ti ń forúkọ rẹ̀ sílẹ̀ látàrí àwọn iṣẹ́ àkànṣe má lè gbàgbé èyí tí yóò jẹ́ kí ètò ìrìnà kó yanrantí tí ọrọ̀ ajé ó sì rí ìdàgbàsókè lórílẹ̀-èdè Nàìjíríà o nígbà tó léwájú àwọn ikọ̀ rẹ̀ ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe àti ìdókòwò tí ó lọ níbi iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Ebonyi lẹ́yìn tí àwọn ilé ìfowópamọ́ àjọ kó wà sí ṣe àtìlẹ́yìn fún wọn ni wọ́n ti wo iṣẹ́ àkànṣe abákáliki àfikún Trans-Sahara Highway àti iṣẹ́ àkànṣe tó jẹ́ ti Indibe Beach Bridge tó ń bọ̀ ní àfikún local government. Ó ti ẹnu mọ̀ wípé àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí ó fi hàn pé ìjọba tó ń bẹ lóde yìí náwó rẹ̀ síbi tó tó àti ibi tó yẹ fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ojú náà yóò ṣe pẹ̀kínrẹ̀kí pẹ̀lú ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Cross River àtàwọn ìpínlẹ̀ bí ìpínlẹ̀ Benue, Kogi ni ó jẹ́ àǹfààní ìdàgbàsókè ètò ọrọ̀ ajé tó fi mọ́ àwọn orílẹ̀-èdè tó múlé gbé ilẹ̀ wa Nàìjíríà lẹ́gbẹ̀ẹ́ ni ó tún jẹ mùkútù nínú ìdàgbàsókè iṣẹ́ àkànṣe náà ti bẹ̀ nínú èyí tí ọ̀tún tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé dání. Oyèrè ta ò ní jù báyìí lọ Adéyẹmí Adésànà lólóòtú ẹyẹ ènìyàn wa ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa o àníjà yín kulẹ̀ ọwọ́jà wa yóò tún tẹ́tí dáradára ibi tí ò dé yóò tún dé jù bẹ́ẹ̀ lọ ẹ ṣeun ẹ kú fẹ́tẹ̀ ní sí wa. Abdul Fatahi Abdul Gafar lorúkọ mi. Irú
1: ìjìnlẹ̀ lọ́jì rí ẹwà fákùkọ́ níbi kápẹ́dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ ó ṣèròyìn.

Adebuwa Ismail bẹ̀rẹ̀ sí ní sunkún kana ajara ó sáré lọ sórí òkè Safa ó sáré bọ̀ Marwa ó sá lọ ó sá bọ̀ nígbà tó di orí ẹlẹ́ẹ̀kejì ibi tí Anabi Ismail tó dùbúlẹ̀ sí wọ́n ní ó kàn fi ẹsẹ̀ tiri ẹ̀ báyìí omi bá ṣe yọ lábẹ́ gidi ẹsẹ̀ rẹ̀ wọ́n nílẹ̀ kan náà ni màmá ajara bẹ̀rẹ̀ sí ní pariwo zemzem zemzem zemzem ìyẹn ni pé ó ti tó ó ti tó ó ti tó nínú gbàgbọ́ àlàyé àwọn àfa wa àwọn kan ní tí nàna ajara ò bá sọ zemzem pé omi ìyẹn ó lè fẹjú ju òkun àti ọ̀sà lọ nínú kẹ ọlọ́run ọba àlá ìbẹ̀rẹ̀ gan wákọ̀ọ́ la fẹ́ lọ pàṣẹ kí kìí ṣe agbára àti àánú ọlọ́run tó ń bẹ lórí zemzem wọ̀ta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ti sọ̀hìn muslim fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní zemzem wọ̀ta dá fún gbogbo tí èèyàn bá fẹ́ lò ó fún that is ẹni tó bá ní àìsàn kan tàbí àrùn lára tó bá dà níyàn ọlọ́run.

ààyè tẹ́ẹ̀tì mọ̀tẹ́lẹ̀ nínú sẹ̀tẹ́mbà iléeṣẹ́ alfred house máa kó àwọn èrò wọn ṣàbẹ̀wò sí tohif yìí ni ìwádìí jẹ́ kó yíwa ó jẹ́ ìlú kan tó kún fún àwọn òdòdó olóòórùn dídùn eléyìí tó máa ń pèsè àwọn èròjà ohun àmúṣeun olóòórùn dídùn ní $650 million lọ́dọọdún bákan náà láyé jẹ́ ààyè tó lápẹrẹ níbi tí ànábì muhammad sallallahu alayhi wa sallam ṣàbẹ̀wò sí tó ti ṣe àmúlò ìwà ìfaradà rẹ̀ ẹ̀mí sùúrù ṣíṣe àmójúkúrò àánú fún àwọn ènìyàn.

0: kábùpadà sórí ètò alifredas ajan umra service ọdún tẹ bá fẹ bá wọn lọ tẹ bá fẹ bá wọn rìn àjò iléeṣẹ alifredas ajan umra service láti bá wọn lọ sí umra september àti december 2026 wọn ni ẹ máa kàn sí wọn iléeṣẹ wọn àti gba form hajj 2027 wọn ni ẹ máa pè sórí àwọn nọmbà yìí alhaji abdulrazib ekundayo sórí 08034105710 tori pe akanse eto fun gbogbo awon alalaji ti won ba won lo si ileise ati alalaja ti won ba won lo si ileise alfidas ajan umra service won ni alaji latif ablatif ekundayo ni ka ma ki gbogbo won pe lagbara olohun warafano mokano aliya eje ka tun doki lo
1: Allahu akbar kabira Olorun jawanu le lo afa odun tin bo lo lo jawanu le ni ko ti o lanfani lati ko ki arafa kali dini wa ro yi to bi agbara Olorun ba Allah ko si je tewogba e bo fe si aj tabi umra ti o ma je tewogba inshallah lodo Olorun ba Allah eni to ba mo na na lo ye ki o tele alfridaus kafi beru Olorun tiru alfridaus kafi beru Olorun mawo ye se ziyara alfridaus kafi beru Olorun ba Allah o ni se aj to ni umra o kan pataki ni won je lawojo awon ti won tiru lorilede wa Nigeria nbo la o fi ti ko ati ayiwo la fe so won pe okuta kan ni ajal aswad awon olumoje ko yi wa lára àwọn ẹ̀bùn tí ọlọ́run ọba àlá fita nebuwa ibrahim alayhisalatu wasalam lọ́rẹ̀ òní òkúta yìí wọ́n ní nígbà tí òkúta yìí kọ́kọ́ wá ó jẹ́ òkúta funfun pèé tí ọlọ́run ọba àlá tó fi dín tí nebuwa ibrahim alayhisalatu wasalam ó jẹ́ àmì kan pàtàkì nínú ẹ̀sìn islam ó sì jẹ́ pé nínú àwọn ìtàn tí àwọn olùmọ̀ sọ fún wa gbogbo bí àwọn èèyàn ṣe tiraka tó láti jẹ́ kí òkúta náà ó kúrò láàyè tí bàbá ńlá bàbá wa nabi ibrahim tí ó fi díẹ̀ kalẹ̀ sí gbogbo ọgbọ́n inú wọn pàbó náà ni ó ń já sí òkúta ajal aswad yìí ó jẹ́ ibi tí a ti máa ń gbéra tí a bá fẹ́ sásàfà àti mọ́rúwà tá ó sì darí padà síbẹ̀ inshallah nígbà tí a bá ń bọ̀ tá a bá ń lọ a ó gbéra tá a bá ń padà bọ̀ a ó dúró síbẹ̀ gẹ́gẹ́ bí àmì tí mo wá ròyìn ẹ̀ fún yìí o kì í ṣe ojúbọ tàbí ohun tí àwọn ènìyàn ń foríbalẹ̀ fún kódà nínú àwọn sàábíà níwà muhammad sallallahu alayhi wa sallam sayyidina umar radiyallahu ta'ala anhu ó ní owó òkúta yìí o kì í ṣe pé ó ní agbára kan tó ò lè sàlẹ̀ mi lórí o kí bá ṣe pé ànábì kì í ṣe lójú mi ò ní jẹ́ kí mi náà kì í rẹ tó dọjọ́ títí ni ṣẹwárí òkúta ajal aswad ọ̀pọ̀lọpọ̀ wa náà la ó ti máa gbọ́ àwọn ìyàwó pé ajal aswad ajal aswad ajal aswad bẹ́ẹ̀ náà bá fẹ́ láǹfààní láti rí àmì iṣẹ́ ọlọ́run ọba àlá òkúta tó yẹ pé ó ti wà bíá bí ẹgbẹ̀rún márùn-ún ọdún 5000 years ago allahu akbar tó jẹ́ pé àmì ọlọ́run ọba àlá fi

ọdún tó ń bọ̀ yìí lágbára ọlọ́run ọlọ́run ní ṣe ní èèwọ̀ fẹ́mi àti yín lágbára ọlọ́run láti bá iléeṣẹ́ alfidaz hajj and umrah service lọ sí umrah september àti december 2026 yìí tàbí kẹgbà fọ́ọ̀mù hajj 2027 ẹ pé alhaji abdulateef ekunda sórí 08034105710 tàbí kẹ lọ sí olúléṣẹ́ wọn tó wà ní number 92 ikorodu road fàdèyí bus stop number 92 ikorodu road fàdèyí bus stop ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan sí 08034105710 iléeṣẹ́ alfidaz hajj and umrah service tó ní kàmákí gbogbo àwọn alhaji àti alálàájà ipò lágbára ọlọ́run ọlọ́run ní fìlẹ̀ iṣẹ́ òpin lágbára ọlọ́run pé alálọ́bù alálọ́bù ní ti gbogbo wa lágbára ọlọ́run ẹ̀mí mọ́ yìí orí tókẹ́ adẹ́nìjì ló ń kí n pé máa sàlámù.

0: So lórí ẹ̀tọ́ gbangba dẹkùn láàárọ̀ yìí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ó dọ̀wọ́ elédùmarè kí elédùmarè dákun kó bojú wọlẹ̀ kó wọ ọ̀tún kó wọ òsì kó wọ àárín gbùngbùn kó wọ ẹ̀yìn kókó kó wọ wájú. Ká sì máa fi àsìkò yìí ká máa kíra pé a kó rògbòdìyàn àjínigbé lọ́tùn-ún jínigbé lọ́sì lórílẹ̀-èdè Nàìjíríà yìí kọ́ lọ elédùmarè kó dákun kó bá wa dáwọ́ ẹ̀ dúró. Òun yóò jẹ́ kí n máa pe gómìnà ìpínlẹ̀ Èkó àti ìjọba àpapọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin baálé baálẹ̀ tí omi bá yí yín ká lẹ́kọ̀ọ́ yìí. Ṣé ìgbàgbọ́ wípé àwọn kan sọ pé kọ́ máa kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn kọ́ máa kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ̀dò? Ìyẹn ni wípé gbogbo ibi tí omi bá wà ẹ jẹ́ kí security ibẹ̀ kó tẹ̀ẹ̀tì dáadáa pàápàá jùlọ lẹ́yìn Unilag. Omi ló yí ibẹ̀ yẹn ká. A ò tún gbọ́dọ̀ gbọ́ pé wọ́n gba orí omi wá jí ọmọ kankan gbé o. Ẹ fún àwọn security patrol fan ẹ fún wọn ní agbára tó le kokoko láti máa ṣe kíni láti máa patrol. Omi yí Unilag ká. Omi yí ìjẹ òdòdó ká. Omi yí ìjàgẹmọ ká. Tí wọn ò bá ti láǹfààní àti gba gbogbo ibi tá a dárúkọ yìí wọn ò lè déje gun o. Wọn ò lè wo àárín ìlú wọn ò lè dékọ̀ tún. Ẹ dákun ní ìṣẹ̀rí ọlọ́fi náà omi ló yí bẹ̀rẹ̀ náà ka White Sand. Ẹ dákun torí ọlọ́run. Òun náà ni Ọ̀nàrẹ́bù Sọlá Adélékè alága àárín gbùngbùn ti ìlú Ìbàràpá ni ò ṣe lè sùn tí ò ṣe lè wo. Tó ń pe tolórí tẹlẹ́mù nínú igbó ọ̀rọ̀ Ìbàràpá Central àti Ìbàràpá North Ìbàràpá East wípé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ jọ gbogbo ẹ̀yàn alága tẹ wà ń bẹ gbogbo ẹ̀yìn baálé ẹ̀yìn baálẹ̀ ẹ̀yìn ọba àlò kẹ́ ẹ ta mọ́ra. Gbogbo àwọn ọ̀dọ́ tó bá ní fọ̀n tó lè kaná ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lásìkò yìí. Ó lágbára ga o. Ẹni tó kàn ló mọ̀. Àwọn tí wọ́n jí gbé wọ́n wà nínú ìṣòro. Àwọn tí wọ́n jí àwọn èèyàn wọn gbé wọ́n wà ní ìṣòro àti payín keke. Ẹ dákun àwa tá a kù ibo la fẹ́ ságbà. Kò dá mi lójú pé a lè ríbi kankan sálọ o. Mo fi ọlọ́run Olódùmarè bẹ̀yìn bẹ́ẹ̀ ni Sọlá Adélékè alága ti ìjọba Ìbàràpá Central lòun náà ń ké tantan tó ń káàkiri lọ́tùn lósì tó ń pe ìpàdé ààbò lórí ẹ̀mí àti dúkìá ní Ìbàràpá Central. Ẹ̀yà alága tó kù náà ẹ jọ ṣiṣẹ́ papọ̀ ẹ ta mọ́ra o. Nípínlẹ̀ Èkó lọ́tún àtòsí tó bá jẹ́ pé ń ṣe láàfin òpin sí ọ̀kadà gúngùn lẹ́kọ̀ọ́ yìí ẹ jẹ́ ká ṣe. Gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú Mùsífì làkẹ fẹ́yìn náà o. Tó bá jẹ́ pé ká pa ọ̀kadà rẹ láàrin Èkó yìí ni ẹ jẹ́ ká parẹ́. Ó kó wa sí ọjà àtọ́bo ẹsẹ̀ la fi ń rìn tẹ́lẹ̀ kíkálukú padà sórí ẹsẹ̀. Orílẹ̀-èdè yìí kò ní rógun bó tẹ̀sílẹ̀ jẹ́ pé ogun ti wọlé. Ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbààgbà ẹ dákun gbogbo agbára tẹ́ ẹ bá ní ẹ jọ torí ọlọ́run ẹ nà sígboro padà yóò ṣe é ṣe fún wa o. Orí ètò gbangba dẹkùn náà là wà à ń ṣeun pé pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Elédùmarè ẹ jẹ́ ká dé iwájú lọ́hùn.
1: Ló forí sí mi lẹ́nu o. Bó ṣe ó tó ń fọṣọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Ó ṣẹ́kun aṣọ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Torí kì í tètè yòòrò. Ṣé a ṣe rí ọṣẹ tó kojú owó lórílẹ̀-èdè yìí ṣá? Èmi náà ti lùgbàdì ọṣẹ o.
2: Ọ̀rọ̀ tọ́lábọyún bá sọ, ó ti kúrò lẹ́nìkan o. Èmi àtìyá Sáídà ti dá ọṣẹ ṣùgbọ́n mọ̀. Kì í ṣèjẹta o. Èyí tá a fi ń fọṣọ fàbọ̀ ọ̀tọ̀.
1: Ó fara pamọ́ fún mi púpọ̀ jù. Gbogbo wáyà àdírẹ́sì wọn wà o.
2: 30 Anjorin Street Ìjẹ̀gun lábẹ́ ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè ìkọ̀tún ní iléeṣẹ́ Adex Ventures tó ń ṣe ọṣẹ ṣùgbọ́n wà. Tẹlifóòn 0805-543-8445.
1: Tí mo bá ń débẹ̀ ìyá aláyọ̀, ó dàgbà síbẹ̀ ni o.

There is a new recipe to delicious dessert.

fọpọ ẹṣun wo ko le fọ mo ẹṣun wo ani lẹyin owo owo ni lẹyin owo owo ni ati gbagbe pe owo lo wa won kan to owo latara owo owo ti gbogbo wa wa yi ohun ni ohun la dawo la kan to wa laarin gbogbo aye to n da gbogbo aye la mu be kere lodo olohun ohun to kere bi owo si ni waju olohun owo ape kanuko ani to to da kan oran lowo yi si wa lorun wa mo ni be yo ba owo mo ni wa be ya lo ma rorun wo be yo ba owo mo ni ba be ya lo ma gbadun aye gbogbo awon lowo ni gbogbo won ti won ko jo kini won fi se won da legbe yin ni e woran won ya wa lowo yen ni yamal mal wala aluna illa wadaya wa la budda yawma an turadda al wadaa'u o ti won ya wa ndo ba ya nte ni ko gba a ko nbe njo kan a fi lele a fe bile a fo mole a fi dukiya le gbogbo nta ni la pada fi le ta pada lo ni wo ni waju olohun okan nu awon ojogbon oni wala datika ummuka ya buna adama bakiyan wan nasu awlaka yadi yakuna sururan فَأَمَّا لِنَفْسِكَ أَن تَكُونَ إِذَا بَكَوْ فِي يَوْمِ مَوْتِكَ دَائِكَ مَسْرُورًا إِجُو تِي آوَا سَايِ وُو لَا وَا سَايِ أَسُكُو وَايِ نِي آوَن إِيَان تِي سِن بِلَغْبَغْبَ آوَن دُنُو وَن جُو وَن يُو إِجُو تَا بَكُو نْبَ إِي تُو دَا نِي پِي كَاگْبِلِي آيِ شِيرِي او كَاگْبِلِي آيِ شِيرِي او كَاگْبِلِي آيِ وُو وَارِي تَاجِ كَايِ او دَا لُوَ او وَا كَامَا جِي كَايِ او تَوَ او وَا بَاجِي كَانَا تِي گُو گُو تَا بَا پَادَا سِلِي آيِ تَا بَا پَادَا سُودُو أَلُون أَبَالِ لَايِ نِي او abana laye ni o abomi laye ni o abowo laye ni o gbogbo nta mu wa ina kusi kankan ta mu pada lo siwaju olohun eyin olohun eberu olohun o eyin oba eberu olohun o eyin ijoba eberu olohun o eyin talika na eberu olohun e ma je won fori yin gba paro e ma je ran yin ise de toru toru eh a le jade limo losan a le jade limo lale a le sodokan mo onikaluku lo lugbo ogbo to to wa lo na iberu e me wa ni won ta jile me wa e da ko se ba ti ma lo aye ile na ni yi ele kan ni ani tulul amali mo fe dogbo mo fe dogbo mo fe da koko baba se aso ati gbagbe pe lala wa bo ti le nkoro ke to ile ni nbo ojo kan na la koko ko leyin omo okunrin ta so ta ni jimo elomi a jade ko ni wole mo elomi a ere ni to lo to de shuru to de ti bobo sa kiyama ko da ere ni to fe kiro to se allahu akbar bayi fatia kurika alkiama lo tin ka ki lọlọrun o le se oba ti o ni tiju e wa je ka beru olọrun tori nkan merin o e beru olọrun tori nkan merin e beru olọrun nitori pe ko sara ti o le fi wida o e beru olọrun tori pe o mo da wa e beru ojo ati boto e si beru ojo ku o e beru bawo le yin o ti ri nigba te ba simo e wa je ka joko kabire lọwa wa pe ta ba si nbe mo talent o sun kun leyin ta ba simo You ask yourself, who will cry when you are no more? Talenti o sunkun lẹyin yẹn. Talenti ku ẹ ma dun. Iwọ olori ẹbi ẹ fẹ bi ṣe o. Iwọ olori kansu tu kansu ṣe o. Ipo yẹn o la amọ̀nà tó wọ́n fi ẹṣọ́ ọbẹ̀ ni o. Wọ́n kọ́ lo ni o. Wọ́n ni o wá se aráàlú ni o. Wọ́n se lọ́hun àtàráàlú ni o. Wọ́n ni o se rẹ̀ ńbẹ̀ o. Gbogbo tó bá rí ńbẹ̀ tó o bá dá jẹ́ ìjọ tó o bá ku ọlọ́wọ́ béèrè o. Àti bọ̀tán á béèrè o. Wọ́n á bèrè ọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ̀ wọ́n á bèrè ọ̀rọ̀ ẹbí ẹ lọ́wọ́ ẹ̀ wọ́n á bèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ gbogbo tá a bá gbélé ayé ṣe gbogbo ẹ̀ ni wọ́n bèrè lọ́wọ́ wa o ẹjẹ́ a máa rántí ọlọ́run o ẹjẹ́ àbẹ̀rù ọjọ́ ẹ̀sán o ẹjẹ́ àbẹ̀rù ọjọ́ àtibọ̀tá o ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run nítorí pé kò sára tí ò lè fi wá dá o ọlọ́run ti dá ọ̀kẹ́ àìmọye àwọn ara tẹ́nìkan ò bèrè lọ́wọ́ ẹ̀ o tẹ́nìkan ò sì kápá àti rí ọwọ́ ẹ̀ wo eléyìí dọwọ́ ẹ̀yẹ pẹ̀lú yín o mo sọ fún wa pé orílẹ̀-èdè tán bá sọ nǹkan márùn di túláàsì tán sọ di kọ́pṣọ̀ wọn lè láti bọ̀tá o alákọ̀ọ́kọ́ ní túkọ̀ à ń sọ fún wa Quran 89 verse 17 to 20 ọlọ́ni kàlá bá túkọ̀ ìmúnà yẹtìmà tó bá ti wá di pé gbogbo àwọn tó ṣe iṣẹ́ ṣèjọba yẹtìmà ni wọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn lásìkò àfìyà jẹ wọn tínú wọn ò bá ti dùn ni ọlọ́run ò ní dùn gbogbo àwọn ọmọ orúkọ àwọn aráàlú ọmọ orúkọ ni wọn tó rà lágbára lágbára àti ṣe nǹkan kan àfi ká gbà àṣẹ lọ́dọ̀ ìjọba ẹyin ìjọba tá a wá ń gbàṣẹ lọ́wọ́ ẹ̀ yìí tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run ẹyin pẹ̀lú ọlọ́run ó pàdé o June 12 ní ìlú tó dé yìí nísìnyí ẹnìkan ló ṣe sábà bíi June 12 yìí ẹnìyẹn ò sí náà ìjà tí ẹ béèrè ẹ ìjà tí ẹ wò pé ẹ mà gbọ́ bó ti lọ́lá tó bó ti lówó tó bó ti níyì tó bó ti ní gbogbo nǹkan tó tó lókìkí tó ilẹ̀ yìí mà gbé ni ilẹ̀ yìí ni ilẹ̀ yìí ni erumalẹ̀ palọ́sẹ̀ kọ̀ǹtẹ̀n ní gbogbo ọlá tó ní kiri ayé erumalẹ̀ palọ́sẹ̀ kọ̀ǹtẹ̀n ni wọ́n máa fún ilé tí wọ́n ń kọ́ lóòjọ́ tí wọ́n pa páńsá ẹ̀ lóòjọ́ tí wọ́n gbẹ síbẹ̀ lóòjọ́ tó ṣe pé wọn nìkan náà ló máa dá wa ń bẹ̀ ẹni tó ń gbé waterproof bed ó dẹni tó ń sorí iyanrìn

0: abata and to so mercy o be to so meru e to so gbe pe ko se ko ma gbo music ko se ko ma gbadun o be to n be ni bi da ke je ro to se ni kan ko se bi ko sara ko so re ko so bi mo ko sa jo se po pe leni kan kan mo o wa ko pelu wa re e da ko ja beru olohun o e beru olohun e beru olohun nitori ati botan beru olohun e ja beru olohun olohun atu gbogbo wa se ele keji wala tu adu ala to amil miskin gbogbo awon miskin a fe to won do won a n fe bi pa won a n fara ni won ibi para lu nko won gbogbo o ko derun mo eh olohun o dapo dariji wa gbogbo nko pada seyin mo ko lo waju ni simeti ko pada seyin mo o lo waju ni gari lo waju ni gbogbo nkan ateta n se fun ra wa ateta yin po ta yin po tu ko si kaka ko pada seyin mo lo waju ni owo ati rowo lo fu pepepepe ile koko si po si e dapo eja kanu ara wa eja reti bi ati wa eja reti eje kan na atomi ara kan na atemi kan na to da wa po eja reti pa pada lo do olohun ta pada jabo e ma reti pe ale ha ku mo takasuru eh ile aye ile ama le titi atasuru to mo ko bira ama wo sare njo kan awon eyan ti e wa beru olohun mo awon eyan ti so sare ibi ti won ti se faji won lo wo ku iluku won wori eyan won gbe owo eyan tori pa ofelu tulasi ati gbagbe pe yo hebrun al amsata wa yansawna al khamsata afran kaman wa gbagbe kaman ni hebrun al dunya wa yansawna al akhira afran yi agbagbe ati botan agbagbe al kiyama ni hebrun al kusura wa yansawna al kubura eh afran awon mansion houses ati gbagbe sare ta wo be lawa nikan iyawo ni be wo be oko ni be wo be omo ni be wo be eh yi hebrun al sunuba wa yansawna al iqaba afẹran ẹsẹ ka ma dẹsẹ ka ma jẹnu ẹsẹ ka ma mu ninu ẹsẹ ka ma so sinu ẹsẹ wọyan sauna li ekoba ati gbagbe jiya ọlọrun to se pe he ọlọrun mo gbogbo wa ko si ẹgbẹrun samu ọle bọmọ ọlọrun lọwọ eh allahu akbar ni buna li mala wọyan sauna li isaba awa fẹran oju ọlọrun lọ ati gbagbe pe we are going to account for everything ọjọ kan ọjọ kan gbogbo wa ladu siwaju ọlọrun ni o ni o to won bibi to ni kalku ma ojo ba o lo se se le aye si mbole bayide eh ama gori ti alaji adako ori erun laba nigba ta daye erun laba nigba ta daye e ma je ka se aye ba o se baye erun laba laba nigba ta daye erun laba ni aye yi gbogbo ti alaye ina ti alaye gbogbo kan all amenities olorun ti se gbogbo e kale fun wa olorun ni alaina allah olorun ni inna allah tajia fi wa la taara gbogbo kan ni ma ma se ni je mu fun yin bakan na mi ni je ke lala se ma ko le fun yin ma fun ile nje ma fun yin ni mimu mi ni je ke damu olorun wa te wa o gbe wa o sa anu wa tan gbogbo ti o du mo olorun ni awon se eh olorun dari je wa o wa ta kuluna turasa akila lamma awon je to eto wa lenu aida ba awon bi wa ni jibiti a n fun yi jara wa a n gbera wa pa a n gbara sọm to le owo ti gbogbo famili ẹlòmí ò le dájọ fún gbọn ọdún a nìkan lọ wa wa ka dúra wa bí ìgbà tí wọn dú ẹran a bẹbẹrù ọlọrun ẹwù ṣẹlẹ tó ṣẹlẹ ní odidi ọyọ ń bẹrẹ níbi gbogbo àwọn ọmọ ọlọmọ àwọn ọmọ kéékèèké ẹ dákun ṣé ṣé kò sáwọn abia mọ mọ ni ṣé ìrù máa bà wá mọ ni ṣáyà wa ò máa já mọ ni ẹyin ìjọba wa ẹ dákun ẹ wá nǹkan ṣe sí ẹbẹrù àti bọtọ o ẹbẹrù àti bọtọ o ọlọrun á gbẹsán o ẹsán ni o bẹẹ bá ní kò kàyín ìjọ títí bá máa dé kò sẹni tí ó gbà yín lẹ o ẹrù dáadáa o wọn tún ní bú nẹni máa làwọn bá jàmà bá a bá ti wá fẹràn owó débi àṣejù tó yẹ pé owó ní gbogbo nǹkan ẹjẹ a máa gbàgbé o pé owó yìí bó ti tó nǹkan ṣe ló bá nǹkan jẹ o ẹwà jẹ arántí àti bọtọ ẹjẹ arántí ọjọ tí gbogbo ó pàdé pẹlú ọlọrun ẹjẹ arántí ọjọ tọlọrun ó pè wájú kó tá a béèrè báwo la ṣe ṣe lé ayé sí ọ̀nà àbáyọ òun náà ni pé ká jẹ́ kí fọkànbalẹ̀ ó wà ká ṣe justice ká jẹ́ wá ìdáàbòbò sórílẹ̀-èdè ká ṣòótọ́ pẹ̀lú ìjọba kíjọba náà ṣòótọ́ pẹ̀lú aráàlú àwọn aráàlú náà ká má ṣe àbúrò síra wa mọ́ ká fẹ́ràn ara wa kí gbogbo wa padà sọ́dọ̀ ọlọ́run wahudu ila lai ni jadidin ka pada soto olohun ni mimo iye ni pe ka beru olohun ka de nigbagbo pelu e pe ogbo ogbo ogbo la kai o nto kadara olohun leyin mi ko si nta le se lai so olohun nbe abi se bi nto olohun se ton to fe se asoro se bi nto olohun o lowo si e ma ja teje sile mo be ba tin teje sile e le ri orun olohun e ma ja je to ara wa lona ti o to mo papa tin je to ara wa a le ri orun olohun e wa je ka ma wa dura wa nu ka ma bara wa ni je mo baba tin dura wa nu la ma ri orun olohun anabi wa muhammad ni akoto o ni ye siru e ma se orun fun rayin wala to asiru e e ma nira yin la ijoba ma nara ilu lara mo o to ge ara ni ara ilu ara ni ara alara mamo iya lara nigeria ni ohun to se wa yo to to sele lawon ilu mi to ti pari o kari ayi ti bo opolopo nkan je eran ti ensa si o ko bi mo re o eran ti animo go ko bi mo re o eran ti jutu e fi jo kini ana ko bi mo re o gbogbo ro wa la fe wa ara wa baje tan owo to e ta fi sanfala to fi to se eja pada sinu alafia eja pada sinu bere olohun eja pada sinu emo olohun loko iferan ara eni eja pada sinu justice eja pada ka wa security ka install e pada sorile ede yi edako ombo ombo awon la de de o olohun ba le ke la kutu gbogbo wa se olohun ko foriji wa ko si je ki be se aye wa tati bo tan o da o akulu qul a'udhu astaghfirullahi wa lakum allahumma rabbana atina min ladunka rahma fa ayyi lana min amrina rashada en to se ni bo weto yi olohun ma sa ba sanu ati gbogbo alapapo atawa na atagbogbo an to wa lori agbara subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin wa alhamdulillahi rabbil alamin
1: alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin adupe lowo olohun oba to ni ki a ba eto teni debi ti a ba de loni adupe lowo afawo tuntun da wa leko ataro ki olohun ba ri se alekun karamu won ati fi ko sibi kan lagbara olohun ati reyin rasulullahi sallallahu alaihi wasallam a o tun ma pade ni ojo mejo bi ti a fi ko si a o tun ma ri ka to ma lo a ni ibeere mẹta gẹgẹ bi ise wa fun eyin ti e n bo wa ninu ile ti o de mo fi ẹbùn ẹgbẹ̀rún márùn 5,000 naira ṣe ìfàjẹ láti ọwọ́ alájà fátímà olúwa tó ìṣù àìbù kí ọlọ́run kó bá wa ṣàlékún gbogbo àdúrà ìyá náà ìbéèrè àkọ́kọ́ oṣù kẹlò ni muharram gbà nínú oṣù àwa mùsùlùmí oṣù kẹlò ni muharram ẹlẹ́ẹ̀kejì súrà méjì kan wà tí a fi máa wá ìṣọ́ àti ààbò lọ́wọ́ ni àwọn ẹni bí àti ìdáàbòbò ra wa súrà méjì wo ni ẹlẹ́ẹ̀kẹta àwọn yorùbá máa ń pé ọdún kan ní káyókáyó ìgbà wo la máa ń ṣe ọdún náà káyókáyó inú nǹka kàlẹ́ńdà wa mùsùlùmí oṣù wo ló bọ́ sí ọjọ́ wo la dẹ̀ máa ń ṣe káyókáyó bẹ́ẹ̀ni ẹni tí a bá wá fẹ́ dáhùn béèrè àtẹ̀jíṣẹ́ ikẹ́ẹ̀tẹ̀ sí orí ẹ̀bùrọ̀ ọ̀bánisọ̀rọ̀ 00-231-85227 00-231-85227 títí ọjọ́ mẹ́jọ tá ó tún mọ́ pàdé lórí ètò kan náà ní ọṣẹ́ alálùbáríkà yìí the clock kẹrẹ máa dé wàrà lókè ọkọ máa sàlá.
2: ìjọba àwọn jẹ́ ìjọba láti ọ̀dọ̀ ara ìlú fún ìkànnì ara ìlú ṣùgbọ́n jẹ́ ìjọba àwọn ara wọn ilé ìwé ṣàfihàn sí. 92.9 FM

0: gẹ́rẹ́gẹ́ lago méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn àsìkò ṣóòní ìròyìn àpapọ̀ rẹ̀ láti lè ṣe rédíò bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà nípínlẹ̀ èkó ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà àwọn alẹ́nulọ́rọ̀ rọ ìjọba lẹ́ka gbogbo láti ṣiṣẹ́ lórí àfojúsùn olóògbé mko abiola
1: ìjọba ìpínlẹ̀ èkó buwọ́ lu pínpín àwọn èròjà ètò ìlera fún àwọn èèyàn lórí pé ìpínlẹ̀ èkó àwọn tó rọ̀ kàn lẹ́ka ọ̀rọ̀ tuntun títa pè fún ìgbésẹ̀ lẹ́yìn èyí tí ó múnádóko pàápàá jùlọ ní tẹrẹrẹ pé kó sì gbọ́dọ̀ ń fi dúdú pè funfun lẹ́ka ọ̀hún ìjọba àpapọ̀ tẹnu mọ́ wípé ìgbésẹ̀ àtúnṣe àwọn òpópónà ní orílẹ̀-èdè yìí yóò túbọ̀ mọ́ ìdàgbàsókè máa lè lọ bíbọ̀ ọkọ̀ tó fi mọ́ ètò ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí wáyé o ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu pendo frances. ààrẹ bọ́lá tinubu ti ṣàpèjúwe gbogbo ọjọ́ kejìlá oṣù kẹfà ọdọọdún gẹ́gẹ́ bí ọjọ́ èyí tí a tún ṣe ìtàn orílẹ̀-èdè yìí lẹ́kọ̀tún mìíràn àti fún iṣẹ́ takuntakun èyí tí olóògbé moshood kashima wo abiola àti gbogbo ìhun sí mko abiola tí ó ṣe nínú ìdàgbàsókè ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè yìí ní lásìkò ètò ìdìbò sípò ààrẹ èyí tí ó wáyé lọ́dún 1993 nígbà tó ń sọ̀rọ̀ ní orí ìkànnì ẹ̀rọ ayélujára tó fi mọ́ ti gbogbo àgbáńlá ayé lónìí ààrẹ bọ́lá tinubu ṣe lálàyé wípé iṣẹ́ takuntakun èyí tí ètò ìṣèjọba àwarawa ní ìṣẹ́ lórílẹ̀-èdè nàìjíríà pé kò ṣe fọwọ́ rántí sẹ́yìn ààrẹ bọ́lá tinubu wá ṣe lálàyé wípé ní kété tí ààrẹ àná èèyàn olóògbé olóògbé muhammadu buhari ti kéde ọjọ́ yìí gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ní gbogbo orílẹ̀-èdè yìí àtàwọn tọrọ kàn ni wọ́n ti tọ́wọ́ gbà á gbogbo ọjọ́ kejìlá oṣù kẹfà ọdọọdún ni ìjọba orílẹ̀-èdè yìí ti yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè nàìjíríà kí ààrẹ àná olóògbé muhammadu buhari tó kéde gbogbo ọjọ́ kejìlá oṣù kẹfà ọdọọdún gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè nàìjíríà ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ fẹ́tọ̀ ìdìbò ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 èyí tí gbogbo èèyàn fi inú fẹ́dọ̀ dìbò fún ààrẹ àná olóògbé moshood kashima wo ọlàwálẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí mko abiola ǹjẹ́ láti oṣù karùn-ún ọdún 1999 èyí tí ìṣèjọba àwarawa ti bẹ̀rẹ̀ padà lórílẹ̀-èdè nàìjíríà ṣé àwọn àfojúsùn olóògbé wọ́n sì mú ṣe bí nínú àgọ́ ìwádìí yìí aṣojú kọ̀ròyìn wa adéyẹmi adésọ̀yà gbójú wo pàtàkì ọjọ́ yìí ẹ jẹ́ gbọ́ láti yàrá ìgbóhùn sílẹ̀ wa.

0: Bàbá ni ká tó kọ́, ká má tọrọ wa jẹ. Ìṣe àwọn èèyàn lórílẹ̀-èdè báyìí o. Ìyá jẹ àwọn èèyàn lórílẹ̀-èdè báyìí o. Ìdí ó pa àwọn èèyàn lórílẹ̀-èdè báyìí o.
1: Ọ̀sẹ̀ ni ó tó bọ̀ láti ìgbésẹ̀ tó lọ́wọ́ Nàìjíríà ti fòpin sí ìṣòro.

Thank you.

0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508 0803758264508

0: anyị na-agbasara gị ozi na nsọ nke gị.
1: Pod FM 92.9.

Thank you.

الصلاه. يعني هذا موضوع يعني

Thank you.

Thank you.

I see you, I'm

iṣẹ́ bẹ́ẹ̀ ni o ká máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti jẹ́ kí a tún gbọ́ra wa lórí ìkànnì yìí wọ́n ní ọ̀pọ̀ omi ló ti gba bẹ́ afárá kọjá ọ̀pọ̀ òjò lórọ̀ tilẹ̀ ti fi mu ọ̀pọ̀ ìjì ló ti jà àrá sọ atẹ́gùn fẹ́ ìjíjà ṣùgbọ́n kò gbé iléeṣẹ́ bond fm lọ ká dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ẹni èdèmàrè ṣerú ẹ̀ fún òpó o torí pé ikú tó bá ṣe ní fìlà kẹ̀yà dúpẹ́ ní ọwọ́ ọlọ́run tí irú ikú bẹ́ẹ̀ ò pa ni ni ká máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run elédùmarè àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn pátápátá mélòó la fẹ́ kà ní ẹ̀yin adípèlé ènìyàn láṣọ mi ò bí ń bá bojú wẹ̀yìn tí mo rẹ́ni mi ènìyàn láṣọ mi torí pé yorùbá náà ló ní ká dijú ká ṣe bí ẹni tó kú káwọ ẹni tí ó ṣe léde lẹ́yìn ẹni ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ́ gbà ò káwọ ẹni tí ó kìnnì pẹ̀lẹ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti pè wá lọ́tùn lọ́sì jákèjádò àgbà ńlá ayé ni àwọn èèyàn ti ń pè wá lóríṣi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé tó ṣẹlẹ̀ kò ju agbára wa lọ a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ba ìláyé a ti wá dé padà o láti máa mú àwọn ètò aládìídùn wá fún ìgbàládùn yín ẹ ká bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ká kọ́kọ́ wá ìṣọ́kù lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé ká máa sọ pé àwùsùnmílàá mínà ṣáìtọ́ni rọ́jìm bísmíláì ràmọ́ọ̀nì rọ́hìm lẹ́yìn tá a ti wá ìṣọ́ kù lọ́dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé tá a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run a ti mọ̀ pé dídùn náà ni ọ̀sán máa sọ fún iléeṣẹ́ bond fm òní ni jímọ̀ ọjọ́ ńlá ọjọ́ tó lápẹẹrẹ ọjọ́ àfiyèsí tó jẹ́ ọjọ́ ọdún fún gbogbo mùsùlùmí òdodo a dúpẹ́ ní ọwọ́ ọlọ́run a ṣe ọ̀pọ̀ jímọ̀ láyé àti ní ààyèrè lágbára ẹlẹ́dàá akí gbogbo mùsùlùmí àgbáláyé o akíwa lágbára ọlọ́run ọlọ́run ò ní fi iléeṣẹ́ àṣemọ́ fún wa lágbára elédùnmarè abiodun fọlọ́run ṣọ́ lórúkọ ti tèmi o a ti dé láti máa mú àwọn ètò aládìídùn wa fún ìgbàládùn yín torí ta bá ní ká máa dárúkọ ẹni tẹ́ ti pè wá lọ́tún lọ́sì àdúpẹ́ àwọn tó dẹ̀ wáá ṣe gbígbọ́ ṣaláì gbọ́ pé èrò pọ̀ lókè pẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà ajẹ́kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ràn wá sí náà ni ní bond fm tẹ́ pé gbogbo ìgbà tí tó ń lọ kò sí bẹ́ẹ̀ ṣe ní pè wá tẹ́ fẹ́ gbóhùn ara yín a ò bá yín jà a kàn rán yín létí ni ṣùgbọ́n ẹni orí o bá lọ òun náà ní àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà ó jẹ́ ká mọ bá a ṣe súnmọ́ra sí náà ni a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹyin tí ẹ pè wá lọ́tún lọ́sì a dúpẹ́ ní ọwọ́ yín láti gbogila láti ìlú èbó ní france lọ́hùn-ún a dúpẹ́ láti ìjẹ̀bú àwọn èèyàn pè wá a dúpẹ́ ní ọwọ́ yín náà láti ìlú ẹ̀gbá àwọn èèyàn náà pè wá lọ́tún lọ́sì èèyàn pọ̀ a dúpẹ́ ní ọwọ́ gbogbo yín a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba a máa sọ yín ní ẹ̀sán rere lágbára elédùmarè gbogbo ẹni tí ó dẹ̀rẹ̀ pé ẹ̀ ń fún wa níṣẹ́ náà a dúpẹ́ lọ́wọ́ yín náà tí ẹ̀ fi wálẹ̀ alágbà owó jorí a dúpẹ́ lọ́wọ́ yín o lọ́tún lọ́sì báṣọrun láfẹnwá ìtèlè a dúpẹ́ lọ́wọ́ ọwọ́ ẹ̀yìn náà bàbá kan ń bùjọ wa lọ́tún lọ́sì ni àwọn àyájọ́ láńlá àwọn àyájọ́ kọrin pé ṣe bond fm ó gbọ́dọ̀ padà ni dr ari akiode a dúpẹ́ lọ́wọ́ ọwọ́ ẹ̀yìn náà a dúpẹ́ ní ọwọ́ yín ẹ ṣeun o a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe bí ó ṣe jẹ́ pé bond fm ẹ dúró tì wá a dúpẹ́ ní ọwọ́ yín.

kí obìnrin àbí ọkùnrin tó bá fún ìyàwó ẹ̀ ní respect tó dẹ̀ máa ń jẹ́ ẹni tó máa appreciate nǹkan tí ìyàwó tàbí nǹkan tí ọkọ tó bá ṣe nítorí pé àwọn méjèèjì ni ọ̀rọ̀ yìí bá rí kò fi síbì kan a gbọ́dọ̀ jẹun tó yẹ pé a máa fún ara ní ọ̀rọ̀ bí a bá ṣe rí kò ń ṣe nǹkan tí à ń sọ yìí kò ń ṣe physical appearance bí ọlọ́run bá ṣe dá wa bẹ́ẹ̀ náà la ṣe ríra wa tá a ṣe fún ara wa nítorí ẹ̀ ọlọ́run ọba ìrìnkẹlá ó ti ṣe wọ́n sọ a gbọ́dọ̀ fúnra wa ní ọ̀wọ̀ especially obìnrin ó pọn dandan ká fún ọkọ wa ní ọ̀wọ̀ tá a bá ti wá ṣe yẹn ọkọ wa náà ló fún wa ní ọ̀wọ̀ automatically nítorí ọlọ́run ọba ìrìnkẹlá ó ti rán àwòkọ́rẹ́ mi lórí pé àìjọ́lú mùsùlùmí ni ṣètẹ́nu yìí àìjọ́lú kọ̀ọ̀mọ́ àlàyésà àwọn ọkùnrin ọkùnrin ni ọlọ́run ọba ló fi ṣe olórí ní obìnrin orí ọkùnrin ni ẹni tí máa ń dáàbò bo obìnrin ọkọ ni ẹni tí máa ń ṣe bùkátà lórí ìyàwó ẹ nítorí ìyẹn ló fi jẹ pé ipò tí ọlọ́run ọba tó tọ ọkọ sí nínú ìgbésí ìgbéyàwó ipò ńlá ni nítorí ìyẹn ló fi jẹ pé a gbọ́dọ̀ fún ọkọ wa ní ọ̀wọ̀ nǹkan tó bá ṣe a gbọ́dọ̀ appreciate gbogbo wọn fọ̀tí olóyún pé kí ilé lè tòun kó lè dùn ara ìyàwó a gbọ́dọ̀ recognize a gbọ́dọ̀ kéré wọn níta gbangba àbí nínú ilé a gbọ́dọ̀ kéré wọn a gbọ́dọ̀ fún ilé ọ̀wọ̀ tí wọ́n deserve tó bá ṣe nǹkan fún wa ká appreciate a gbọ́dọ̀ fojú kéré ẹ̀ ilé ìmọ̀ jẹ́ kí ìfẹ́ kó dúró dáadáa láàrin ọkọ àti ìyàwó ẹlẹ́ẹ̀kejì tí ó máa ń jẹ́ kí ìgbéyàwó kó ní ọ̀wọ̀ kí ọ̀rọ̀ sísọ ká máa communicate dáadáa ní ilé náà ní pẹ̀lú ìmọ̀ jẹ́ ní interest nínú ara wa nǹkan tó kọ́ wá ń ṣe goals tó ní aspiration ẹ̀ a gbọ́dọ̀ ní jẹ́ ní interest lórí ẹ̀ ká ṣó wípé nǹkan tó kọ́ wá ń ṣe àwa náà care about it bẹ́ẹ̀ náà ni ọkọ wa náà bẹ́ẹ̀ náà làwọn náà máa ṣe ṣe fún wa àgbọ̀rọ̀ ṣe pé nǹkan tí wọ́n ń nǹkan tó ń ṣe yìí kò kàn yín ẹ̀yin ni kẹ́ ẹ dára ẹ̀yin sábà níbi iṣẹ́ wọn àbí ní àárín àwọn ọ̀rẹ́ wọn àbí ní àwùjọ tá a wà ibo ní ilé tí à ń gbé àwọn tó jẹ́ neighbors wa gbogbo nǹkan tó bá ti jẹ́ interest ọ̀pọ̀ wa ọgbọ̀n náà ní káàrà náà tọ́jú bọ̀ kí á dẹ̀ èyí tó bá yẹ ká bá wọn dá sí ká dá sí èyí tó bá yẹ ká bá wọn ṣe ní ẹ̀ ká bá wọn ṣe ẹni jẹ́ kí ìfẹ́ kó lékè nǹka láàrin ọkọ àti ìyàwó ọkọ máa rí ìyàwó ẹ bí ẹni tí ó lè fara tì bí ẹni tí ó lè fi ọkọ tó bẹ́ẹ̀ náà ni eléyìí bí wọn ní ẹlẹ́kẹta shared trust and reliability kí ìyàwó ní trust nínú èèyàn kò sí nǹkan tó máa ń dídí wá wọn ní wá díẹ̀ ní máa bí ìlú trust in small repeated actions díẹ̀ tó fi jẹ́ pé ibi tí a bá sọ̀rọ̀ sí òun yìí kí ọ̀rọ̀ yìí dúró sí a gbọ́dọ̀ yẹ ọ̀rọ̀ tí a gbọ́ tó ju àwọn ọ̀gbà tó ra wa mọ́ òun ló máa ń jẹ́ kí ààrin ọkọ̀ àti ìyàwó kó di dada nǹkan tá a bá sọ òun yìí ká ṣe bí tá a bá sọ wọn pé a lè ṣe ká má sọ kó jẹ́ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ tí nǹkan bá tọ́ mi sí kí ọkọ wa kó lè vouch fún wa pé yes ìyàwó mi lè ṣe nǹkan báyìí ìyàwó mi ò bá ní ìyàwó mi bẹ́ẹ̀ náà ni kó jẹ́ fún ìyàwó náà kó lè wá sọ pé akọ mi lè ṣe ní ilé ẹni tí mo trust lọkọ mi tí ó ní ìbáṣẹ̀rẹ̀ láàrin ọkọ àti ìyàwó máa jẹ́ kí ìgbésí ayé wọn kó má dùn kó lè lò. Èyí ká máa tún bẹ̀rẹ̀ ní emotional safety. Emotional safety yìí ẹni máa fi àyè sílẹ̀ fún pé kí spouse wa àbí ọkọ wa àbí ìyàwó wa kọ́ wà ṣẹlẹ̀ pé ọmọ kò ní ibi ìjọba máa ń sọ pé ọkùnrin akẹ́wọ́n but àwọn ìgbà mìíràn ti jẹ́ pé ìjọba ènìyàn máa dé a gbọ́dọ̀ create that space fún wọn nígbà tí ìjọba ènìyàn bá dé tí wọn ò ṣe bí akí a gbọ́dọ̀ fi ń ṣe èyẹ a gbọ́dọ̀ jọ́ọ̀jì wọn a gbọ́dọ̀ lo against ìmọ́ta a gbọ́dọ̀ tàbí màmá wa kọ jíjà ọ̀dọ́ ọ̀làhàníà nígbà tí ó tún bá tún sálàm tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba iṣẹ́ tó wà nínú ike fíra tí ìjọ jùbọ́ tó yọjú sí tó ń sọ fún pé kó bá kà tó jẹ́ pé ẹ̀rí gba bàbá wa ẹ̀rí gba rasulu ọlá ṣe mọ̀ sálàm ẹ̀rí gba tó sá jáde tó sá lọ sílé tó lè bá màmá ọkọ̀ jíjà tó ń kó da aṣọ bó

0: ṣé irú ìyàbẹ́ ẹ̀ làwà tí ọkọ̀ abẹ́rẹ́ in a fix ṣé àwa ni the first person tọkọ wa máa rọ orúkọ̀ pé ìyàwó mi máa gbà mí jẹ́ lọ bẹ́rẹ̀ mi jẹ́ sá lọ bẹ́rẹ̀ mi jẹ́ lọ fọ̀rọ̀ lọ ṣé irú ìyàbẹ́ ẹ̀ ni wọ́n lè fi jẹ́ pé oníkálukú wa gbọ́dọ̀ wo ara wa ìyà tá a kọ sí ara wa ó rí mi ṣe é ṣe tá à ń bá ọkọ̀ wa lò nínú ilé ṣé tí ọkọ̀ abẹ́rẹ́ tí ọkọ̀ rẹ̀ bá mọ ọ̀nà tó máa gbà ṣé ọkọ̀ wa máa ronúkọ̀ láì pé ìyàwó mi ló lè yanjú kì í ti máa sọ fíyàwó mi ẹ̀yìn ìyá gbọ́dọ̀ mójútó èyí tí a máa tún gbéyàwó náà ni affection on his terms kí ni nǹkan tí a gbà lérò lórí mi àwọn ọkùnrin yìí ọmọ ń fi ìfẹ́ hàn látara nǹkan tó bá ṣe àwọn ní ìjọ̀lẹ́ nínú ọ̀rọ̀ ni àwọn ní kọ́kọ̀ tó bá fọwọ́ kọ̀yàn ni àwọn ní gift ni wọ́n bá fún yàn àwọn ní ìmọ̀ notice ẹ̀ so àwọn alágbọ́dọ̀ sọ́jú irú èyí tí ẹ náà fúnra àdé gbọ́dọ̀ compare àwọn ọkùnrin yìí wà oríṣiríṣi ọ̀nà la fi lè communicate la fi lè bára sọ̀rọ̀ kò ṣe verbally nìkan ó lè jẹ́ countenance bí ojú wa ṣe rí bí ara wa lè sọ̀rọ̀ fún ọkọ wa ara ọkọ wa náà dẹ̀ lè sọ̀rọ̀ fún wa nígbà míì wà àwọn kọ́kọ́ máa ṣẹlẹ̀ ní láti sọ nǹkan kan but a ti communicate already a gbọ́dọ̀ study ohun tó jẹ́ partner wa irú èèyàn tó jẹ́ ọkùnrin ní kò ń sọ̀rọ̀ púpọ̀ action ni so bá ti jẹ́ pé action ni bẹ́ẹ̀ náà ní ká bá lò nítorí pé nígbà míì wà tí gbẹ́mi sí omi ètò tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó tó dẹ̀ pé ó fojú hàn gidi pé ọkùnrin ló jẹ̀bi ọkùnrin ní kò ní ṣe sọ́ọ̀lì kò ní sọ pé òun lè ṣe mistake but ọ̀nà míì wà tó fi máa ṣó ẹ̀ nígbà míì wà ọkùnrin yìí gift ló máa rọra fúnyàwó ẹ̀ àwọn obìnrin máa ń gbọ́dọ̀ mọ̀ pé kò sí occasion kankan tá à ń ṣe kí ló tọ́kọ nira gift fún mi a gbọ́dọ̀ dá forsight pé ó dàbí pé nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọkọ mi ń tọ̀ láti ṣe sọ́ọ̀rì fún mi ló ṣe ra gift fún mi ká tètè mọ̀ ó dẹ̀ lè jẹ́ pé ọkọ wa èèyàn ti jẹ́ pé tí nǹkan máa ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ní láti agree ní láti accept bí òun wá dẹ̀ sọ fún wa gbọ́dọ̀ wá sì tórí ìyẹn ká wá yára bíi pé kò sí irú wa ká máa wá sì tórí ìyẹn ká máa fi wọ́n ṣe ẹ̀yẹ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ màá sáré máa ṣe sọ́ọ̀rì rárá o kàkà bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ náà bá ní pé ọkọ wa ń ṣe ẹni tí ó máa lágídí rẹ̀ is wrong so ọkùnrin yìí dẹ̀ wà yàtọ̀ sí pé wọ́n sọ lẹ́nu wípé àwọn àwọn ṣe mistake àwọn ara gift tó ń fi sọ sọ́ọ̀rì ó lè jẹ́ pé alẹ́ ìgbà tá a bá fẹ́ sùn wọ́n kàn máa sọ mọ́ wa ni wọ́n kàn máa hug wa ni àwọn ti ṣe sọ́ọ̀rì tí wọ́n nìyẹn nígbà wọn máa gbọ́dọ̀ mọ̀ràn kí ọ̀rá náà ká dẹ̀ máa bá wọn lò bẹ́ẹ̀ àpọ̀rọ̀ jẹ́ kí nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wa kí ó sùn lójú kó sì mọ ojú bẹ́ẹ̀ nínú ara wa then ọkùnrin àwọn nǹkan tó tún máa ń jẹ́ kí communication kó flow tó dẹ̀ ní kí ọ̀rọ̀ wà láàrin ọkọ àti ìyàwó òun ní pé sense of honor and ease àgbọ́dọ̀ táwọn méjì bá wà àwọn kọ̀ọ̀kan gbọ́dọ̀ wà tó ní àwọn jẹ́ ká rẹ́rìn-ín táwọn máa ṣe èèyàn láàrin ara wa tó ní ká fi relax táwọn máa mú àwọn kan ṣe jókì tó jẹ́ irọ́ o àwọn jókì àwọn tó wọ́n pé ó jẹ́ tòótọ́ táwọn máa ṣe láàrin ara wa táwọn méjì bá jọ wà agbọ́dọ̀ fi relax agbọ́dọ̀ fi ó pé this is husband and wife kò gbọ́dọ̀ jẹ́ kí gbogbo nǹkan ó máa take it serious ní gbogbo ìgbà ìgbà náà ìwà gan ló lè jẹ́ small drama la máa kàn ṣe ó lè jọ ọkọ ló máa initiate ó dẹ̀ lè jẹ́yàwó náà ní takọmọ gbára wa ní ibi sensitive part tó máa ní ṣọ́rẹ́ wọn náà ṣọ́rẹ́ àdìpẹ́ ìlera wa kiri ní ilé ẹ̀rìn wọn jáde látara ẹ̀ ìgbọ́ ọya afẹ́ sáré mo fẹ́ mọ ohun tó lè sáré gbogbo àwọn nǹkan báyìí a gbọ́dọ̀ máa ṣe táà méjì bá jọ wà àwọn memories tó yẹ pé nínú wọn wọlé tí ìgbìn tí àwọn kankan máa ṣẹlẹ̀ ìyẹn ló mú jẹ́ ká padà sọ́dọ̀ ara wa fífẹ́ ẹ̀jẹ̀ kí gbogbo ìgbà tí a bá ti jọ wà a ṣáà máa dì ní gbọ̀ngàn kan a máa dì ọkọ̀ wa ní fi relax ọkọ̀ wa náà ní fi relax so kò sígbà tí gbogbo ìgbà tí ọkọ̀ wa bá tọkọ̀ bá wá sílé a ní wọn ò ní lọ bá ìyàwó yẹn òun tó jẹ́ pé wọ́n máa dì kò tó ẹ̀ ní jẹ́ kí èèyàn fi pé èèyàn wà pẹ̀lú ìyàwó èèyàn so àgbọ̀n jẹ́ kó ṣe wá láǹfààní lọ́wọ́ kí a ń gbọ́ yẹn ju bí a ṣe sọ́nà. أقول قولي هذا أستغفر الله لي ولكم السلام عليكم ورحمة الله وبركاته.
1: Fún àlàyé kúnrẹ́rẹ́, ó lè pé àmì wá sórí 08037118099 tàbí communication officer 08089485533. Ẹ sì lè fi ìrànlọ́wọ́ yín ránṣẹ́ sí àpò ìfowópamọ́sí yìí kí ètò yìí lè máa tẹ̀síwájú. Bank Providence Bank. Account name, Aluminant Radio Fund. Account number, 96281150000. Alhamdulillah, Rabbil Alameen. Adupe lowo idanloko wa to mi, a si tun dupe lowo eyin olugbo wa. E se ti en tete si wa. A ni ro pe ori eko kan tabi keji ko ninu idanloko to ni. O tun di ose to n bo lagbara Olorun Oba. Ki Olorun Oba ki o ma ko atunri wa. Amen. Titi di igba naa, emi ni omo iya yin Sanihat Usman Ayoadeyemo ti o ki ni pe Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

gbàgbé tó pàtàkì. Bàẹ́tù ni Mùsùlùmí. Tí máa gbórí afẹ́fẹ́ nílé ẹsẹ̀ Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Friday ọjọ́ Jímọ̀ láàbò márùn-ún ìrọ̀lẹ́ sí aago márùn-ún àbọ̀. Ibi tí àwọn àfáwọ́ ti wà níkàlẹ̀ lórúkọ ọ̀jọ̀kan. Kẹ̀láàsì lẹ́yìn mọ́ṣáláṣí MBO Bond FM Central Mosque ìyẹn ní ìkẹjà GRE ní bíbá ẹ̀ lábẹ́ chief ìmọ̀mọ́ wa Alhaji Hasan Adele Babalẹ̀dẹ̀ 08038040. Gbogbo mọ́mìnì mọ́mìnà mọ́jà àgbàdé àmọ́ tẹ̀síwájú pẹ̀lú ìrànlọ́wọ́ owó látọ̀dọ̀ yìí sílé ìfowópamọ́ mọ́ṣáláṣí wa Stanley Bank 050129-7911 Bẹ́ẹ̀ tún ni Muslim ìdílé Mùsùlùmí pẹ̀láti lẹ́yìn olóòtú.

ما شبه فينا هو من الله الحمد لله.

08335W08033992842. Àṣé iná tó wá ní ìgbà. Ìbéèrè àti ìdáhùn nílò àmì sí Islam ní Bond FM 92.9. Gbogbo ọjọ́ Sátidé láago mẹ́jọ àbẹ̀wò kékeré yìí púpọ̀ ní ìwé ìròyìn. Ẹ máa bí ìfẹ́.

That's all I love.

tẹ́tí jásí ẹ̀hẹ́n bàbá ló ń sọ̀rọ̀ ẹ má dárúkọ ẹni tó ẹni tí bàbá bá rọ̀ wá ẹ má dárúkọ o ẹ̀hẹ́n àwọn obìnrin lè ti má bẹ̀bẹ̀ báyìí wọ́n ti ń fẹ́ bàbá lọ́tún wọ́n ti ń fẹ́ bàbá lọ́sì bàbá kan náà bá tún yọjú lókèrè yẹn náà bá tún ní òun tún fẹ́ lóhun tóun náà jẹ́ ká tún gbọ́ tiwọn.

0: Sanlálẹ́ lórí gbogbo àsìkò gbogbo ìgbà. Ọlọ́run náà láì máa dúpẹ́ fún akẹ́ ọlọ́run ọba wa náà. Ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí wa Muhammad. Sọlọ́láwọ̀ àlẹ́yìn wa sẹ́lẹ̀ ní táàsì ìsinmi fọ́ọ̀kọ́lùkù sòrò sí wa bí ìyàtọ̀. Fọ́nà ti hùn ilé ìhá kí sí máa tọ́nà àbálẹ́ yìí yàtọ̀. Màkà náà òfin múrú sẹ́lí iná àlẹ́ yìí yàtọ̀. Iná tuhe sáwọn àkìlẹ̀ gẹ̀lẹ́ yìí yàtọ̀. Ìyàlẹ̀ wa amọ̀ yẹ́ sá olè yìí aláṣà kò yẹ tọ́ra wa láhùnmá yà rọ̀bì. Wàsẹ̀ yìí di sáadà àti nàbí yé Mùhàmmá. Àwa kúnlẹ̀ mọ́gidi níwà ọwọ́ gàlá lẹ́tí. Wọ̀já àbí àyà àti mà àti kò yẹ kọ́ lẹ́tí. Àmọ́ iṣẹ́ kàfí ìfọwọ́ ìfún dọ̀rọ̀ lẹ́tí. Àfihàn àkè ṣàkùn bá da àlùfẹ́ dọ̀rọ̀ lẹ́tí. Àkọ́dá máa bí kìrún máa dáadáa rí ikú ọmọ náà. Àwọn ọmọ yàrá ọ̀bí. Sẹ́yìn ni sáádà àti nàbí yé Mùhàmmá. Sọ́lọ́láwọ̀ àríwá sọ́lá. Gbogbo eléyìí náà lọ́ba fi ṣe àlékún kí àlékún gẹ̀. Fáànàbíwá Mùhàmmad. Owó àgbàlagbà tí wọ́n ti lọ́dún bá yọ́nu sí wọn bá kí wọ́n bá gan bàbá tí wọ́n dá sàlátù ilẹ̀. Àwọn àmọ̀lẹ́rù Mùhàmmad Mustapha Adé ní Abdulkadir. Àwọn ọba àṣàlékún kí àlékún yẹ fún wọn. Ẹ̀gbọ́n wọn ìgbọ́n àwọn àbúrò púpọ̀ wọn fún ńlá ńlá fẹ́jọ wa ń jẹ́nà lọ́hùn. Táwọn náà ti lọ ọlọ́mọba akẹ́ ogun ọ. Ọba gẹ̀mọ́. Láàdá àdúrà láàdá sàrá ọlọ́mọṣàdá ń bá wọn. Bàbá Sheikh Adam Abdullahi Ayaruri. Bàbá Adùnú bàbá àlùbáríkà ọlọ́mọba àṣàlékún kí àlékún yẹ fún wọn. Ìgbọ́n tó òfò àti mọ́kù fún aláàfà táwọn wù wọ́n tí wọ́n ń dúró lọ mọ́gbà wọn lọ́wọ́ mọ́gbà náà lọ́wọ́ bàbá mọ̀dé ìrìn mọ́kẹ́s bàbá fọ́dí ìlàtọ̀ sheikh muhammad habibu lẹ̀ adam abdullahi alori àwọn gbẹgbẹ káfà àmà wà dáadáa wọn àṣàlékún àlàáfíà ara wọn wọn àṣàlékún ìdùnnú wọn wọn àṣàlékún gbogbo àdúrà fún wọn gbogbo àwọn tọ́lọ̀ fún wọn yẹn ní àlùbáríkà tààrà ọlọ́run gbogbo àwọn tí wọn náà nìkan náà jẹ ọjọ iṣẹ rí fún ara mọ àbá akọkọ alẹkọọ lọ jẹ mọdà bá ṣẹlẹ tó yẹ kí n gẹgẹ ọlọmọba àṣà ọgbà fún ara àìnà àpẹyìnà adúpẹ fún ọlọrun ọba tó fi oyè alukuraani ránṣẹ sí wa tó fi máa nàbí wa muhammad
1: ṣọlọ lọrọ àìyí
0: wọn sọlá ẹ tọrọ àlùwọlẹ díẹ ń sọrọ sùn lẹhùn bílíwò dá.

0: ونا لفل أرسل رسوله بالهدى
1: ونبي
0: محمد
1: صلى الله عليه وسلم
0: ولو في القرآن أنا إذا تدور القرآن يعني هدى ولا نما وني في نمانة لا جوري إنت نبي محمد واسلاه ونبي القرآن تلو ما بفينا القرآن يي وني جامع يتودا أتيتي هدى أنصو أتونتوسو نبى نقوله نريد تو كنكا بكالة يلو فماري واريبي ميلو سوسو كوسو كيشا القرآن أوكيا إتو أوكيا si o ba yi ẹgbẹ́ rí o tó bá súnmọ́ ọ̀pẹ́ mọ̀ tó ló wà ní kùránì gẹ́gẹ́ náà pàápàá yí pé ẹni tó bá mọ̀ bí ẹni tó bá mọ̀ kẹ́lẹ́ ni wọ́n sáàlù àhàlẹ̀ díkìr ẹ̀yìn kóńtù ìyàtọ̀ àlẹ̀mùn kódà ìkọ́nà ọlọ́rin kan oníhàní oníhògbèrè ní ọjọ́ ẹgbẹ́ ẹ̀sì ọ̀rọ̀ kùránì kò rújú ẹni tó ní ìdílé kò rújú tó ń wọ́n tàbí ọmọ ṣe tiẹ̀ ó ń ṣe tiẹ̀ ní alukur'an kọ́ ò kìí ní tóbi ó ní alibarika ó ní ìmọ̀nà nínú kò ní sì nínú bẹ́ẹ̀ ni a bá mọ̀ọ́ tó ń wò dáadáa ẹ̀rọ alibarika tó wà lára alukur'an yẹn èyí ò máa fẹ́ràn ẹni tó ń kà àbẹ̀ tó ń ṣàlàyé ẹ̀gá náà fún yàn pàápàá à ń bọ̀sibọ́sí kí ọ̀nà wa gbé bàbá kan ọlọ́run ma ń lọ ṣàdúrà bẹ́ẹ̀ ní ó ti pẹ́ máa ní kí wọ́n á ṣàdúrà fáwọn tí wọ́n ti wá débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà báyìí láàárọ̀ tí bá dé ọ̀rọ̀ ìwọ̀ pẹ̀lú gíláàsì lójú àti pẹ́ńsù wọ́n á gbé alukur'an ní tí wọ́n ti túmọ̀ sí èdè yorùbá yìí máa wá gbé dání ìjọ kan máa débọ̀ ní alukur'an ní máa dùn o ó ní tòótì bó ṣe yí àwọn èèyàn wọ́n ní báwọn tí ń ka yìí bẹ́ẹ̀ ló ń yí àwọn sí làá wá fi ń wú ọ̀rọ̀ ayé èmi ó sì ń mojúmọ́ àwọn lọ́wọ́ wọ́n yí wọn bá kùrá nídìí jẹ́ wọ́n níbi mọ́sá wọ́n ní bàbá tó bí ẹ ló gbé láwọn lọ́wọ́ wọ́n ní bàbá ló fà wọn pé ajagun kẹrin bá láàfà ẹni mímọ́ ìwọ náà máa wí ọlọ́run ní èyí tẹ́ fi mọ́ ní rárá kò sẹ́ni tí ò lè ka ìwọ náà máa wí tó wá rí pé kò yẹ bírí ọba ti gbà táwọn láti ń ká yìí wọn ní táwọn bá lọ rọ àti kàn táwọn bá kàn bá ń ṣe kàn tàkàtà náà kàn wọn fún gbogbo ẹgbẹ kùn wáyé wọn ní kódà tí mi bá tó lọ́nà kẹ bàbá yìí gán gbogbo tọ́lọ́n fi ń kẹyìn lọ́nà fi kẹ wọn ọlọ́run kẹ wọn lọ ńlá ọlọ́run tó wá kí àwọn ọmọ ọmọ náà wọn mọ̀ pé wọn mọ̀ kí wọn kàn kò ṣòro ìbú tọ́lọ́ba tó mi wá òṣòro ẹgbẹ́ wá nínú ẹgbẹ́ lẹ́mi lẹ́nu kò rà á ní máa wọ àṣefà ọ̀hún wàrà máa tún lẹ́ẹ̀lẹ́nu mú mi ní ọlọ́run ní àṣọ alukur'an kalẹ̀ nítorí nǹkan kan àṣọ kalẹ̀ nítorí pé ká alukur'an lè máa gbé ìwòsàn fún wa ni
1: wàrà máa tún lẹ́ẹ̀lẹ́nu mú mi
0: ó sì tún máa gbé ìkẹ́ fún gbogbo àwọn amòmí ní pápátá ìwòsàn wà ń bẹ̀ wọ́n máa fẹ́ gbé mẹ́kàlì mẹ́kàlì mẹ́kàlì ẹlòmíràn tẹni tó ké ó ké àwọn súwọ́rù míì ó ké àwọn aya míì ó kàn mílè ó mílè ó mílè tó jọ owó ìṣòro tó wà lára rẹ̀ ó mú aya míì ó mú aya míì ó mú aya míì tó jọ orú tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ó wá fi bẹ ọlọ́run kò túmọ̀ sí pé ànábì òfin aya yẹn bẹ ọlọ́run kóun náà máa lò lókè ìgbà tí ò ti tayọ alukur'an kò ṣe tó burú bẹ kò túmọ̀ sí pé gbogbo tó ṣàmẹ́bì kò lè ṣe wa bẹ́ẹ̀ náà ní nǹkan ní ìṣẹ̀lẹ̀ sára tí ò ṣẹlẹ̀ sàmẹ́bì so ọlọ́run kì í tó lọ́gba nígbà míì kódà tó bá jáde pé ìtọ́lọ̀ fi kà nẹ́bì láwọn àwọn bàbá ìbànújẹ́ ni kò ṣe tí ò tọrọ ẹ̀ lọ́dọ̀ ọlọ́ kódà tó lọ èmi náà fẹ́ máa kọ́ṣẹ́ ànẹ́bì òun fẹ́ kọ́ṣẹ́ ànẹ́bì báwo ló ya àfa tó tọrọ kí ebi méje kí mẹ́fà kú èlè gbàdánwò ẹni lásán ni kó wá ní ọlọ́run má bẹ àdánwò bẹ́ẹ̀ sí wa ànẹ́bì tó lè gbà náà lọ́run bẹ́ẹ̀ sí yẹn ànẹ́bì tó lè gbà náà lọ́run bá bẹ́ẹ̀ sí yẹn ọlọ́run ti pe alukur'an ní ìwòsàn fún wa ọlọ́run ti pè é nímọ̀nà fún wa bí èèyàn bá mú àwọn súwọ́rù mí inú alukur'an àbí àwọn ayé àmì inú alukur'an tó fi bèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run kò sí láì fi mọ̀ mo gbọ́ ọ̀rọ̀ kan 我们阿爸讲，哎哎，阿爸发了我们给阿爸咖啡，这是我们一杯，一杯杯的，出门阿爸开的。ọ̀rọ̀ wàhálà àti ìdààmú tí ó ṣẹlẹ̀ ní ọdún ìgbà kí á mọ̀ ọlọ́run fi bẹ̀rẹ̀ tọ́mà ká sí ilé nílé yóò wọ́n ogún tù lọ́run ti ẹ́ ó dá tàbá fi kí n kọ sẹ́yìn náà tó ní lébù tù ó burú ọ̀rọ̀ báyìí kí èèyàn máa sọ ó kù díẹ̀ bẹ́ẹ̀ bá jókòó tó kí ọdún ìgbà àlẹ́yìn ọjọ́kùn wọ́n kí alukoran á sọ fún àjẹjọ àwọn mọ̀lẹ́kà máa sọ kalẹ̀ síbẹ̀ wọ́n jókòó wọn ké ibi tó bá nǹkan kéńgbẹ̀ kódà kan ké tàbá fún ẹ̀dá èyí rẹ̀ mẹ́gbẹ̀ láti mú ìwà láìka wọ́n ṣe tó mú wàhálà tí ibi tó bá wọn kó kà mẹ́ ló fi já sí pé níbi táwọn èèyàn tún ṣe rìsáàtì dẹsẹ́ ní rìsáàtì òdú ń lọ ibi rìsáàtì ló bí ìmọ̀ sẹ̀ríà ibi rìsáàtì ló bí ìmọ̀ òsúlù ìfikí ibi rìsáàtì ló bí olóso tẹ́fistíìr ibi rìsáàtì ló bí àwọn ìmọ̀ oríṣiríṣi tá à ń kọ́ yẹn kì í ṣàmọ́bù lójú wa tó wá pé gbogbo kalawo kò bíbí àápẹ̀ gbogbo ilé ìmọ̀ bíbí à kì í ṣàmọ́bù lónìí ẹ̀ máa ṣe àmọ́ à ń taara àwọn ayé alukurani mú ìmọ̀ jáde ńbẹ tí ò sì ń tóbi rẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹlòmíín náà mú mẹ́kà ní jáde ńbẹ so kò túmọ̀ sí bíyàwó kí ìzáwáka tó wá já sí pé ìtumọ̀ ìzáwáka àwọn tó ti ṣe lágbó àwọn ti ṣe lágbó àtọ́lọ́ fi gbà mí jẹ́kú òrùlọ́ fi ń re ibi tọ́lọ́ ti sọ̀rọ̀ fisílẹ̀ ní makdúdì wọ́tọ́lẹ̀ ṣe mandúdì wọ́tí yìí mandúdì wọ́n ìmọ̀sùkúrú wọn fà kí àti kẹfì ráàtì lámàkùtù ráàtì wọ́n yà mọ̀mọ́nà wa gbogbo ìrọ̀rùn gbogbo dáadáa gbogbo àwọn òròyìn eré tó kù kọ́ gbogbo àtún àrùn àlùtò mú òmìnira ẹmọ́gbọ́n ni àmúna àrùn ẹmọ́gbọ́n ni ó ti máa bàbá ẹtún máa tún mú ọmọ ẹtún mú ní ònà àtún ọmọ takúlùkù náà wù àmúna àrùn ẹ̀ka alẹ́ ọlọ́ni omi tó sọ̀kalẹ̀ láti san omi tẹ̀ mú omi tẹ̀ fi ń wẹ̀ omi tẹ̀ fi ń ṣe bó ti wù yín ṣé ìwọ sọ̀kalẹ̀ láti sọmọ ní àbáwá ìyẹn túmọ̀ sí pé agbára ọlọ́run ó tún sọ̀rọ̀ àtọ̀ tó ń déyàn àtọ̀ tó ń dọmọ ọlọ́run ni àtúntàkùnkùn náà kù àmúlànà ọ̀kọ̀ọ̀lẹ́kù àtọ̀ àti tààrà ọkùnrin àti tààrà obìnrin tó ń dọmọ ẹ̀yìn ni kò dọmọ ni àbáwọ̀ ọlọ́run gbogbo agbára gbogbo agbára ìwọ́n tó sì dúró kò tó lẹ́sà ìsáraka tó ní ọlọ́run wọlé àgbo ti tó ọlọ́run jẹ́kọ́jà yìí tà ọlọ́run ọlọ́run gbàdúrà mi ọlọ́run fún mi lọ́mọ ìwọ́n ló mọ́ tó torí ẹ̀ jókòó ntò bá torí ẹ̀ jókòó ọlọ́run ó ṣe anábìwá muhammad ẹni kóòtù nílẹ̀ lukùwà ààrẹ náà ṣe é ká ní náà ṣe èjì wọ́n ní náà kúrò àmì ntò bá wọ̀nyí ọmọ ń bẹ̀ kò sì fi ṣe ntò bá mọ̀ kò sì ṣe ntò fẹ́ ní ẹni pé kò sí ẹrù téèyàn lè dìbò àkùhánù tọ́lọ́ba tó di wá ó ti já mọ̀ pé ìwòsàn ìmọ̀nà wọn ni alukur'an ntọ́ àdúgbò wa kí sọ́ra tó mọ́sẹ̀d ìdàgbà tí yára lórí irun bàbá ń ṣàgbà náà ta kọjá lórí ẹ̀ ìyẹn ò ní kí ọlọ́run má gbàdúrà yẹn kódà òṣèlú ọkàn nínú sọ́ra tó mọ́sẹ̀d yìí náà tọ́jà yìí ò bá ta ó ní ibi téèyàn ń ké ní ẹ̀ tọ́lọ̀ ó sì máa ní kọjá náà máa ta kò sí ìdó burú nínú pé ànábì ní aṣàdúrà ẹ kò sí ìdó burú tá a bá ti tayọ àlámú alukur'an láti fi bẹ ọlọ ẹni tí ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tóró wọn ti jẹ pé yẹ wa wípé alukur'an tá a bá sọkalẹ sórí òkè òkè náà ayé bí òkè gẹrẹgẹrẹgẹrẹgẹrẹ gbọdọ káfíà ní ọlọrun gbọdọ ní báyìí gbọdọ tó ń lágbára dé agbára ìrí nínú tó lágbára dé agbára látọ̀dọ̀ ọlọ́run nínú tó lágbára dé bàbá wa sọ̀kalẹ̀ sórí òkè orí àpáta kálukú wa náà lámọ̀ pé àpáta ṣòro ó fọ́ gbogbo àpáta dẹ̀ rí wálé gbèbálẹ̀ àwòtáàdà ni ọlọ́run láà fi àpáta afikan ilẹ̀ mọ́lẹ̀ kó wọ́n bá yí kiri ọlọ́run wa níbẹ̀ wá gbé alukur'an yẹn sórí ẹ̀ mo ti tó okere si yowale gẹrẹgẹrẹ nínú kàṣíyàtọ̀ wa níbi ìbẹ̀rù ọlọ́run níbi májẹ́sítì ọlọ́run níbi ìjàlálẹ̀ ọlọ́run tó wà lára alukur'an ọlọ́run wa ni èyí tá a wí wà tí kẹl amfàlù
1: kìí
0: ṣe wípé a ní àwọn ọlọ́gbà àpáta sórí òkè torí kò yẹ lómi ọlọ́run òru omi o ìyẹn ní pé kò sí bí dààmú kò sí bí ìlé koko kò sí bí ìṣòro bá ṣe ni nǹkó tó bẹẹ bá fi alukur'an ìgbé ìmọ ọlọ́run ìmọ ọlọ́run wọn yẹn jù ẹ tọwọ́ lọ́run tóbi ju gbogbo nǹkan lọ ìgbà bá bọ̀ náà wọlé àwọn ọmọ àgbà torí náà kò sí ìyẹn àfi sọ́wọ́tò milk àbí àfi sọ́wọ́tò wákíà àbí sọ́wọ́tò yasin sọ́wọ́tò yasin ẹ̀ tí ẹ̀ rí alẹ́ ìgbé àbùkátà gbà ọlọ́run máa sábà fi báyàn yanjú nǹkan ọlọ́run máa sábà fi báyàn yanjú nǹkan wàá sọ díẹ̀ ní ìná fúnra wa bàbá ríyàn tí nǹkan kan dà láàmú lójijì gbà ń kéré tó ti fẹ́ da ọpọlọ ẹ̀rù kí àsìn mẹ́ta tó bá ti ká ṣùgbọ́n àtàn bí ṣe yẹ kan náà gan pàápàá kì í ṣe ọba tó ṣe pé tẹ bá kí ọkàn kò tí ì gbọ̀ kì í ṣe ọba tó ṣe pé tẹ bá kí méje kò tí ì gbọ̀ kì í ṣe ọba tó ṣe pé tẹ bá kí mẹ́wàá kò tí ì gbọ̀ ó ti gbé alákọ̀ọ́kọ́ yẹn náà tó bá ké pé ọlọ́run wọlé aṣọ láti àsìn bá ń yanjú nǹkan yìí ọlọ́run ṣe yanjú ẹ̀ ọlọ́run yanjú ẹ̀ àìmọye àwọn aya náà alukur'an àìmọye ẹ̀yà bá rí sí pé ìrẹ̀wẹ̀sì kan ṣá ń bá òun bá òun gan kò rí ojútùú ara ẹ̀ iṣẹ́ ń dàrú kò yé wọ́n rí bá ó dàbí pé wọ́n ti gẹ́ẹ̀tì ń wáyé ọlọ́run má gan gẹ́ẹ̀tì wa lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ké kò sí méjìlá làkọ́díjákùn méjìlá áhírò tọ́wà làkọ́díjákùn méjìlá ọwọ́ akéwì láàfin méjìlá kò sọ fọlọ́run kò yé mi o ó yé rẹ lọ́wọ́ fìdílọ́ kan balẹ̀ ṣàánú mi lórí nǹkan báyìí àgọ́ lórí tó kó sórí ọjà eré àti ẹ̀ma sábà ṣiṣẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ àbẹ́yìn tó wà lórí ìdààmú kan tán ní wọn ní gbèsè yẹn fún wọn tó sì ti gbẹ́mi létí nǹkan kan sílẹ̀ tó bá ti ń ké ilé fún ọmọ kọ́lọ́run ti gbàdúrà ní pé ìrẹ̀wẹ̀sì tó kọ́kọ́ fẹ́ bẹ́ẹ̀ yẹn á kọ́kọ́ máa sá lọ kó tó parí ẹ̀ wọn láyé àti á kọ́kọ́ máa lọ kó tó parí ẹ̀ báyà kò sí méjìlá làkọ́díjẹ́ á kùn rọ̀ṣúlù mi làǹfó sí kan àbí ìlú àlẹ́ ìmọ̀ àlẹ́ tó àbí ìlú àlẹ́ kùn bí mo fi lọ́rọ̀ ó fọ̀rọ̀ yìí fa ìtàwọn wọ́ọ̀ fọkùn hasbi allahu la ilaha illahu alayhi tawakkaltu wa ala rabbil alamin wọ́n bẹ̀rù gbọ́ ni fa ìtàwọn lọ́wọ́ fọkùn hasbi allahu lóun bí wọ́n ìwọ sọ pé ọlọ́run tó mi ọ̀rọ̀ ìwé ṣe máa ka méjì rẹ̀ tọ́lọ́run ní tò wọ́n á tún ní ojú wa ń kí ọlọ́run náà pé láìlá ìlúlẹ̀ àhùwà kò sọ́dá kankan àyàfọ́ ọlọ́run yìí náà alẹ́ ìtawà kẹ́ẹ̀tù òun lè ní gbára lé o ní mo fọkàn balẹ̀ sí o wọ́n wọ ọ̀rọ̀ bọ́ọ̀lù àrùsí àárín àlẹ́ àràṣí tó tóbi jù kò sí fẹ́ẹ̀nì kankan ọlọ́run wọ́n ń pe kíní kan ní òyìnbó ni a ní back energy back energy kò gbà mí ní gbogbo ẹ̀kọ́ gbígbà tábà lọ gbé nǹkan nìyàn

0: Alhamdulillah.
1: Bí ọba wà tọ́lọ́ bá dá lọ́lá, wọ́n á rí pé ọláyìí fẹ́ wo nǹkan fẹ́ dà wú. Mo ti ń wọlé bẹ̀rẹ̀ kò wọlé mọ́ tí wọ́n fi ké sùúrọ̀tò káfí tí ò bá mọ̀ kó lọ wá àwọn afá kan bá kẹ̀. Oríire ká àfáà tí ó kéré dáa ni ọ́ yóò máa ma tó yóò máa ṣọwọ́ bí ọwọ́ bí wọ́n kí ní lórí tí à. Èyí tí ó ké dáadáa wọ́n fi ké sùúrọ̀tò káfí sùúrọ̀tò tọ́wọ́há sùúrọ̀tò yasin sùúrọ̀tò fatah sùúrọ̀tò wákìá sùúrọ̀tò rahman àti sùúrọ̀tò mulk gbogbo ẹgbẹ́ méje tí wọ́n máa fi kàlín kàlọ́là kàlọ́tùnà láàrin ẹgbẹ́ méje ọlọ́run á sì bí abùkátà nù. Àdúrà kìí ṣe májíìkì o. Májíìkì náà ń gbá ògiri náà ń lọ yẹ jáde. Májíìkì náà ń gbá ògiri àdúgbò kọ́ wàpò kó mú agbo tí ò sí lẹ̀ jáde. Tọ́lọ̀ ń bá ṣe tó ń tó fẹ́ gbàdúrà yẹn á máa gbà díẹ̀. Àbọ̀wọ̀ tó ní pírọ́bílẹ̀mù yẹn àbẹ́ tó ní bùkátà yẹn lọ́dọ̀ ọlọ́run. Nítorí tọ́lọ̀ ń lò bẹ̀ ọkàn á sì máa balẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́. Ó pọ̀ ó làwọn àfáà ṣe tíra mẹ́kàlì jáde dáadáa. Fọ́nrí pé kí wọ́n sọ mẹ́kàlì yìí ẹ̀ bí bàbá ẹ̀ ẹlòmíì máa rò kó bóyá Nàìjíríà nìkan òbá lókàn lóoronú sí i rọ́. Tíra àṣírí látọ̀dọ̀ àwọn lárúbáwá gangan fún ara wọn ó kúnlẹ̀. Ẹ wò ní báyìí yẹ àwọn kí nìyẹn fẹ́ lè ṣe. Bí yẹn bá jẹ́ tó sábà yẹn náà. Àwọn tíra mẹ́kàlì. Ó pọ̀ rẹpẹtẹ tó ṣe yí pé gbogbo àwọn afáṣe pátápátá ẹ̀ ní gbórúkọ Yorùbá kankan bẹ̀. Tọ́lá yìí àrí àwọn afá Yorùbá náà ń tàn yín gbogbo. Tó o bá dẹ̀ sọ fẹ́lòmíì tẹ́lòmíì ò bá ba nǹkan jẹ́ ó fún àgbẹ̀tò wọn lè dá. Tó bá sì bá gé lónìí tó da ọlọ́run máa dá àwọn èèyàn padà síbi dáadáa yẹn. Ìwọ kọ́ ló bá dé ní sáà lè kí ni mọ́. Kàkà náà mọ́ ràyà dé sọ́ọ̀nù. Wọ́n kú lu sàádà ti dùnmí àtàrọ́. Ìwé ara ọ̀tá ló ń ta mú hìí náà fàáhìí náà. Ìwé ara ọ̀tá ló ń ta mú hìí náà bàálí náà. Amáni ni a kó dàmú náà. Láyé jẹ́ mi ní àbí ilé múta àkèrú náà. Láyé jẹ́ mi ní àbí ilé múta àkèrú náà. Alukuraani wa taari wa alukuraani lele arewa yẹlọ. Fún gbogbo ẹ̀mí pátápátá ayò alukuraani jẹ.
0: Láyé wá yọ ohun.
1: Kódà bí wọn ti jà wọn ti ṣe é rí dáadáa. Ẹni tí ó gba alukuraani gbọ̀. Kì í ṣe mùsùlùmí ló ń lẹ́wẹ̀. Ó sì dé ní àfáà gbogbo ẹgbẹ́ agbọ́n ọlọ́wọ̀ kìnnìkan ẹ ọlọ́run tó darí ọ̀rọ̀ bá wọn kọ́. A sì fi alukuraani ní ọ̀bẹ ọlọ́run bùkátà tó ti wà lẹ́nu láti bá ìmọ̀ ìyọ̀dún ọlọ́run sì yọjú ẹ̀. Ìjọ dìbò ha bí wọn bá jẹ́ mùsùlùmí òdodo tó wọ́n ń ká alukuraani dáadáa. Ẹ̀mí tọ́lọ́wọ́ bá fún yìí alukuraani ò máa ṣe lọ́tún ọyẹ mọ̀láwọ̀ ha ìdùnnú ayọ̀ ọlọ́run á ní kó tún wá kó a máa fi jàdẹ́dẹ́ nínú a máa fi ṣẹ̀ nínú ọlọ́tún ní gbogbo ìgbà ní gbogbo àsìkò torí parí kùránì àwọn akẹ́rẹ́ lè kú lè fi èyí mi mú ìmọ̀ gbogbo ẹni tó bá nímọ̀ pátápátá kùránì máa ràn án lọ́wọ́ kò ní sí i lọ́nà kódà kó má jẹ́ mọ̀ ti islam ọ̀rọ̀ kí mọ̀ mí ìyẹn àìmọye ayé alukuraan nínú ẹ àìmọye èmi ìta bá wà àbúrò náà fi ṣe mọ́tò ni bàbá kódà àìmọye tí ó padà ṣẹlẹ̀ tọ́lọ̀ tó sọ mọ́ ní alukuraani wàlẹ̀kẹ́ ilẹ̀ wálé bíi gàlà wálé hàmírà lè tẹ́lẹ̀kà buwa wáyé àkàlùkù mọ́ láàtà àlàmú nígbà tọ́lọ̀ sọ pé àti bàákà àti kẹ́tẹ́kẹ́tẹ́ àti gbogbo gbogbo ọlọ́ni ìtẹ́lẹ̀kà buwa ẹ̀ ń gbìn ín tàbí ṣe transportation ọlọ́ni tó bá padà wáyé àkàlùkù mọ́ láàtà àlàmú a tún máa dá nǹkan mí tẹ́mọ̀ ìjọ náà lọ́wọ́ àti ìdára wọn àti ìṣe plẹ́ẹ̀nì ó wà ìṣe kẹ̀kẹ́ lẹ́yìn àkúnmí lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́yìn ẹṣin gbogbo síntóńdé ọkọ̀ ojú omi ti wà ń gbọ́dọ̀ lọ́wọ́ àmọ́ orí ọkọ̀ ojú omi àwọn ọlọ́pàá fọ́pá wà fàjọba ni kì í ṣe orí àwọn ti sìn wọ́n tún ti ṣe mọ́tòsáìpò ojú omi náà sìn lọ́wọ́ mi lọ́wọ́ wọ́n ní kí wọ́n lọ gùn mọ́ ní dáadáa yóò ní bàjẹ́ mọ́ ìyànda lọ́wọ́ máa lórí ọkọ̀ òjijì àwọn tó máa gbọ́ lọ́wọ́ nìkan máa gbọ́. Alukuraani yìí wákàtí lẹ́kú lè rí ẹni ní ìmọ̀ ìrìn àti bá ní mímọ̀ alukuraani ó tún máa ràn ẹ́ lọ́wọ́ sí lórí ìmọ̀ yẹn alukuraani a máa ṣàtọ́nà gidi fún ẹ lórí wákàtí lẹ́kú lè rí ẹni ní ìmọ̀ ìrìn wákàtí lẹ́kú lè

ìpèsè ìrún máa ń gbé ìyẹn tẹ́tí sí yẹn mùsùlùmí lákùnrin lóbìnrin ẹ jẹ́ kí a tara ṣẹ̀ṣà dìde nílẹ̀ lọ sí mọ́ṣáláṣí darapọ̀ mọ́jọ̀ náà láti kí ìrún máa ń gbébì náà ìrún jọ̀ máa ní kíkí lọ́lá di ìrún àdákí lọ ó sì dára kíákí ní àsìkò rẹ̀ kí ọlọ́run gbà á ní ìjọsìn fún wa àmì ẹ̀rọ ọlọ́run ọba tó fi ìpèsè ìrún náà sọrí àwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n ti papòdà kí ọlọ́run san ní ẹ̀san rere àlékún árísìkí àti àlùbáríkà lórí iṣẹ́ rẹ̀ láìdá tí ń bẹ nínú ìpèsè ìrún náà kí ọlọ́run fi ṣe okùnfà àlékún àforíjì ìkẹ́ àti ìyọnu rẹ̀ fún àwọn òbí méjèèjì náà kí ọlọ́run sì fi wọ́n sí àlùjọ́nù firdaus lálìkìyámà aláhùnmá àmì wàjẹsàmù bímọ sọ bàrùn jẹ́ ń nàtàwọn wàárí rọ lọ́mọ.

0: Ẹ kalẹ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló dé sí etí ìgbọ́yín láti ilé-iṣẹ́ Bond FM 92.9. Ìlú Ìkẹjà láti ń ròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àwọn ẹgbẹ́ tó ń jà fẹ́tọ́mọnìyàn rọ àwọn ẹbí olóògbé MK Abiola láti wà ní ìṣọ̀kan kí wọ́n sì dáàbò bo ogun èrè tí ò bá wọ́n fi sílẹ̀ bí a ṣe ń ṣàyẹjọ́ ti June 12. Aya ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ti pè fún ipò ọ̀tún lórí dídáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé ètò ẹ̀kọ́ wọn bá ṣe ń ṣe àyájọ́ àwọn ọmọdé láti má ṣe máa lò wọ́n fún iṣẹ́ ìbọ̀rà. Àwọn alárinlọ́rọ̀ ti péjọ lórí ètò ìdíje tẹ́tẹ́ oríire lórílẹ̀‐èdè Áfíríkà. Wọ́n rọ àwọn tó jẹ́ akópa lẹ́ka ọ̀hún láti rí pé wọ́n tẹ̀lé òfin àti ìlànà. Àwọn ìjọba ìbílẹ̀ kan nílùú United Kingdom lọ́hùn-ún ti gba ilé tí wọ́n yà sọ́tọ̀ fáwọn mẹ̀kúnù èyí tí wọ́n ní aya ààrẹ orílẹ̀‐èdè Sierra Leone ṣì ń lò ní orílẹ̀‐èdè ọ̀hún. Wáyé rẹ̀ lọ́wọ́ lẹ́kùnrin látẹnu Abiodun Fọlọ́runṣọ. Ògbóǹtarìgì olóṣèlú ni MK Abiola náà ni wọ́n ní ó sì jẹ́ ọ̀wọ̀ kan fún ìjọba àwọn ará orílẹ̀-èdè wa Nàìjíríà tí a sì rántí ìfarajì àti ìrúbọ rẹ̀ èyí tó mú kí ìjọba àwọn ará kó ṣeéṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Èyí ni kókó ìjíròrò níbi àyájọ́ ti ìjọba àwọn ará wa èyí tí wọ́n fi sí ọjọ́ kejìlá oṣù kẹfà lọ́dọọdún èyí tí àwọn àjọ kan tí ó pera ní Junche Renewal Group tí wọ́n ṣe nílé olóògbé tó ń bẹ ní Ìkẹjà nílùú Èkó. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ẹ̀rọ ìgbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ Amúwọ̀dọ̀ fẹ́ alàgbà Ayọ̀dẹ́lẹ̀ Adéwálé tẹnumọ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó gbọ́dọ̀ jẹ ọ̀rọ̀ kí wọ́n sì dáàbò bo June 12 torí pé ó jẹ́ ọjọ́ kan gbòógì tí àpapọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbàgbọ́ pé ìbò tí a dì ní ọjọ́ náà ní ìbò tó lálàáfíà tó lọ ní ìrọwọ́-rọsẹ̀ tí ó sì kọmi nǹkan èyí tí òǹdíje fún ẹgbẹ́ òṣèlú Social Democratic Party olóògbé MK Abiola jáwé borí nínú ìbò ọ̀hún. Ó ṣàlàyé pé láti ibi ìbò abẹ́lé náà ló pé tí wọ́n ṣe ní Jóṣ lọ́dún náà lọ pé gbogbo ẹ̀ lọ ní ìrọwọ́-rọsẹ̀ tí ó sì kọmi nǹkan ọ̀. Nítorí náà a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan pàápàá mọ̀lẹ́bí olóògbé láti dáàbò bo ogún rere èyí tí bàbá wọn fi sílẹ̀. Ó wá rọ ìjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti rí pé gbogbo àwọn ẹ̀tọ́ ajẹmọ́nú èyí tí ó jẹ́ ti olóògbé ọ̀hún ni wọ́n tari sí àwọn mọ̀lẹ́bí ẹ̀.
1: Tó fẹ́ràn mẹ̀kúnù tó fẹ́ràn ogun ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàáyé jẹ́ nìkan tó jẹ́ akíkanjú ènìyàn. Bí wọn kò fẹ́ kí ìrẹ́jẹ kó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni wọ́n tó gbọ́dọ̀ kọ́ ni pé ìmọ̀ ara ẹni nìkan kàmùkù ìmọ̀ ojú kòkòrò kàmùkù ìmọ̀ jàgídíjàgàn kàmùkù ìfẹ́ tó ṣe pàtàkì jù.
0: Ṣáájú náà ni àwọn àjọ onígbàfọ̀ credible election ti ṣàbẹ̀wò sí ibojì olóògbé Moshood Abiola àti aya rẹ̀ Kudatu Abiola níbi tí wọ́n ti ṣe àdúrà tí wọ́n sì ti ṣe oríṣiríṣi àwọn ohun ẹ̀yẹ fún wọn fún ètò ti June 12 ètò lọ́lọ́wọ́. Lára àwọn tí ó wà níbi ètò ọ̀hún láti rí ẹni tí ó fìgbà kan jẹ́ ààrẹ fún àjọ àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn NASS tóun náà ti jìyà nígbà ìṣàkóso June 12 olówó alàgbà olùṣègùn mayegun adẹ́tọ́tì ìgbàkọ́ jẹ́ mínísítà fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti eré ìdárayá Solomon Dalong àti àwọn lẹ́kọ̀ọ́lẹ́kan. Bí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ń ṣe àjọyọ̀ ọdún mẹ́tàlélógún àyájọ́ June 12 1993 àti ọdún mẹ́tàdínlógún ní ọgbọ̀n èyí tí a ti ṣe ìjọba àwọn ara wa ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí ò sí tí ò yẹ. Àwọn àjọ kan tí wọ́n pera ní Corporate Accountability and Public Participation Africa CAPA ti rán ìjọba àpapọ̀ láti rí pé ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ó túbọ̀ gbópọn sí i. Wọ́n ní ètò ààbò tó mọ̀ ó lè ṣàkóbá fún ìjọba àwa ara wa. Ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà fún àjọ CAPA Rábìnrin Zikora Ibe náà ni ó sọ̀rọ̀ rímọ nínú àtẹ̀sọ́dọ̀ ètò ọ̀fíìsì síta fún ti àyájọ́ ìjọba àwa ara wa. Wọ́n ní ẹ̀rù jíjí ni gbé iwa efemisofo ati iwa awon nisumo mi to sele kakakiri olede ti je ohun ti o ko awon eyan lomi nu won fi aidunu ho lo be ye pe won se jiyan gbe kakakiri olede wa Nigeria papa omo ilewe to si je pe eleyi ti se akoba fun dagbasoke olede wa Nigeria ge bi oro arabirin ibe oni bi eto abo se nburu si o je ohun ti o ka awon lomi nu bi gbogbogbo se nsumo fun ti odun 2027 oro ijoba apapo lati wura toju aro lo lori eto abo ki o si ri pe won do la awon omo ti won jigbe jake jado lede wa Nigeria ko si fowo si ko fi mu awon to se la bi won ti ro awon lede wa Nigeria lati wa ni sokan o ki won si gba alaafia laaye lati ma se igbelaruge fun ijoba awo ara wa eti emu idagbasoke to lorin ba orilede wa Nigeria ati ijoba awo ara wa en to je alaga ijoba ibile apapa igonun ni alagba jimo lawale salu lo so ro ni mo nipa ti won so pataki ijoba awo ara wa ba se nsarajo ijoba awo ara wa loni alagba salu to wo pe eto ijoba awo ara wa o na ni ona igba se ijoba kan to daju ni olede wa Nigeria nibi ti awon ti yan adari ite pe yo se akoso won o ro gbogbo awon eyan lati kopa ninu eto ijoba awo ara wa nipa gbigba kaaja alalope won yo si se ojuse won
2: da to so pe ma da o ma pe won do ni awon igbeja kan kan igbeja je to bi pelu suru atati leyin fun asiwaju abori e ani bi alafia bi abo so won fun wa awon ti won ti gba pvc won won si ni oju abi won wowo won o pe ba wa lowo si dagba soke orile de nigeria ni apa julo ile abinibi wa ta wa yi nitori democracy ti wa o ti duro won de ba ka se mi le fun ta le bi soro ni ta ji ti bo wa won le bi satileyin fun jo
0: alaga ro ni awon ni igbagbo pe olede wa Nigeria yo bori gbogbo ipinija ti o nkoju re gbogbo ojo 12 osu kefa ododun na ni won ti ya soto ni olede wa Nigeria gege bi ayaje ijoba awarawa saaju ki ologbe are Muhammadu Buhari to kede ojo 12 osu kefa gege bi ojo ayaje ijoba awarawa na ni won ti so pe ibo eti egbe ologbe moshu kashima wolawale abiola nk abela wole na ye pe ibo ye to je pe o daju ni olede wa Nigeria ni won si di ni ojo 12 osu kefa ibere pataki na ni pe lati ojo kokodidi 30 osu ka odun 1999 ti orilede wa Nigeria ti pada si ijoba awo ara wa kini ilepa awon omo olede wa Nigeria ti won gbagbo pe ologbe abela fe se fun won ije won ti ri bayi je ka gbe ijabo pataki lati o Adeyemi Adesoya lati yara igbun sile wa
3: ijoba awarawa jẹ ijọba láti ọdọ ara ìlú fún ànfààní ara ìlú ṣùgbọn jẹ ìjọba awarawa orílẹèdè ṣàfihàn ti ara ìlú tọdú aṣòfin nígbàkọ ilé tíjọ ògúngbò ọjọ òṣèlú ndc nílùú èkó ọbọbọntàkìdì òní sì sọrọ ọgbẹ òwúrọ

0: Là, c'est quand même une c'est ça, un job à ce sentiment de plein de mesures à la garde au centre et d'instruction et leadership. Quand même, un bonheur à donner au sang et au monde.
1: Il y a des carnets sur le but à Timbo, vous avez un bon moment. Vous avez un peu de chocolat, vous savez, tout le monde et vous avez un petit peu de l'éléphant. Voilà, on va prendre le petit à Gagangara. Tell me, then to repay that see if Daya Wallis, you cook a young Janon. In that see or on a devil day, on a woman, I see. In that see or a Punaco day, on a woman, I
0: see. But then I don't know. Then you are going to be a man in the chat with Jim. Because now I walk on the major to me, so that I will not go. I will not cut. You must go home and go and walk and then you must see. This is the old job. Then you got to say, oh, so you really are going to be a good thing.
2: Balikis Ibrahim náà ni ó gbé sí etí ìgbọ́wa àyìn àkásílẹ̀ láti ọwọ́ Adéẹmí Adésànyà fún ti ìjọba àwarawa. Àwọn àjọ ilẹ̀ aláàfin European Union ti kí orílẹ̀ èdè Nàìjíríà kú oríire bí a ṣe ń ṣe àyẹjọ ìjọba àwarawa. Wọ́n ṣàpèjẹ pé àgọ́ náà ni ìjọba àwarawa ní orílẹ̀ èdè Nàìjíríà kò ṣe é dájú gbogbo alágbọ́dọ̀ lọ́wọ́ sí nínú iṣẹ́ ìkíní kú oríire ti aṣojú àwọn ilẹ̀ aláwọ̀ funfun tó tún jẹ́ aṣojú wọn fún Nàìjíríà ti ECOWAS Gautier Mignot ti ó rọ sí wa. Ó ní ìjọba àwarawa kọjá pé a kò ń dìbò nìkan. Àwòrán sa gbogbo ipá láti rí pé ìgbáyégbádùn gbogbo olùgbé orílẹ̀-èdè yìí ó tẹ̀wọ̀n o jẹ́ bí aṣojú ọ̀hún ṣe wòye. Òní orílẹ̀ aláwọ̀ fún ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀-èdè wa Nàìjíríà láti rí pé ìjọba àwarawa ń tẹ̀síwájú. Ó ní gbogbo ohun tí àwa náà gbọ́dọ̀ ṣe òun náà ni pé ká rí pé gbogbo náà ni à ń kópa nínú ìjọba àwarawa kí ó lè dàgbà sókè o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀. Ó ní ó ṣíṣe ètò náà ni àwọn àjọ aláwọ̀ funfun ti là kalẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ìjọba àwarawa bí ṣíṣe ìrànlọ́wọ́ fún àwọn obìnrin àwọn ọ̀dọ́ àwọn tó kù díẹ̀ káàtó fún ní àwùjọ àti àwọn tí ẹ̀yà pènijà. Ó ní bí gbogbo àwọn eléyìí bá lọ́wọ́ sí ṣíṣe ètò ní orílẹ̀ èdè Nàìjíríà òun náà ni ìjọba àwarawa yóò fẹsẹ̀ múlẹ̀ o. Ó ní bákan náà ni àwọn ní àwọn ètò ìtọ́pọ̀ àwọn fi ń ṣe ìrànlọ́wọ́ fún àtọ́pọ̀ ní Global Gateway Strategy èyí àwọn ìjọba aláwọ̀ funfun fi ń fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní láti rí pé ìjọba àwarawa fẹsẹ̀ rinlẹ̀ ní orílẹ̀ èdè wa Nàìjíríà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ìròyìn dé sí etí ìgbẹ̀yìn láti lè ṣe Bond FM 92.9. Ẹ káàbọ̀ padà. Bí gbogbo àgbáláyé ṣe ń ṣe àyájọ́ gbígbógun ti fífi àwọn ọmọ kékeré ṣiṣẹ́ ẹ̀bọ̀ra èyí tí a mọ̀ sí One Day Against Child Labour. Òun náà ni wọ́n ti pé àkórí ẹ̀ ní fífagilé fífi àwọn ọmọdé ṣiṣẹ́ ẹ̀bọ̀ra. Èyí wọ́n pè ní Red Card to Child Labour Fair Play for Children Decent Work for Adults. Èyí náà ni ọ̀rọ̀ tí ẹ tó jẹ́ aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Sẹ́nẹ̀tọ̀ Olúyẹmi Tinubu sọ. Wọ́n pè fún ìpè ọ̀tún ìpè gbogbo ọmọ náà ni a gbọ́dọ̀ dáàbò bo ẹ̀tọ́ wọn àǹfààní fún ọ láti kàwé àti ìgbáyégbádùn wọn. Sẹ́nẹ̀tọ̀ Olúyẹmi tó tẹnumọ́ pé kò gbọ́dọ̀ sí ọmọ kan tí a dènà àǹfààní láti kẹ́kọ̀ọ́ fún àǹfààní láti dàgbà sókè àti àǹfààní láti ṣe dáadáa. Ó ní kò dáa ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ ìbọra. Ó ní àwọn ọmọ wọn gbọ́dọ̀ wà ní ilé bákan náà tí àsìkò bá tó kí wọ́n lọ sí yàrá ìkàwé wọn kí wọ́n kàwé bọ́ bá kàwé tán kí wọ́n ṣeré láwọn ibi tó yẹ pé ààbò tó pé wà fún wọn. o ro ijoba leka meteta awon orisisi ajo ijoba awon molebi lati ma se idokowo fun igbagbadun awon omode ati fun won lanfani lo je ke awon na di eniti yo di agbalola obi akoko ni olede ro gbogbo alenu loro lati gbogun ti fifi omode sese ebora pe ojuse gbogbo wa na ni o ni kokpako pe to je pe eto abo koju awon ipenija awon agbegbe badagbi papa iwo orun re ti gbegbo se olori eto abo nibi ti won ti pe gbogbo awon adari eka ile ise ologun to nbe ni agbegbe ohun awon to je pe ile ise eto alabo ati orisisi awon ajo to fi mo ti awon nile itura awon egbe odo awon balaye bale oko ilu awon babunile ati yenile ati gbogbo alenu loro o en to pe ipade ona ni en to je alaga joba bile badagbi west SCDA alagba ibrahim yemere ibi ti won ti pe eto ohun na ni rike eto je pe won ni won se agbeyewo lori bi eto abo yo se mulele ni agbegbe ohun won ni gbogbo nkan lo gbodo lo nime lo melo o abo araalu o je won logun ati dide lo isele eto le tapo si ala eto abo alagba yemere to ni awon ti gba isofuni lati owo awon lekan lekan lori awon igbese ti won gbodo gbe lati dola ati daabobo ara won ko to di pe isele isele rara o won ni lara awon ohun ti won se na ni pe eto abo ati amojuto to pe gbodo wa lawon ile eko ati gbogbo aye to nbe ni agbe iwo orun badagri won ni bayi ase ti lo pe gbogbo awon alalukuku ati olokada won o gbodo sise koja ago mewa asale ko ma ba di pe won fi oruju ma sise laabi won o won royin pe gbogbo eto lo ti wa ni sepe lati ri pe won dola gbogbo awon eyan to ba pe won fe ni jamba ni oru won ti tare awon number pajawiri sita lati je ki awon alaalu le tete ma so isofuni nipa awon ti won ba fura si ati igbese ti ko ba ye ni agbegbe won ki agbegbe iwo orun badagido le ma gbegbese isele pajawiri bi ti awon ajo ijoba ipinle ko to ri si isele pajawiri lara awon to soro ni be na lati ri en to je area commander fun area K ACP Adeleke Smith to fi nda gbogbo olugbe loju pe abo to pe ye wa lori emi ati dukia won oni commissioner lopa ipinle eko alagba tijani jimo ti se ipade pelu gbogbo alaga ijoba ibile to nbe ni ipinle eko ati awon DPO lati ri pe eto abo tugbo gbopo si ni agbegbe asoju kore wa temi to pe aja ijabo pe lara awon to wa nbe na ni awon vigilante ibile ta mu pe ni zogan to wa ni abojuto zangbeto ati awon ode ibile to fi mo awon civil defense awon ologun ofurufu awon jagujagun ori ile awon eso asobode ta mo si custom ati awon jagujagun ori emi ta mo si nava ati awon ale lo le ka ti eto abo lolede ti united kingdom lohun awon ijoba ibile kan ti won pe ni southwark na ni won se lai pe awon ti se iwadi o awon si ti ri pe obirin akoko to tun je aya re olede ti Sierra Leone lohun abileko Fatima Bio na lo ye pe awon fi odun kan se iwadi e o won ni kopekope na ni won ri pe o soro lori iforowanilenuwo kan ni ilu London pe ohun na ti fi igba kori je omo kekere ti won fe fi loko o ko to di pe won sa lo si olede United Kingdom nigba to won de Britain lohun ile eti won fu awon eyan ti ko la ko sagbe ti a mo si council house lohun gbe nbe o nigba to won salaye pe ile ohun e ti ijule eyin ti de lowo e se ko la ko sagbe mo ni ah ah ohun ti de mo orilede Britain nigba to de ti je mo orilede Britain anfani to ba je ti tohun o wa fun awon omo ohun nigba ti eni to je Regina Popoola to je pelu ile ise BBC n soro oni awon alakoso ijoba ibile Southwark won ti joko won ni soro pe awon ti gba ile ohun pada lowo re o won ni nitori ile ohun o wa fawon kolakosagbe ko si nse kolakosagbe na le to ba ti di aya re orilede ni Sierra Leone lohun eyin ara orilede wa Nigeria o nfe lo siwaju saipa ti e ati temi fun lo siwaju orilede wa Nigeria yo sese fun akan to mu lo wa sopin egbo koko to wa na lekan si awon egbe awujo papa to nja fun eto omo eniyan ti ro awon ebi ologbe thank you abiola lati pe won wa ni isokan o lati daabobo awon ogun rere eti baba won fi sile ba se n sayajo ti june 12 bákan náà ni ayàrá orílẹ̀-èdè yìí ti pè fún ìpè ọ̀tún lórí dídáàbòbò ẹ̀tọ́ àwọn ọmọdé pàápàá fún ààbò àti ètò ẹ̀kọ́ wọn bí gbogbo àgbáláyé ṣe ń ṣe àyájọ́ dídènà fífi àwọn ọmọdé ṣiṣẹ́ ìbọ̀ra bákan làmúrẹ̀ràfin pé àwọn alẹ́nulọ́rọ̀ jákèjádò bàdágìrì náà ni wọ́n ti ṣàlàyé lórí bí ètò ààbò yóò ṣe gbópọn sí i láti orílẹ̀-èdè london united kingdom lọ́hùn-ún wọ́n ni wọ́n ti gba ilé ètò ẹ pé ilé tó fi ń ṣàánú àwọn kòlàkòṣagbe tí a mọ̀ sí council house tó jẹ́ ti ayàrá orílẹ̀-èdè sierra leone padà kò ní ọwọ́ ẹ̀ ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ adéọmí adésọ́yà abiodun fọlọ́runṣọ lórúkọ mi.
0: Ojú ni wọ́n rí ọ̀rọ̀ àkàkùn kọ́ ẹ̀rọ.

I'm going to go to the hospital.

I'm going to go to the hospital.

0: calle.
1: Ọlọ́mọ jajẹ mọ́sàkọ́.
0: Ọ̀kẹ́mẹ̀dínlógún obìnrin ń pa.

0: ọ̀rẹ́ kò ní bínú.
1: Jẹ́ olùlànà the way maker. Ìtúkọ̀ ìtúkọ̀ ti nálẹ̀ wù léṣẹ́ rédíò Nàìjíríà. Bond 92.9 FM Lagos. Èyí jẹ́ àpè ní jẹ́ olùlànà the way maker. Ṣé ọ̀rọ̀ náà ló sọ pé èmi lọ́nà lágejò, èmi sì pèsè omi lásàlẹ̀ ní gbogbo ọjọ́ Sunday ní dédé aago márùn-ún ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀lẹ́. Onímọ̀ wáyé o. Bàbá wa nínú Olúwa, ẹni tí Ọlọ́run pè tó yàn, ẹni tí Ọlọ́run yàn tó sì ṣe lógo, ẹni àmì orí Ọlọ́run tolúwa ni tàlàbí. Jẹ́ olùlànà ni ó máa jíṣẹ́ mi. Àwọn ni alákòóso iléeṣẹ́ ìránṣẹ́ Believers in Intercessory Apostolic Church, number 18 Solanke Street, Ìsàlẹ̀ Haruna, Ifakọ Ijaye, Lagos. Àwọn ni Ọlọ́run ó máa lò. Ẹ má gbàgbé o. 4:45 PM ilé tó jẹ́ olùlànà the way maker ń wáyé lórí ìkànnì rédíò Nàìjíríà Bond FM 92.9 Lagos ní gbogbo ọjọ́ Sunday. Pẹ̀lú àkàṣe àdúrà tí wòlíì Tolúwa ní Tàlàbí bá gbà fún ọ lórí ètò náà. Ìdáǹdè rẹ dájú. Jẹ́

tó yẹ pé o ba irinṣẹ́ jẹ́ ní Saturday tí o kọjá ẹ ṣeun ṣeun o tẹ́ ń pè wá lọ́tún ló sì adúpẹ́ ní ọwọ́ yín àwa gan ọlọ́run ti fi kọ́ alẹ́kọ̀ọ́ pé mi ò sí ìjọ ìjọ òkun irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o lóòótọ́ lẹ̀ ń pè wá pé ah mi ò gbọ́ rédíò mi lẹ́yìn àwa gbóhùn yín àgbóhùn yín láwọn rédíò tó kù àwọn ọ̀pẹ fi ń pọ́n wálé náà ni ọlọ́run náà fi ń pòwe fún gbogbo wa náà ni pé ayé yìí kì í ṣe ti ẹnìkan lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá nǹkan tó jẹ́ tiwa ìdùnnú ní fọwọ́ bàjẹ́ kan lágbára ọlọ́run àmọ́ lóore o gbogbo ẹni tẹ́ ẹ pè wá tẹ́ ẹ ṣàdúrà lọ́tún lọ́sì gbogbo yín pátápátá à lè máa dárúkọ ìrópọ̀ rẹpẹtẹ àmọ́ lóore ẹ ṣe lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá iná ara òjò gbogbo nǹkan ṣá tó ń jẹ́ ajẹnirun kò ní kan dúkìá wa lágbára elédùmarè àti wá dé padà báyìí gbogbo ẹ̀ kó máa lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ni ẹ ṣé o abẹ́rẹ́ fọlọ́run ṣọ́ lórúkọ tèmi adúpẹ́pẹ́ tẹ́ ẹ ti sí wa.

I'm not going to be able to do it.

Ti ko to si gbagba mo ati to de oyin wa nefe lati ma ko.

Band FM.

0: bàjẹ́ tí ká bá wọn ṣù.
1: Bẹ́ẹ̀ gẹ́rẹ́ lórí o, àwọn òkèrè nínú ayé o, ọmọ Kwara tàtà ẹni yìí ẹni ẹ̀yẹ ni wá kíra wá káàbọ̀ sórí ètò fún tálẹ̀ títì ní nǹkan ní Bond FM 92.9 ẹ̀rí pé inú mi dùn ara mi yá gábí ara akẹ́kọ̀ọ́ sínú aṣọ. Àwọn àgbààgbà amọ́jọ bàjẹ́ àwọn bàbá ẹni Yorùbá wọn ní pátákó ẹṣin tí kìí jẹ́ kẹṣin ṣubú ìrú ẹṣin tí kìí jẹ́ kójú tẹṣin ìyá ẹni bàbá ẹni tí wọn kìí jẹ́ kójú ti ní àwọn ìjìká tí kò jẹ́ ká aṣọ bọ́ lọ́rùn wọn gbà kọ̀ọ̀kan. Àwọn ni wọn ò jẹ́ kí ètò yìí ó kú nítorí pé ẹlẹ́yinjú àánú ni wọ́n ẹni rí ni wọ́n tí a bá ń sọ nípa àwọn ènìyàn tí wọ́n fẹ́ràn lu wọn dojúdojú ìkan pàtàkì náà ni wọ́n jẹ́ àwọn tí ọlọ́run rán sí wa lórí ètò yìí. Bó bá ti fẹ́ rẹ̀ wá tó fẹ́ sú wa àwọn ìyẹn ni wọ́n máa ń jíjà ṣọ́ágà wa tí wọ́n máa ń jẹ́ ká gbéra. Gbogbo àwọn ènìyàn tó jẹ pé kólòbó òróró wọn kò ní gbẹ láéláé. Bàbá wa Alhaji Kọmọ́lódé Ìyáyá Babatunde Bánúsọ Ventures Bánúsọ ìlú Sanmara the executive chairman CEO Sanmara Ventures Bánúsọ Ventures àwọn náà ni national chairman both home and abroad around the world Sanmara Descendant Union Alhaji Kọmọ́lódé Ìyáyá Babatunde Sanmara ẹnìkan kì í wá ojú ẹja tì lómi ẹ ò ní wá owó tì ìná kò ní tán owó yín lágbára ọlọ́run elédùmarè ẹ ní tọrọ jẹ gbẹyìn gbèsè ayé yín o ògùn tọ́lọ̀ ń ṣe fún yín lóore lójú yín lẹ́yìn yín ọlọ́run ní fọwọ́ ìbàjẹ́ ọlọ́run ní fi kàn ìlú Sanmara lákòókò tí yín yìí yóò di àpèwá wò ó yóò sì di àrímàlè lọ àwò padà sẹ́yìn ẹ ṣeun púpọ̀ ẹ kú àdúró tì ẹ kú gbogbo ìgbà ọlọ́run ò sì ní dojú ti ẹ̀yìn náà nídìí iṣẹ́ àti okòwò eléyìí tí ẹ̀yàn láàyò ọwọ́ Alhaji Rasheed Opeyemi tí wọ́n jẹ́ sí Opeyemi Enterprises ọmọ olómù àpẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo a ò ní gbàgbé bàbá wa Alhaji Ibrahim Aliu Eke Gbadua olórí ọ̀dọ́ gbẹgbẹ́ onípákó nìyẹn ti ìlú Bayagan ilé ẹ bá ń tọ́jú Alhaji Chief Abdulatif Kayode Arilọ́dún President ẹgbẹ́ onípákó àti nǹkan kọ́lé ẹ tọ́jú Alhaji Rafiu Akanbi Ọlábànjí Babájídé ààrẹ tá ń ṣe ẹgbẹ́ onípákó nìyẹn ẹ máa wà gbé Alhaji Chief Tajudeen Sanni bá a ṣe nílùú ìdọ̀ fi hàn ẹ tọ́jú wọn dáadáa o gbogbo àwọn tààmú nìyẹn ẹ bá ń tọ́jú akọ̀wé tájù àwa dáadáa ẹ ní wálẹ̀ ẹ ní yọjò iṣẹ́ yóò ṣojú ẹ̀mí lágbára náà èmi àti ẹmọ ẹgbẹ́ onípákó la jọ wọ mọ́tò ní sọ́mẹ̀ nílọrin mo ara lẹ̀ sẹ́gbẹ́ kan àǹtí yẹn ò mọ̀ mí ẹgbẹ́ onípákó àtàjèrè ìyẹn ní ọjọ́ Tuesday tó kọjá nígbà tí mo ń bọ̀ láti ìlọrin lára àwọn ọmọ ẹgbẹ́ ní àǹtí látìfá kọ́ lórúkọ wọn ni àbí mo fi bẹ́ẹ̀ fẹ́ rántí wọn dáadáa lára àwọn onípákó àti nǹkan kan níláàmú ni wọ́n ẹ bá ń tọ́jú Alhaji níbi pé o ẹ bá ń sọ fún wọn pé àtàwọn àti Alhaji Yusuf Àyìnlá ṣènìyàn lórí ètò yìí láìpẹ́ láì jìnà a máa kàn sí wọn o Alhaji Kazim Alabi Legacy àti jọ sọ̀rọ̀ náà àwẹ̀ ṣùgbọ́n láìpẹ́ ọwọ́ fẹ́ dí àbí àìrà láìpẹ́ yìí lágbára ọlọ́run elédùmarè ọlọ́run ó sì ṣe ní ìrọ̀rùn ẹ bá ń jíṣẹ́ mi fún ọ. The global president of our descendant union engineer Muide Salako ẹ ṣeun o ẹ ní owó tí ẹ ní máa padà sí burúkú ojú òní tí yín o èmi àti bàbá mi the chief imam of ofa nílòkù lẹ́yìn òdi sheikh muideen salman hussein àjọsọ̀rọ̀ láàárọ̀ yìí fún ìṣẹ́jú bíi ránpẹ́ láìpẹ́ láì jìnà ẹ máa retí the chief imam ìlú ọ̀fà ẹsọ́kọ́ ọmọ tó mọ kọ́lọ̀ ló sọ bẹ́ẹ̀ bàbá ti confirm ẹ fún mi láàárọ̀ yìí láìpẹ́ láì jìnà ẹ á gba àlejò bàbá wa chief imam ìlú ọ̀fà ìyá ẹ̀ àmọ̀fí bàbá wa chief imam ìlú ọ̀fà tó gba àwọn alálùfáà ní ìpínlẹ̀ kwara mo fi kí àwọn ọmọ bíbí ìlú ìlọrin pé a kó àmójúbà ìmáàmù tuntun nẹnẹ fún ìlú ìlọrin lapapọ ah kilo sele koni si yonu lagbara olodun leni loruko blessing aluko ba lua salaudin ati gba ona to wa je keto yodun akale si lu gama akale si lu gama ro to colorful presenter eriwa ko so oruko ti gama nje tele ko to di pe wa npe ni gama fe ma fun ni 10,000 eriwa ko so laarin mo fun 2 minutes e lo so colorful presenter lo type sibe oruko ti gama nje tele ka to ma pe ni gama leni oruko ti gama nje tele ka to ma pe ni gama leni elote so Facebook colorful presenter mo fun ni seju meji e to ba ko so to gba ma fun 10,000 lagbara olodun lori eto yi colorful presenter Abdul Wahab in Salahuddin omo to mo ko loruko ti ni nje eje sire ko le fale ju mi kan ma woni bo ni oba wa ti wa je oba ti ilu gama bi se ko be ti be gbogbo e la o gbo nipa ti ilu gama mo ayi ko ni kan ni bon fm tori pe e to je alukoro IEDPU iye Ilorin Emirates Descendant Progressive Union afa Shuaib Suleiman Dagbo awon lo wole kan le sori eto futi mo mu wa tuntun nilu Ilorin mo nbo bi o ti de e je lo gba le ju oba wa nilu gama na mo nbo
2: omo kwara tata mene so ya ines alaj kamoni di jina kafu ile gama ti mo gama ba ti wa ko pe gama bawo ni gama ti se se wa ba ti Ilorin o gama ti se wa baba nla wa Usman Okoye to je omo afaja ile te ni gama ni ko wa lati lo ya ko ni ni ni ni je tele ori baba ti o te Usman baba wa Usman Okoye te te ni a jo ni afasi ni ni ko ko ko ni ni ni je ni afaja ni ko ko ko to nigba ti o di pe to wa ko ni lo asa ni ma gbe awon ni nkan pe

Lásìkò tí mo dé yìí náà ni títí yìí lásọ̀ bí níbi ìdìbò

0: Ìjọba ti fún ní Adéṣèké ẹ̀rọ parí.
1: Àmì
0: àbẹ̀kọ̀mọ̀ wá dalé iṣẹ́ lálẹ́. Orí ẹni tó bá yunifásitì ní lẹ́ẹ̀mẹsì. Lẹ́nu ìgbà tó bá lẹ́ẹ̀mẹsì, a tún máa yúùsì tó pọ̀ sí sí.

0: alájẹ ss àgbáwó onírúurú ọlọrun ní rẹ nípa rẹ àti bàbá wa náà alájẹ abdulrasaq ọlọrun tó yẹ tó ní yunifásitì yẹn ọlọrun ó tún sí àṣàbí ọmọ ọdún ọlọrun dàda alágbára alájẹ lukman ọlọrun ló àti ọmọ alájẹ kamalia mọlọsọ rẹ àti ọmọ àwa tí bàbá wa jọs ayọ sàlámù olùtayá sọgbà court of appeal ẹ má bí wọn dákun nígbà ẹdín yẹn ṣé ọmọ ọdún yìí ni justice ayọ
1: àwa bá bí
0: ilé ìyá rẹ ní ìyá rẹ ní bàbá rẹ ìṣọba ń bẹ ní àwa tá a bí rí i
1: tí má fún mi pé mo gbọ́ wípé ọmọ kwara ni justice
0: ayọ ọmọdọmọ ni ó sì gbókò ohun dọmọ yẹ dáadáa tó ní ó gbé lérí òdodo
1: àbí ìṣẹlẹ
0: pẹlú ìgbọlọ orí òdodo tó gbé náà ni wọn ń rìn láàrin gbogbo orí àwọn nàìjíríà yìí lè sì
1: pẹlú
0: òdodo àbúrò ní báwọn
1: pẹlú àmì àmì àmì
0: ní báwọn pẹlú bọmọ wọn
1: àmì àmì àmì àmì inú mi dùn lọpọlọpọ gbọrù ni ayọ ọmọ kwara tata
0: oyin baba wa jẹ
1: sí ọmọ ìjọba wa ni
0: wọn tó wá jẹ ọmọ ìlú ìjọba
1: ẹ ọmọ kwara ni gbogbo owó aládé àbọjọ ọmọ ìlú
0: inú mi dùn lọpọlọpọ
1: ìkọlẹ
0: inú mi dùn pé wọn gbé orúkọ ìlú ìlú àbújá ẹgbẹ
1: yìí wọn sì gbàṣọ yìí aṣọ ilé
0: àgbàgbọ
1: ìpínlẹ kwara
0: ọlọrun àbújá kó bá
1: àgbàgbọ
0: ọwọ bá wa gba àwọn ọmọ tí wọn jẹ ọdọ
1: tí wọn jẹ
0: ọdọ gbé lẹyìn odi tí wọn kọ tí wọn wálé
1: ọ̀pọ̀lọpọ̀
0: tí wọn ti gbẹ́lẹ̀ fún tàbí kan ní owó
1: ọ̀rọ̀
0: ìkàlà
1: pẹ́lú ọ̀dọ́ ìlọrin.

lórí lọ́gbọ̀n ní àjẹ́ kódà ní tó ti wáde ti pẹ́ àìtọ́lé ní lọ́dún gbà sọ́nà ti ṣe yí ná pẹ̀lú ògùn ọlọ́gbọ̀n tí mo máa bèrè báyìí lọ sí àmì àmìláwá rọ gbogbo àtọ́nà ti bà sí nípínlẹ̀ ní dáwọn padà sẹ́yìn àmì àtúnfẹ́ ká tó ń bá wálé ká tó wá sí orí gbérébé sí nítorí a ní kò sí nǹkan pé ènìyàn ìlú láwùjọ ọmọ ńlá wà sí ọmọ ńlá ló wà ẹ̀ torí nínú gbogbo àbáṣe sí òun náà bá máa ṣe ni onímọ̀pẹ́jọmọ́ ìrẹ́bẹ́ láwọn àti ẹ̀lẹ́ olówó bẹ́ẹ̀ àbádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó pọ̀ nípa lólówó ní àwọn ọmọkùnrin owó bẹ́ẹ̀ gama ọlọ́run àríjọ gbé pẹ̀lú ní wọn. Àmì àmì àwọn ìyókù náà tó kú ọlọ́run sì dáadáa fẹ́ nǹkan kan mi àtàwọn táwọn ẹlẹ́ni àti gbogbo abí táwọn ọmọ wà gbogbo ọtọ́ wà ní ilé ìpínlẹ̀ ni ọlọ́run yóò gbà ká kéde ìpínlẹ̀ ni. Àmì àǹfẹ́ kọ́mọ wálé káwọn máa ṣe dáadáa sí gbogbo ìlú. Nítorí tọ́mọ ọmọ bá máa ṣe nǹkan ni àwọn olóògbé náà ò ní fẹ́ sa ní jọba bóyá níbi òru kàní. Ìjọba sì fẹ́ràn àlejò náà lọ́lọ́ fi

0: Ọlọ́run Olódùmarè á fún yín ṣe ẹ máa ṣó wá sí ìjírí wọn. Ọmọ Kwara Àtàtà, gbogbo èèyàn ẹ jẹ́ ká gbé wọn ní ẹrù sókè kọ́wọ́ ni wọ́n lè máa gbókè sí. Olúwa gbé yín ga. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Prince Samuel Adedoyin.
1: Ọmọ Kwara Àtàtà.
2: Ẹni ẹ̀yẹ ni wá.
3: Bẹ́ẹ̀ ni ọmọ Kwara Àtàtà ẹni ẹ̀yẹ náà ni wá ohun ọba ìlú Gánmọ́ náà rẹ̀ ti láǹfààní láti gbọ́ yẹn. Gẹ́gẹ́ bó ṣe sọ níbẹ̀rẹ̀, mo ní àwọn láǹfààní àti gba àlejò PRO Ìlọrin Emirates Descendant Progressive Union yẹn IADPU lálejò. Mo sọ nípa Mallam Shuaib Suleiman Dagbo. Ẹ kaalẹ́ o. Àmọ̀ kú àlejò ìbọ́ọ̀mù tuntun ní ìpínlẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ jùlọ nílùú Ìlọrin.
4: Tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, alhamdulillah.
3: Bó tilẹ̀ jẹ́ pé àkókò ọ̀hún ti fẹ́ lọ bọ̀ síbẹ̀ àníṣà ìmẹ́nuba nǹkankan tàbí méjì. Àfáwọ̀ ẹ jẹ́ ká wò ìlànà wo ni wọ́n máa ń gbà fi yan ìmọ̀m gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìlú Ìlọrin.
4: Ní àkọ́kọ́, ìmọ̀mù àgbà tuntun tí Ọlọ́lá àwọn ọba ìlú Ìlọrin mẹ Murtaba Sidiki ni lórí ṣe Wukọ́lọ́njẹ kí á rí bàbá pẹ́.
3: Àmì
4: kí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn fún wa nílùú Ìlọrin gẹ́gẹ́ bí ìṣe àti ìlànà. Orúkọ wọn ń jẹ́ Muhammad Bashir Ẹ̀dásù D tí wọ́n sì jẹ́ ọmọ ọdún 142 years. Wọ́n jẹ́ ọmọ tí ó ṣe bí bàbá wọn. Àwọn náà jẹ́ ìmọ̀mù àgbà tí ń jẹ́ ìmọ̀mù Fulani nílùú Ìlọrin rí tí orúkọ wọn jẹ́ Sheikh Ibrahim Dasuki láti Agaka nílùú Ìlọrin. Wọ́n jẹ́ ìmọ̀mù àbẹ́ni tó jẹ́ bàbá wọn yìí ni ìmọ̀mù ẹlẹ́ẹ̀kẹjọ. So ìlànà wà tí wọ́n máa fi yan ìjẹ́ ìmọ̀mù àgbà nílùú Ìlọrin. Kí ni ìlànà? Òun náà ni wípé gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ wípé nílùú Ìlọrin ni wọ́n ti máa sọ wípé àfa ni bàbá ọba. Nítorí wọ́n bí máa bá òwe wípé àfa ni bàbá ọba, òun náà ni wípé Sheikh Alimi tí wọ́n jẹ́ àfa àgbà nílùú Ìlọrin. Àwọn àfa ni wọ́n, àwọn ni wọ́n wá bí ọba, àwọn ọmọ wọn ni wọ́n ń jẹ ọba, táwọn jẹ́ àfa ni bàbá ọba. So gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ipò yìí ọ̀ndà àwọn náà ni wọ́n wà, àwọn náà ni wọ́n àpọ́ìntì wọn. So àwọn ni wọ́n wàá fojú sọ́nà, ẹni tí máa ń jẹ́ emir, àwọn ni wọ́n ṣe ìfojúsúnlẹ̀, wọ́n sì ní àwọn ìgbìmọ̀ àwọn àgbààgbà kan. Ìṣesí kí wọ́n mọ̀jẹ̀ káwọn èèyàn mọ̀ àwọn yẹn wípé òkè àwọn wo ni wọ́n ń wá kinní, àwọn wo lọ́lẹ́tọ̀ sí, báwo ni ìmọ̀ ẹni yẹn ṣe rí, báwo ni ìjọmọlúàbí rẹ̀ ṣe rí. Ẹ lọ wádìí ẹ̀, ẹ lọ wádìí ìwà rẹ̀, ẹ lọ wádìí sàtífíkẹ́ẹ̀tì tó ní. Ǹjẹ́ kinní yíye, ǹjẹ́ yóò jẹ́ àpọ́nlé fún wa pẹ̀lú ìwà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àti ìmọ̀ tó ní? Ǹjọ́ sí ó kójú òṣùwọ̀n gbogbo nǹkan wọ̀nyí náà ni wọ́n ti tì síwájú, gbogbo ìwádìí wọ̀nyí ni wọ́n ti kọ́ wádìí síwájú. Ǹjẹ́ wọ́n ẹ̀ǹtájù sí ipò yìí? Gbogbo ẹ̀ ni wọ́n ti wá ṣe lórí kí wọ́n tó ṣe àgbéjáde orúkọ bàbá wa ìmọ̀mù tuntun fúnlùú Ìlọrin lónìí, bàbá wa Muhammad Bashir Dasuki. Ẹ wá rí pé kinní kan bẹ tó ṣe wípé Ọlọ́run tóbi púpọ̀. Bàbá ìmọ̀mù àná tí wọ́n jáde láyé, Muhammad Bashir Sọ́lẹ̀ lórúkọ tiwọn.
3: Bẹ́ẹ̀ni
4: bàbá ìmọ̀mù tòní náà, Muhammad Bashir Dasuki náà lórúkọ tiwọn náà. Gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà wípé bàbá wa ìmọ̀mù tàná yẹn, wọ́n jẹ ó di ọdún kan lẹ́yìn ìgbà tí wọ́n jẹ ni wọ́n bí ìmọ̀mù tòní.
3: Bẹ́ẹ̀ni Allahu Akbar.
4: So eléyìí ni ìlànà, eléyìí tí wọ́n máa, tí bàbá wọn lọ, tí a máa ń wò láti fi yan ẹni tí ó bá jẹ́ ìmọ̀mù àgbà nílùú Ìlọrin. Gbogbo ẹ̀ náà ọ wà ní ìkápá àti àkóso bàbá wa Ọlọ́lá wa ọba Ìlọrin.
3: Ọ̀dàna àfáwọn adágún wa jẹ́ ká wò báyìí. Gẹ́gẹ́ bí ìmọ̀mù Ìlọrin, kí ni àwọn tí ó máa jẹ́ bí ojúṣe wọn nígbà tí wọ́n ti bọ́ sí ipò yìí? Àbí yàtọ̀ sí kákéré jímọ̀, kákéré rídì, kò sí ojúṣe mí mọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀mù ìlú?
4: Ojúṣe wà púpọ̀ tí àwọn tí ó bá jẹ́ ìmọ̀mù àgbà ní ìlú tí wọ́n máa ń ṣe. Ara ojúṣe yẹn ni wípé ìgbìmọ̀ kan wà tá à ń pè ní Council of Ulama. Council of Ulama yìí ni ìgbìmọ̀ àwọn alálàáfà àti àwọn imams tó ṣe wípé bí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ ní ìlú Bọ́yá àbí ní ìpínlẹ̀ Kwara lápapọ̀ tí ó ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn. So àwọn Bọ́yá àìgbọ́ra ẹni yé ń ṣẹlẹ̀ lórí mọ́sálásí kan ni

0: àìgbọ́ra ẹni yé kan sẹlẹ̀ láàrin àwọn kan nílùú ni tó àwọn ìgbìmọ̀ yìí tọ́jẹ́ ká sọ ọ̀làmà tó ṣe wípé ìmọ̀mọ́ àgbà tọ́jẹ́ ìmọ̀mù fúlàní ìbí máa jẹ́ adarí rẹ̀ àwọn ni wọ́n wádìí wípé òkè kí ni tí ń sẹlẹ̀ wọ́n wàá constitute committee lára wọn ẹlọ́ wádìí nǹkan báyìí la gbọ́ àbí ẹ̀sùn báyìí ni wọ́n mú wá pé nǹkan báyìí ń sẹlẹ̀ nílùú báyìí àbí nǹkan báyìí ń sẹlẹ̀ ládùúgbò yìí kódà ó débi wípé tó bá ṣe wípé misunderstanding sẹlẹ̀ láàyè kan ìbọyá èmi ní jẹ ìmáàmù ni bàbá tèmi náà ti jẹ rí ìbàbá tiẹ náà ti jẹ rí wọn wá ní gbẹmí sí omi ò tó sẹẹd tí wọn fi wá fi mọsálásí lẹ wípé ọkè tí wọn fi resolve ẹ kánìkan kọ́ mọ́ kí òun rárá àwọn council of olamọ yìí tó ṣe pé ìmáàmù tó jẹ ìmáàmù fúlàní ìmáàmù àgbà yìí ni máa jẹ adarí ẹ wọn lè constitute committee kan jọra ẹ jẹ kí lápájá yìí ọmọ lè kírun bẹ náà títí tí wọn fi resolve issues tó wà lórí mọsálásí yẹn so a parí ìjà ni nǹkan kan ṣẹlẹ̀ ni tọ́jẹ́ nǹkan ẹ̀sìn ni àbí afẹ́ àbí ìdájọ́ kan rú àwọn èèyàn lójú ni wọ́n máa gbé lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ yìí tó ṣe pé ẹni tọ́jẹ́ jìjì mọ́mọ́ àgbà yìí náà ni máa jẹ́ alákòóso rẹ̀ tí wọ́n ní àwọn asọmọgbè lábẹ́ tó ṣe pé àwọn mọ́mọ́ àgbà yòókù náà bẹnu members mọ́mọ́ màlẹ́ bẹnu member mọ́mọ́ gàǹbarí wọn bẹnu member ajánẹ́sì bẹnu member ìmọ̀mù fúlàní ìmọ̀mù àpàná wọn bẹnu member àti àwọn kàrìnkàrìn nínú àwọn
1: àwọn
0: àwọn náà máa bẹnu member.
1: ẹ̀sùn ẹ̀rọ bá mi sọ láàrin bí abi 30 seconds kí ni ká máa retí báyìí nígbà tá a ti ní mọ́mù tuntun lọ rìn.
0: pẹ̀lú ògùn ọlọ́run gẹ́gẹ́ bí ìmọ̀mù tí a ṣẹ̀ ní tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n sì jẹ́ onímọ̀ tí wọ́n sì jẹ́ olóye tí wọ́n sì jẹ́ oníṣùú pẹ̀lú ògùn ọlọ́run bẹ́ẹ̀ àti rí ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ní ohun tó ní ohun ṣe pẹ̀lú ẹ̀sìn lásìkò bàbá ìmọ̀mù tí ọkọjá ìpẹ̀lú ògùn ọlọ́run a ní àfojúsùn gẹ́gẹ́ bí ìmọ̀mù tí awọ rẹ̀ kájú tí wọ́n sì jẹ́ ọ̀jọ̀gbọ́n àti onímọ̀ wípé lẹ́gẹ̀sì tí bàbá wa tàná fílẹ̀ yóò máa kọ́ntínú lọ síwájú
1: pẹ̀lú. ẹ̀sùn púpọ̀ àfáà wa Shuaib Suleiman Dagbo tí wọ́n jẹ́ alūkkóró fún ẹgbẹ́ IEDPU ìyẹn Ìlọrin Emirates Descendant Progressive Union a máa rí bá ẹ̀sùn púpọ̀ àfáà wa ẹ jẹ́ wọn lé fún toilet tèdè lórúkọ blessing alūkkóró Banu Salaudeen Yusuf Shuaib àti gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣùgbà wa alúwẹ̀kẹsẹ̀ alájì kọ̀mọ́dúndín yẹyẹ Bátúndé Banu sọ Sanmara the national chairman Sanmara Descendant Union alájì ọ̀pọ̀ ẹ̀mí àti gbogbo àwọn tó kù tí wọ́n máa rọ́gbà yìí wà ká lórí ètò yìí ẹ̀yìn ẹ̀nìṣẹ̀ láti lẹ́yìn fún wa lórí ètò ọmọ kwara star 0030428183 tẹ́ ẹ bá fẹ́ kí ètò yìí ó kú ẹ̀kọ́ wa lẹ́yìn ètò ẹ fẹ́ ká gbóhùn yín sílẹ̀ ká wá sọ pa lu 0030428183 Abdulwasin Salahudeen ọmọ tó mọ́kọ́ lórúkọ tèmi ń jẹ́ ọmọ kwara tata ẹni yìí ẹni ẹ̀yẹ ni wa o.
2: gbogbo ọmọ bíbí ìlú panẹ sí ìsìn local government nípínlẹ̀ kwara ẹ̀ka pàdé kábíyèsí ìsìnlóyà àìrẹ̀ ọba ìyàpọ̀mọ̀dà babatunde ogunṣunde rìtáyà abẹ́sítọ́ èrú wa gbogbo ọ̀pànà ẹ̀sìn yóò wà níbi èkó kí ìpàdé àpérò pàtàkì tó wáyé ní sọfàp kọlẹ̀ sí sọsẹ́mù aníyàló yẹsù amukoko àdáfíà bọ́sítọ̀ ní ọjọ́ sátidé 13/2026 ẹ̀dẹ̀dọ̀kọ̀ ìgbìmọ̀ alátúntò olú pàmò ìsìn.
3: kálẹ̀ pẹ́ lórí ọba wa kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba o.
4: Fọ́ńdé FM 92.9 Fọ́ńdé FM 92.9
5: Olúgbàgbé làwọn ọmọ ènìyàn látàrí fáírọ̀sì tá à ń fi etí àtojúkú káàkiri gbòòrò eléyìí tó ń bí kí ọkẹ́ ni ó máa jí pẹ̀tà kò wá sóhun méjì lè fọ ọmọ garaga tó kọjá àrántí ọlọ́run bá àlá lóòrèkóòrè gbogbo mọ́ṣáláṣí alálù báríkà nílùú ìhùdà tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dọ́sún lórí ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáńkọ́gbì níbi táwọn ti máa pàdé àwọn àfáà lọ́pọ̀ òjọ̀kọ́ tó gbọ́ súnmọ́ nabi muhammad sallallahu alaihi wasallam yìí fáfàní ẹ̀yìn tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́ thursday láwọn máa pàdé àwọn àfáà lọ́pọ̀ òjọ̀kọ́ lórí lúrù linda special lórí the 113.5 FM láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ ìgbọ̀jọ́ ìjúbọ̀ friday láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ láwọn pàdé dr siraj bilal alasọ̀rọ̀ lórí bond fm 92.9 gbogbo alẹ́ saturday láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ láwọn pàdé dr sharafadin dadebo lórí bond fm 92.9 ọjọ́ sunday ní tẹ̀síkẹ́tù naps lórí bond fm 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fàdúlà sheik zakirullah ṣàfẹ́ láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ náà ni àwọn ètò wọ̀nyí la gbé kalẹ lati ma fo kan wa mo lori kore olorun ba ala ma pe ni lu dara mosque ni pa alauma ami
6: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah rabbil alamin. Adupe fun Olorun ba subhanahu wa ta'ala to tun se ni rorun fun wa. Lati tun pade yin lori akoti eto tawhid fun tini. Awon dokto wa dokto Sirojuddin Bilal al-Asra isetan lati tun tesiwaju ibi ti won ba ba idanilekode lese to koja. Olorun ondo Olorun ba won tun ma ba tesiwaju ni eni. E je ki a se ara bale lati to gbadun awon dokto wa. Dr. Sirojuddin Bilal al-Asra lori akoti eto tawhid fun tira lati ni. Mọ́ṣáláṣí Nuru Lúdà kí Ọlọ́run lè ní sábàbí láti máa rin ètò ìlọ́wọ́ àdọ́lọ́ba nínú àánú rẹ̀. Èrè tó èèyàn máa ń rí nínú rírun iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí Ọlọ́ba kó má fi dùn wọ́n ni ayé ń rìn àti ní gbagbọ́n ọjọ́ ìgbèdè àìkáàmọ̀. Bẹ́ẹ̀ ni àyè àwa tí a ń fi àṣìṣe sílẹ̀ láti gbọ́ wa láti lékún nínú àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn wa àdọ́lọ́ba nínú àánú rẹ̀. Ó túbọ̀ ṣó ní ìrọ̀rùn fún wa láti máa fi àwọn tí a ń gbọ́yé ṣe ìyàwó. Alaoma Ani, e je ki a fe ara bale lati to gbadun awon doctor wa. Doctor so ojude n bi la la so, lori akoti eto tawhid fun ti ale ti ni.

0: بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أشكركم الله السيدات بفان أبو محمد صلى الله عليه وسلم لمن توحيد وتنبيب تنبال من عيس ما بالو أشير قريه oni hadithu anabi wa muhammad sallallahu alaihi wasallam ton so fun ayipe kama ma so ipe to ba je ki bayi ni bayi do ye ko ri to ba je ki bayi mo ti se be ni ba si ri be ngba to lohun ti je ki nkan to sele o sele oni kama ma so pe law annabi fa'altu lakana kada wa kada o ti kan ba si sele si o ma se ma kaba ma dubi kawa ma li kadara ba ba ma so ibi to ba je ni pe nkan bayi ni mo se nkan bayi o ba ti sele si mi ma ka ma so ibi qadarullah qadara ma lo sele o wa ma sha'a fa'al nto ti fe lo sele o fa inna lahu taftahu amal ash-shaytan kun lahu to ba je ki ni ma sile ko su mi Yusuf ni arayi woni sinyala lati yiri sise sinyala to ba je pe a se isidara ko kadaru ye oni pe kadara to lo nka da ma a gbagbo ye awa ni oni ye pe ye da ma fi so ipo ra ni fun muslimi lojo at-taslimu lil qadar at-taslimu lil qadar ko so da fun kadaru no ba nti o ti sele la ma nle a ma gbiyanju bo ti n to ti sele a ma se kene agbafo olohun gbogbo awon kini yen to ba ti sele obe ka ma so ipe lawu to ba je pe a gbodo ni bibi ti mo kadara olooba to gbo asina pe kadara emi o fi le igbagbo to je mefa ita ti ma ni ìtumọ̀ láyé ló pé àwọn ìbú tàbí ìbínú tí ó máa ṣẹlẹ̀ ṣe tẹ́ bá máa ń sọ wípé tó bá jẹ́ pé oúnjẹ ló ti kádàrà àyè ní kádàrà bá má ní tí ọba tí ì ṣẹlẹ̀ là máa ń gbìyànjú kọ́ máa ṣe kẹ́ni kọ́ máa ṣẹlẹ̀ ẹ tó bá ti ṣẹlẹ̀ ó ti kú lágbára tó ní ìyà olùtọ́lọ̀ náà kádàrà kí ló kù dá sí agbàfọ̀ náà bá àbàbà wa ní ká gbàfọ̀ náà bá ní kẹ́ni omi ṣẹlẹ̀ ibi tí ní àràmọ̀lá wà sọ fún amúnáfíkì ó náà amúnáfíkì àwọn náà ti ní pé ọmọ ń fẹsẹ̀ ẹ̀yìn dé léwu ọmọ padà kú mẹ́sì tọ́ta bá jẹ́ pé ọ̀tá ló sì wà lójú ọpán ó ní àwọn tí rí oríṣi àwọn ẹ̀kọ́kọ́ tí lè fáàkù tó jẹ́ káwọn ọ̀kọ́ lára àwọn amúnáfíkì yìí tọ́ta bá wà lójú ọpán ó ní wọ́n sọ pé àwọn ìṣẹ́ mùsùlùmí ọkàlẹ̀ mẹ́rin àìpẹ́ yìí mùsùlùmí láwọn o wọn náà mẹ́rin kan kánú wa tí ebi ńgbà tí ọ̀rọ̀ bá ṣe kéré ó ṣe bíbà yìí kódà ní wọ́n wàṣẹ́ kò ní fẹ́ bí pé mùsùlùmí òun wàṣẹ́ ẹ̀rọ tí wọ́n ní fún ilẹ̀ yóò bá wọn ṣe yóò lè máa yọ ọ̀rùn kí inú wọn lọ́wọ́ kọ́ máa ṣe dójú ogun ni ká wọ́n sọ̀rọ̀ rẹ o torí ti jẹ́ ní pápù ní kọ́ mọ́ fi ìsìlámù ẹ̀ hàn á mùsùlùmí ní wọ́n wọ́n láwọn tá a wí ìtọ́ yìí pé ọ̀tà ló ń bẹ lójú kéré wọ́n papọ̀ mọ́ wọn ẹ̀ ní dá wọn mọ́ mùsùlùmí tó bá dé pé gbogbo nǹkan bó ti yẹ kó kọ́ máa ní lọ lọ́dọ̀ àwọn mùsùlùmí tàbí mùsùlùmí ni ó wà lókè ó ní wọ́n sọ pé mùsùlùmí àwọn o à ń bọ́lọ̀ ń bọ̀ à ń gbà nídìí ẹ̀ gbọ́ ó ní bẹ́ẹ̀ ni wọ́n bọ́lọ̀ ń gbọ́ nínú iṣẹ́ sọ́jà jíbẹ́nu àti tí bẹ́nu wọn ṣùgbọ́n ìmánì wo tí wọ́n bá di ìgbà tí ò ká lé ìmánì wo ṣe kéne kò wú yóò máa mi tèbítèbí àwọn tí wọ́n gbé mayé abudu wàhálà hafi ni wọ́n máa mi tèbí ẹsẹ̀ wọn ò ní dú bí adábàjẹ́ ẹ̀mí wọn balẹ̀ wọ́n pè àwọn mọ́mìnì kẹ́rù bí akọ́ bá ṣẹlẹ̀ sí wọn wọ́n sọ pé ara irú ìmánì tá a gbé kì í ṣe ìmánì o kì í ṣe ìmánì gidi o nítorí náà ìmánì tí ọba lè dúró nígbà nira kì í ṣe ìmánì o ìgbà nira ni ẹ̀ máa mẹ́ tó ní ìmánì kì í ṣe ìgbà tí ọba pilẹ̀ ní kì í ṣe ìgbà nígbà tí ìpayò tí ì dé imani ẹgbà tó lọ́ba tó di ẹ̀ka dọ́wọ́ tó bá gbóló yẹ kó tó wọlé ọba ni ó láwọn ẹ̀ka wí ìlú jẹ́ pé ìtọ́jú ọ̀rọ̀ àyàn ìsìláàmù ẹ̀ máa ní tí wọ́n máa filẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìtọ́jú má haram wọ́n máa rọ́dù nítorí pé kí wọ́n mọ̀sọ̀ wípé abákalẹ̀ ṣe inú ramadan pé wọ́n jọ ń ṣèṣèlú pọ̀ eléwọ́ pọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú tìjí wá ṣe mùsùlùmí ọ̀wà sọ pé òun fẹ́ ṣe bá di òun lásìkò ramadan inú àwọn ẹtì ẹ olú àdúrà wọn mọ̀sọ̀ wípé alákàbá kìtì ní òun òun àwọn ẹyọ sábú ìgbàkan yóò bá gbogbo yóò já rè torí wọn fún un ní iphone tí wọn sọ wípé àwọn fi kò wá sí ibi kékeré yóò sọ pé òun gbọdọ lọ àwọn tì náà tí wọn ti dán wọn wò wọn lè kà fún un níbi ṣe ń gbọba bí nǹkan wọn sọ pé sáàtì ẹgbẹ ẹ kọkọ kún fún un ní ì yọ akọkọ ti bayi ma ni ẹjẹ ẹni àwọn ọmọ olè ma mu fúrúùtì alajú tàbí lamari adébùsù fún agbapada ẹyẹ kaba wọn síbẹ ètò níta bá ti ń tẹwọn sọ wípé àǹbá rẹ wọn kà dọgbọ sórí ààrẹ ní òǹtàgbẹ tí ipò kan tó fẹ wọn mọ sí wọn tó bá jù bá wọn sọ pé àwọn òwò kò ń sípò máa wò wọn kò lọ́la kàtàkì tí ó mọ̀nà fi kìlọ̀ ẹ̀sìn ọlọ́run jẹ́ kó dúró gbogbo nǹkan mélòó yẹ ẹsìn ni ẹsìn làkọkọ torí ẹsìn lọlọrun sì dá wa sáyé òun láàmú padà lọsọdọ ọlọrun kálọ fi jábọ fọlọrun afahasitu anamọ ọlọkan kò máa bàtà sọọtù nìyẹn ọlọrun sẹ ẹlẹrìí òfìbọ kàdá ilé làásán ni wàá nàkùnrin tó yẹn bá tó ìjà ń rẹ ní padà sọdún ìbẹ ọlọrun ọlọrun kò nìyẹn o ẹ padà sọdún ìbẹ ọlọrun nítorí ìmọ ni ẹgbẹ ogbó tí mani ògbó ntọ́lọ́ba ni òsì tó kù lọ́rùn yàn máa ṣe ntọ́ba ni haram kò jìnnà sí àwọn yẹn ni ọlọ́run sọ nù quran surat al-hujurat aya 14 ọlọ́run ni kọ́lọ́tì àrọ́bù amànà àwọn lágbàá oko kan tí ó gbọ́tọ̀ ní tí wọ́n sọ fún àbí jẹ́bá ti padà sí oko wọn ọ̀tọ̀jú ọmọ sí bẹ́ẹ̀ ìtí ẹ sọ lẹ́nu pé amànà àjẹgbọ̀ngbọ̀ ni ẹnu mọ́mí lára náà wà ọlọ́run pín láàbùtò ìlú ní sọ́tún wípé ẹ̀ tí ìgbẹ́ náà ọba gbọ́ ìmáàlì ò tí ì dé o wọ̀ láàkìrì kó bí asìlámù náà ń ṣe ọmọ ọ̀sọ́ wípé mùsùlùmí ni yín ìyàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti kéde àti mọ́mọ́lì mọ́mọ́lì ní ẹ̀tọ́ bàbà fọ́gbọ́n mi gbogbo tí ń ṣe nítorí kó ṣe tí ń dínà sí nítorí kó dínà sí ma mùsùlùmí onígbọ́ gbogbo ìlú gbogbo tí láìláà wá kú sínú ni kò pè láìláà ọgbọdọ sẹbọ ọgbọdọ gbogbo nǹkan tí ó jẹ mákiri láìláà tó kò tawhid ọgbọdọ pè láìláà yọlá òpinu ó ti di mọmìnì nìyẹn ọlọ́ni ìgbàwó lẹ́wọ̀n tó di mọ ẹ̀rú ìmọ̀ ẹ̀mọ́mìnì yọlá máa yẹ bí kú lóde ìmọ̀ fi kú lóde ó ti gbà tí má ní bá wọnú kínní ọkà yìí wọ́n ti ń rọ àwọ̀rọ̀ sọ́wọ́ la gbàdé bá tẹ̀lé ọtọ́ lọ́nù gan àtàlẹ́ bí yẹ mẹ́rẹ̀ tó dùn mọ̀ nílé o ẹ̀kọ́tọ́ a máa sọ yìí máa ní ìmọ̀ ìjà ojú kiri yóò náà máa nínú ẹgbẹ́ amúnú gbèrè àwọ̀rọ̀ sọ́wọ́ lè yí sọ́wọ́ máa lábúrò ìtààbù olùsí ìlẹ́jì olùsí báyìí báyìí ìjọ pẹ́tọ̀ ní tọ́sọ̀ ọ̀tọ̀ pẹ̀lú owó tó o ní ọlọ́run àríkà ọmọ sọ ọ nípò ọlọ́run ní àwọn ilé ìrìn àjò lè dìbò lórí ìmánì wa nítorí náà nígbà tí ọlọ́ ní ọ̀làmọ́yájú kò lè ní ìmánù fi kò lóbi kò ní irú ìmánì wo àlè ìmánù ní mọ́tíláàkù ìmánì pátápátá bá ti lè túwò bá nìyẹn ìmánì tó bí ó tako tí èsì ìmánì ọlọ lónìí ọbọ lọ́la àwọn ìmánì burúkú nìyẹn o tí n bá ní imáni kò ní imáni ní imáni pé tọ́hìn gbọ́dọ̀ imáni kọ́ mọ́tọ́ bí tí ń ṣe ni gbogbo tí ń ṣe tọ́jú àṣà tó bá ti takùtọ̀ lọ́wọ́ àtàdá bí ẹ ọgbọ́dọ̀ ṣe kéde ọgbọ́dọ̀ pàtì ọgbọ́dọ̀ bá wọn ṣe ìbáraẹ̀ ló tó jẹ́ imáni gidi torí ọlọ́ọ̀lọ́lọ́ jábọ̀ fún kì í sáwọn aláṣà ìbáraẹ̀ ló tó jẹ́ imáni tẹ̀lé wípé tí nǹkan bá ṣẹlẹ̀ ṣe ọ imáni ló di ojú tapu imáni ẹni ọsọ bí akin pẹnìkan kò ní sí ọ kò ní lẹnu ẹka lè fi aka sí ọ àtijọ́ bá kádàrà mọ nítorí náà oríṣiríṣi làwọn náà máa ń rí dé ṣe àwọn náà ti jọ mọ gbogbo alájọ máa musulmi na yo ma ra o ta lowo lori esin olohun bo ti wu ese bra n tori ipo tabi n tori ise kan ti wa o na ma fi oro islam panu bi je ba je pe ah oro musulmi awon kan ma n pa yan ti bo ko so pe ah musulmi pa yan o musulmi da duro mo so ro pe eh awon ye o to ma ni kini awon ti e n ti o so de pe kini de de ni e ro pe kini awon o ti e suwa ibo ko so igbagbe fun ti pe ara e wa o inu won ta jo mi won so pe yo kala se gaga dada bo yo se kini ka won a fe bi lopolo lo wa do pe ah se musulmi bo da ko be ni pe ah o bo musulmi te yi o ya to o na ma re ni o pe ni e yo to so so pe bi islam ti ri mi ti se yi te ba re lo mi to se to ya to si dada ti mi se yi e gba pe ko se kini osi islam osi osi e kana lo ti ritare lo ti sofa ebe bi ri to ni oso boli yo ni abuku le fi ko en to re en to je en kini ti e ti da kini ti e wo ni da pe yo de ma ko bi islam ti ri mi o to ji so ni pe olo copy e lo mi ni ki se bi islam ti ri ni e ti so fo nu ko na wa re ni ti be ni pe to ni bi islam ti ri ni jabu jabu te machine te ni yato ni o itu man to so fun le to won yan je ko so pe e wa o islam ti ni a ma se ri islam ni a ma bariba islam ni ka ma so to islam ni ka ma se jina islam ni ka ma jali islam ni a ma paro islam ni a ma sabosi o ni ka ma lu jibiti ka ma re je oru ka ma rubo o je won ma gun kan o si ba lo ti o pari yo mo lo ti mo pe eleyi ko se ko se dogbon si ti je imani gidi ni e ke je bo na ma ke pe de de o wa ma fi abuku kesi o ma fi du lo ma fi kesi o ma so ide kele e bo mi e lo mi be ni olohun du bi pe eya neya lo ti wa lo ko lo e ele kan be le kan je aju ko ko gbogbo to ko se kini ti sa mo fe fon ni e sa tun si dáàrin ọmọ ìyá tẹjọ ẹlẹsìn wọn tó gbé ẹgbẹ ìyàmẹyà kan ẹnìkan ní haúsá ẹnìkan ní ibo ẹnìkan yorùbá ara gbogbo ìwé ló ń dá látara níbi adam alayhisalam wọn tó gbé ẹlẹsìn ẹsìn ẹpàyìnbọ àwọn tí wọn ṣe ẹlẹsìn kan náà pẹlú ẹ ọgbọdọ fọlá pàlẹjà islam lọkọ abẹ yàrá tààtàjù ọlọrin ẹmọ kọjá la inu ọlọ́lá yóò ibi ìlú àtàdé yìí ní kẹntì bá kọjá la ọlọ́lá tó ṣe bí ìlú àmúgbò wádà ìsìláhìá ẹnu balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tó lọ́n ti tó lọ́ sí ọdọ́ orí fún ìsìláhìá lọ́wọ́ pààyàn ìsìláhìá sọ fún akádi fẹ́ di ara wa ni kò sọ pé ká pààyàn nítorí ká bẹ́ ní nìyẹn ìyàtọ̀ ń bẹ láàrin ogun kó fi di fẹ́ di ara àti ogun kó o ṣe kẹ́ni ọ̀n pààyàn kiri ara nítorí àti apáyìn àwọn olóró òṣìlára tí islam ra wọn kò òṣìlára ẹ̀sìn pẹ̀lú ó dìkìlẹ̀ rẹ̀ fún yàn alislam dínú salam islam ẹ̀sìn kẹ́ni ìṣàlàyé ni nítorí náà tọba ti wà jẹ́mbà ti sọ bẹ́ẹ̀ má fẹ́ẹ́ bàǹkà jẹ́ o.
1: Láti wá àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí olúyè òkúta sí Ifeatu Akinseya Street off Omilami Road Ìjẹ̀sà Airways Sùúrù lórí Lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
2: 09029970666 09029970666 tàbí 08151263700 08151263700.
1: A ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí ra ẹmọ́ṣẹ̀rọ ayédèrú ẹ̀ra èyí tí ó ń ṣe ojúlówó tí ẹ bá fojú gbọ́ ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì ní gbogbo ohun tó dára.
0: Hadith mi wa inu Sahih Muslim hadith number 2064 hadith ye o fe so pa lawo lawo tan mi to ba je pe Anabi wa Muhammad sallallahu alaihi wasallam ele al mu'min qawiyyu mu'min tusawdi khayr ummi wa habbu ila Allah Allah si ni fe si ju ni mu'min da'if ju ni tole o be Allah ni fe si en tusawdi dada ju en tusekelo o wa ni fi kujbi khayr atento le ni mu'mini atento to bi bulada mejeji ni ore nbe lara awon o ore ko je mu'mini omo lo loka ore ni but in ti o je mu'mini to omo lo loka to ma gbe igba to ye ko se kini o se kini o le bo ki je ma lo ko ma lo die die ore bela re ṣùgbọ́n orí ara tí o tó títa ní ìfẹ́ ọlọ́run nífẹ̀ sí ẹ méjèèjì bọ̀ sí ọlọ́run nífẹ̀ sí ẹni tó ṣe kẹ́ni ọta kébé ìwọ́tọ̀ ọta kébé lọ nípa afẹ́ fàyọ ni pé alúgbọ́n ọmọ sọ̀rọ̀ ni ọ̀hún alamayan fawk ìwọ́n mú nílò òdodo ètí ó ṣàǹfààní fún ilé ayé rẹ àti lálùkì àmà rẹ òun ni kọ ọmọ wá sábà bí ẹ̀kọ́ ọmọ ṣojú kòkòrò ẹ̀ kiri bó ti gbẹ́sẹ̀ ọlọ́ọ̀bá rẹ yí lè ṣojú kòkòrò bó ti wájú ẹ̀mọ aláì ní ọmọ ṣojú kòkòrò ìtọ́lọ ni o ṣe ni o ṣe sábà bí ọlọ́ọ̀lọ́ sábà bí ni sábà bí nǹkan jáde wájú ẹ̀mọ sábà bí nù ìwọ lọ wà sábà bí ọ̀hún ọlọ́ọ̀ náà àti ọ̀ṣẹ̀ kò ń bẹ́ẹ̀ rí kọ́wọ̀ rí ọ́ tẹ́kẹ́ ni sábà bí ẹ̀ ọ̀nàmẹ́ta ni ìwọ ló dìde lọ́dọ̀ pọ̀ wá nǹkan chicken ba joko ni bi ti npa se ran wa ti o ya nuka ti o ti o so pe je ni ka yo ko mu to wa lo we ran lo ni wa la usbu lawla firashil ar maftarashat lawla firaqil ard maftarashat was sahmu lawla firaha kay qaus la yusib ofa ti o ba ko mi ti ati ta ko ni lo ba nta ta si ki ni o ba ko lawla firaqil ard tí ọba kúrò lórí ilẹ̀ ibi tó wà nínú bá rẹ̀ mọ́kútà rásà ti kò ní kò ní ọwọ́ òdòdó tẹ ẹran ti ń jẹ́ kiri kódà mọ́tà bá kúrò yóò tún ṣe wàhálà yóò lé án dáná ọ̀sà nítorí náà adébọ̀wá máa ṣẹ̀ṣẹ̀ wọn ni ohun tí ó wúlò fún ọ ni wọn máa ṣojú kòkòrò mọ́jọ́ kò ń bí ọ máa ti sọ̀rọ̀ ẹ̀yìn mọ́jọ́ kò ń bí ọ ti máa bá tẹ nìkan jẹ́ nítorí náà sábàbí dáadáa wọn ni ọmọ wa sábàbí ọ ọlọ́run nìkan ni wọn bá dúró lórí ẹ kó fi ẹsẹ̀ kò ń gbé eré rẹ torí ọlọ́run bá olú ọ̀fà sábàbí wà fọ dáadáa tó wà olú ọ̀fà wà fọ ó sì jòwú lò fọ yóò àjẹpọ̀ lọ́run ní ojú ó ti ta kó torí ọlọ́dá sábàbí ọlọ́dá wọ́n tó wà sábàbí kiri òun sì lọ́ba tó dé ó ti tì ọ́ fà kíni wá sábàbí kọ abọlọgbọ tí wọn gbìyànjú lẹyìn gbìyànjú rẹ ta ló kù tó bá dúró ọlọrọba wọtọwọ kún alọgbọ tọhídù kọ abọlọgbọ tọhídù ni ìmọlẹ ọlọkan ni kì í ṣe tàwá kúlò àti sọ ní bá dùn tàwá kúlò kì í tàwá kú tàwá kúlò kí wọn fẹ máa ṣe kíni ọ̀dọ́ lọ ń wò kí òde ìbò fọlọ wípé ẹ oúnjẹ náà àbá mi ń bí yìí tọlọ bá ti kádàrà ọmọ yìí pé ebi lọlọ ń kádàrà mọ oúnjẹ ìlú ọdọ ọmọ nọkà tọrọ jọ láàánú ó dé kẹ́ni kọ́ máa ń sọ ní kó tó kò kalẹ̀ kọ́ máa ń sọ ní kí ọgbẹ̀rẹ̀ ìjọ fún ẹ lọ́run fún ilá rí síkì fẹ́ẹ́ sàmá aláà tó ń tẹ̀lé bí àbọ̀ wọn láti dán ojú ni wọn góòdì àti fàdákà níbi ká sọ pé nígbà tó gbòòrọ góòdì lọrọ ọwọ́ fẹ́ garawa sí níta lọba ń lọ náà àti fàdákà ara ọjà yóò ṣiṣẹ́ ni àbíjọsọ oníwàlà àtàjìzẹ ọwọ́ oníwàlà àtàjìzẹ ni lónìí tọ́kìdù kàfífà ni ní tàkìdì wàlà àtàjìzẹ àtàjìzẹ wàlà àtàjìzẹ ni ẹni sàyẹ mùsùlùmí oníwàlà àtàjìzẹ ọgbọdọ kagara o má kagara má jẹ kí ẹmí yẹn wọn sọ pé bọ́lá owó mi ò ní tẹ́ kéde yìí ọwọ́ tó ọba lẹ́kan tó ọba bá kó o ṣe gẹ́lẹ́ kó o tó gbìyànjú ìgbìyànjú ń ṣe é kó o tó sọ̀rọ̀ kádàrà ìwé gbìyànjú náà tó ọ̀rẹ́ ọba tẹ̀lé ìgbìyànjú ló ti fi kéde kádàrí ẹ̀ sí bìfọ́ gbìyànjú rárá ìwọ ó gbìn àti sọ nínú báàbò kádàrí àti tìrìtì ẹ̀ nítorí náà wọ́n ní má kádàrá o àdínsọ̀rọ̀ sọ ọwọ́ sọ wípé tó bá jẹ́ pé nǹkan ẹnu mọ́ gàdàgàdà kẹ́nu ẹ̀ lùwáyà ní wàhálà tọ̀dọ̀ ìmọ̀mù tìrìmìtì àti ìmọ̀ àjẹ́ àti ahmad tó àlìkẹ́yì sùnmù dáadà nàfisáwù wà á mílẹ̀ ayé máa bá dà ní òtù ẹni tó gbá lọ́wọ́ tó ṣèṣì lù sí ara ẹ̀ tó mọ̀ yìí pé oúnjẹ gbèsè epu sọ́run títí ìṣiṣẹ́ tọ́ ìfi gbẹlẹ́ yẹn kú wọ̀lẹ̀ ágìlì ẹ̀ tọ́ kagara òní mọ́ni àtibá nàfisáwù wà á ẹni tó gbé gbogbo ìfẹ́ ní tẹ̀lé nyɔma jɛkɛ bi na yɔ tɛli nyɔma ntɔba ti wuli tɛli kiri ko tɛli tɔlɔn alabiwa muhammad sɔsɔ a ɔdi ka ma yi pe tiɛ nka ka tiɛ nwaba kɔ tɔba sɛlɛ si wa ninu hadithi yɛ oni wɛn na sɔba ka seun tiɛ nka ba wa sɛlɛ si o lɛn gbàtɔ ti gbìyànjú tɔ kaari ɔkan fɛrɛ atakol ma wa sɔ yi pe lawu anani fa ati ba ka na kada wa kada tɔba jɛ pe mo ṣẹlẹ báyìí o tọyẹ pé báyìí mo sì gbà ní o tọyẹ pé ìjáde ní o tọyẹ pé mo dúkọ ní o léwu o nǹkan kan báyìí ọba ti ṣẹlẹ o ní tọyẹ kọ ṣẹlẹ rèé tí nǹkan bá ti tọ́ bá ti ṣẹlẹ lẹ́yìn ìgbà tọ́ kagara tó gbìyànjú tọ́ nǹkan ní òun bá wá sí yẹn bá wá ṣẹlẹ o ní mọ̀sọ̀ yìí rárá o wọ́n á má sọ pé láwo láwo tọ́ bá jẹ́ pé ti gbìyànjú ẹ nígbà tí ọwọ́ ti ṣẹlẹ kí nǹkan wá tọ́ ṣẹlẹ bàbá kádàrá ni ó ní torí pé wàláàkẹ́ni ètí ọmọ sọ ní pé kọ́dára lọ́wọ́ ọlọ́run kádàrá ẹ̀ bẹ́ẹ̀ tí nìyí inú mùsùlùmí mùsùlùmí ó ní wàláàkẹ́ni kúlì ètí ọsọ ní pé kọ́dára lọ́wọ́ kádàrá ọlọ́run ntọ́sẹ̀lẹ̀ wà máa ṣá àfàhàlà ntọ́lọ́ ọba bá sì fẹ́ ní ó ṣe kẹ́ni ní ó ṣe bọ́lá ìtú ọ̀sẹ̀lẹ̀ nù lẹ́yìn ìgbà tó ti gbìyànjú ní o kèrè gbìyànjú tó bá gbìyànjú tí ò bá ọlọ́run kádàrá ni àbí sọ̀sọ̀ ó ń torí kọ́ máa sọ wípé láwò táyọ̀ kéré ẹ̀mí táyọ̀ pé àrìn báyìí táyọ̀ pé mo ti jẹ ma ní fàyínà láwò tàfítàhù amala ṣèyítọ́ sọ̀rọ̀ lọ́ọ̀sà ó ní láwò tó ń gbé ìbẹ̀lẹ̀ fún ètò wọlé sí ọlá láwò máa sílẹ̀kùn yàn ó máa sílẹ̀kùn fún èṣù sí yàn láàni yí má nìyẹn ó máa dínkù torí pé yóò jẹ ọmọ yìí pé ọba kádàrá gbọ ọmọ abánújẹ ṣe tọlọ bá ṣe ọmọ sọ pé tọlọ ń ṣe ọkábà má lórí ẹ kádàrá ọkábà má lórí ẹ kọtí ọlọrun nígbà tó ti ṣẹlẹ gbàpè kíni kádàrá ni ọwọ yìí ọlọsì tọlọ ń ṣe ó ṣe sùúrù ọrọ àyàn ni ẹlẹsọgbọ máa sọ bàmí mùsùlùmí àti nítorí àrùn wà láàfíà ń fúnṣìkùn ní tó bá ṣẹlẹ sí lórí ilẹ ìtàbọ ṣẹlẹ sí lọwọ ara yìí gan ìgbà nǹkan kò ní ṣẹlẹ sí wà láàfíà ń fúnṣìkùn nǹkan kò sì ní ṣẹlẹ sára yìí ààrẹ ìṣe ọ ibi pọ ara rí ọyà ọlọ́run ilẹ̀ àti kìtà kọ́bílẹ̀ anagura mo ti kọ́ lẹ̀ para lórí yájọ́ báyìí ọ̀fẹsẹ̀ kọ́ jẹ́ báyìí oṣù lórí ọ̀kadà jẹ́ báyìí ní kọ́bílẹ̀ anagura kó tó di pé mo dá ọ sáyé mo ti kọ́ ló ti wà pa kí n tó dẹ́gbẹ́ ẹ̀ mo ti kọ́ lẹ̀ nínú ẹ̀dá ẹ̀dá ìkàlọ̀ lọ ìyà sí ọlọ́lúlú ọ̀rọ̀ fún ọ náà ìkẹyìn láta sáwọ́là máa fa takùn tọwọ́ ní ọba tẹ̀lé ayé ẹ má ṣe máa bàlújẹ́ la fi ń ṣe wáàsí fún yín wọ̀lá táfúrà ọ̀hún bí máa takùn tọwọ́ ẹ bá sì tẹ̀ ó lé nǹkan ọwọ́ ẹ tẹ̀ má yọ ayọ̀ pọ̀rọ̀ lórí ẹ o ẹlẹ́ni wọ́ àwọn oúnjẹ agba chelsea fáàjì mohtal chelsea yàrá fahou chelsea yàrá tó rìn gímọ káyì adébínú àbítọ́lì rọ́jọ́ lánàá ó ní asọ́bùrùmọ́ ìmáàlì ìgbìmọ̀ ìzílẹ̀ àti ọ̀rọ̀ sí ní ìjẹsà sọ́bùrùmọ́ ìmáàlì ó ní ìgbàgbọ́ ìmáàlì ipò tọ̀rí sùúrù wà ní ìmáàlì bí ipò tí oníwà sí kẹ́ni ara ni ìjọ bí bàtọ́ náà fẹ́ sọ̀rọ̀ sọ́bùrù ọsọ láàyè tí ó kọjá 90 times nínú quran nínú sòrò nítorí náà ẹ̀yẹ ni wọ́n fẹ́ kí mímọ̀ ní kọ́ wà lórí ẹ̀ wọ́n sì máa kádàrá tẹ́lẹ̀ ń bá kádàrá nǹkan má ṣe máa bú ọlọ́run má ṣe máa fẹ́ bí nǹkan báyìí kò ṣẹlẹ̀ kò tí ọlọ́run torí gbogbo nǹkan méjì ni a ti sọ ní bábìlì kọ́dàr ẹnu ń tọ́ fẹ́ ẹnu ń tí wọ́n ní o ṣe kọ́lọ́ ọpọ́ láṣẹ nǹkan tàbí nǹkan tó ṣẹlẹ̀ sí ọ láìfẹ́ nítorí ọpọ́ láṣẹ rẹ̀ ìwọ́ ṣe kéde wọlé wọlé àtàjì má kádàrá wọ́n ní ìjẹ́ ìjẹ́ wọ́n ní ọ̀ṣẹ̀ṣẹ́ lọ ọ̀ṣẹ̀ṣẹ́ lọ wọ́n mọ̀kàdá ẹgbẹ́ abólèkùn kébèrè ó ṣe bà pé ẹ ò tí ì dánwò ẹgbẹ́ lọ́ọ́ bá lẹ́kùn kébèrè ó kù rárá ìwọ́ ṣe ṣe bọ́lọ̀tì ní o ṣe ná máa ṣe lọ pa ọmọ abẹ́lọ́ nǹkan máa jẹ òkú kébèrè èyí tí ọba tí ì ṣẹlẹ̀ kò tí ì jẹ́ kádàrá wọ́n ní kí wọ́n ṣe ìkànnìyẹ nítorí jẹ́ máa ní o ṣe ọ̀gbọ̀dọ̀ kádàrá mẹ́ ìkejì ní ntọ́ jẹ́ pé agbára yọ ọ̀ká ò létí rẹ̀ ntọ́ ṣẹlẹ̀ ṣe ọ tí ì ṣe pé ọ̀fẹ́ kọ́ ṣẹlẹ̀ ìyẹn là ń pè é kọ́dà kí ló wá kù tó ṣe fún yẹ ó ṣe kíni ó ṣe sùúrù ọ̀bọ̀dọ̀ ọba dú àwọn àyà kùránìyà pọ̀ tí ọmọ wọn tíra wa yìí tí wọ́n fi ṣe àwọn ẹ̀rí lóríṣiríṣi tó lọ́ba ní hasana dáadáa àwọn àdẹ̀rà tí ń ṣẹlẹ̀ ṣe ọ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run sọ pé àmùsíbà tí ń ṣẹlẹ̀ ṣe ọ náà ta ni ọ ṣe tó lọ́ba ti kádàrà pé òun ló ń fẹ́ kó kádàrà ṣe ọ yóò ṣẹlẹ̀ ṣe ọ ọdún ẹ̀ náà ni má mi bẹ dúró wọlé fún ara ẹ fà mo ní ọmọ ṣe ọlọ ṣe tó yàtọ̀ ọba ti níbo ní ọmọ ṣe ìjọ ṣẹlẹ̀ ṣe ọ náà nà tọba bí ọgbẹ báyìí mo ti ṣe báyìí ní ìbá ti rí lẹyìn ìgbà tó lọrun ti jẹ kí nǹkan tó ṣẹlẹ ọṣẹlẹ wọn ni ká lọ mọ sọ pé láwó anami fàáltù làkàna kádà wàkádà ó ti kankan bá ti ṣẹlẹ ṣe ọ má ṣe máa kábà má lórí ẹ káwa máa lé kádàrà bá bá máa sọ wípé tó bá jẹ wípé nǹkan báyìí ni mo ṣe nǹkan báyìí ọba ti ṣẹlẹ sí mi màkà máa sọ wípé kọdàrú wà kádàrú ọlọ́run lọ ṣẹlẹ̀ o wọ́n máa ṣá àfàà ní tó ti fẹ́ lọ ṣẹlẹ̀ o fẹ́ẹ́mà láwù tàfùtàwù àmàlà ṣẹ̀tọ̀ torí láwù tó bá jẹ́ pé ló máa ń sílẹ̀kùn èṣù mi èṣù òfin máa ráàyè wọlé sí ìyànlá láti ṣiṣẹ́ sí ìyànlá nígbà láti níbi nípa ọlọ́mọ ní a máa ń pé ìròyìn wa láwà máa ní ní tó bá jẹ́ pé mo ṣe báyìí ní báyìí ló ti yóò rí àti yẹ̀nà náà àdìsí ṣùgbọ́n ìpìlẹ̀ àdìsí yẹ ẹ̀rì tó ń tọ́ sọ ni pé alimọ́mìn alẹ́kọ̀ọ́lù khayru wa ahabu ila llahi min al-mu'min ad-da'if ìtìpìlẹ̀ àdìsí bí a máa ń pé mùsùlùmí tí ó wà kọ́wì ní má lè sọ́wì ó tún lé ebú olórí lọ́dọ̀ ọlọ́run bí mùsùlùmí tí máa ń yẹ lọ́lẹ̀ lọ tó imán wọn fẹ́ kí imán lọ kó lókun wọn fẹ́ kí mùsùlùmí ọmọ kí imán yẹ mọ́mìn yìí imán yẹ ọmọ lọ́lẹ̀ wọn fẹ́ máa ṣiṣẹ́ tọ imán wa tó jẹ́ wípé yọ máa lọ síwájú lórí kóyìn ni bọ́lọ̀ tí dọ́ mi yẹ ni kí imán yẹ ọmọ lòkè gbàgbà wò tó tọ́ lọ́lẹ̀ nígbà bí ẹni imán yẹ zí ìwọ̀yà ń kù imán yẹ máa lékún ó sì máa dínkù kálukú náà lọ́wọ́n gbà tí imán yẹ máa lékún ẹlòmíràn nígbà tó dẹ́gbẹ́ bá ṣẹlẹ̀ sí imán yẹ ó lékún tóbi ó sùn mọ́lọ́ ńgbà náà ẹlòmíràn nígbà tó bá rí dẹ̀ra ní imán yẹ ó lékún ìgbà mẹ́rin sí bẹ́ẹ̀ gbé nígbà tó bá rí ìnira ní imán yẹ ó dínkù áksù ni lẹ́gbẹ̀ẹ́ kálukú náà tọ́lọ́mbà pa àwọn sásìkò yìí òun wà jẹ́nà òun súnmọ́ tọ́lọ́mbà sàánú òun ìgbà mẹ́rin ṣíwà tí ẹni bí a kẹ́ni òun níbi kí n tó ṣe bí mánì tí máa ń lọ nìyẹn yọ máa lékún yọ máa dínkù ṣùgbọ́n tí mánì wọn bá lékún ta òṣìṣẹ́ tọ̀ ta sọ́ọ̀gì ní mánì wa tọ́jú ipò àwa náà alókun láti fi máa ṣiṣẹ́ ìtọ́lọ́ra wa ká máa ṣiṣẹ́ tọ̀ ọlọ́run ló fẹ́ wá ju ẹni tí ìmánì rẹ̀ máa ń lọ lẹ gbogbo wa lọ tọ́jú ipò kò tún lókun máa mahabba ẹni tá a fẹ́ lò mú hadith ní pé ibùdó kọ́yìn wáhìmọ̀ lọ ọwọ́ ní hadith ní ó ní ìpìlẹ̀ tó tóbi lókun ní ẹnu mọ́ àkíndọ̀ lè yá ìgbẹ́ lákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọba aṣọ wípé àhábù kọ́rú wà áhábù lọ́gbọ́ olúwe ìkàìríyà jẹ ọbẹ̀ yìí pé ẹtí mánì rẹ̀ sọ́ọ̀bì tó náà sọ́ọ̀bì dáadáa olúwe jẹ ẹtí mánì rẹ̀ lọ́ọ̀lẹ̀ tó sọ̀wọ́ sáàbù nígbà tí ń bá dìsì ẹ lọ sọ́lọ́lọ́ àlẹ́ wa lù sálám ó ní máka rẹ o wọ́n dá táa jẹ mo ti káa rẹ máa fi ọlọ́run ìsáyìn níbi dáa máa wáyọ̀ náà lọ́wọ́ sọ́dọ̀ ọlọ́run bí yanjú tiẹ́ máka rẹ ó mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ sí ká máa gbìyànjú ká máa sọ pé ó ti parí bọ́ọ̀lù bákàrà náà yàrá gbìyànjú ìtọ́ bá ṣẹlẹ̀ lẹ́yìn gbìyànjú ló wá sọ pé fìyàn kan bá ṣẹlẹ̀ máa ronú pé báyìí pé báyìí mo ti ṣe bẹ́ẹ̀ ló ti yẹ kó rí lẹ́yìn ìgbà tó ti gbìyànjú fílẹ̀ pé bọ́ọ̀lù ti fẹ́ kó rí nìyẹn kéṣù ọmọ àtọ́rá ìwọlé ọ̀nà míì wọlé sí ọlá ìyẹn ní hadísù etí ayẹ̀nàná níbi láwóláwó tó bá jẹ́ ipé tó bá jẹ́ pé mo ṣe báyìí ni inú ọkọ yìí wàá sọ wípé hadísù ibi tọ́lọ́ sọ pé ò nífẹ̀ẹ́ ọjọ́ ká mi pé a máa ń fi ìfẹ́ ròyìn ọlọ́run ní ti tòótọ́ ọlọ́run ní fẹ́ nìkan ní ti tòótọ́ tòló ní káyọ̀rọ̀ wà ábúlọ́wà àdéjìlé ká mọ̀ yìí pé àwọn orúkọ ọlọ́ọ̀bá tó ṣe wà àtàwọn àwọn oníyẹn rẹ̀ àti gbogbo tí ọba papọ̀ mọ́ tó bá jọ ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí ní tó bá kó kọ ọlọ́run àtàwọn àwọn oníyẹn ọlọ́run nífẹ̀ẹ́ sí lápùjú ọlọ́run àlùmọ́rì ọkọ̀ mú àìbẹ́ẹ̀kọ́ inú ọkọ̀ ọlọ́run kú àwa kọ́wé wa àmásùpẹ́ abdulkọ́wé àṣọbẹ́ ó fẹ̀ wípé ọlọ́run ó nífẹ̀ẹ́ sí mú mìíní tó jẹ́ kọ́wé bá ti yẹ̀ náà lẹ́nu bàtà ń sọ bá àwọn ọkọ̀ ọlọ́run àtàwọn àròyìn ẹ̀yìn kúrò ọkọ̀ ọlọ́run àti orí ẹ̀ ọ́ yàtọ̀ sí èyí tó ń kú sínú yàtọ̀ sí tí ìwọ́tọ̀ ń jẹ́ irú rẹ̀ wọ́n pè ẹ̀dá láàánú wọ́n gba eléyìí ráhùnmá ń bẹ lọ́gbẹ̀ẹ́ o ẹ yàtọ̀ sí ráhùnmá tó lọ́hùn o ẹ yàtọ̀ gidigidi àdúgbò ní kọ̀wé ọlọ́run ní àdúgbò sọ wípé ọlọ́run jẹ́ àlẹ́kọ̀wé yù wọ̀yọ̀hébùrù mọ̀ nínú àlẹ́kọ̀wé yà kọ̀wé yìí lọ́wọ́ ó nífẹ̀ẹ́ sí mọ́mìnì tí o náà ṣe kẹ́ni tọ́lọ́gbọ̀rá ní tí wúrọ̀ lọ́wọ́ yọ̀hébùrù mi tira ọba àṣọ ni ó nífẹ̀ẹ́ sáwọn nǹkan tó jẹ́ mákẹ́ni àṣọ jẹ̀mínú lọ́wọ́ ń wọ́pẹ́ lọ́wọ́ yọ̀hébùrù jamala ọba tó ṣe wà ó nífẹ̀ẹ́ sí tó ṣe kẹ́ni tọ́jà àlímù lọ́wọ́ onímọ̀ lọ́wọ́ yọ̀hébùrù ọ̀làmà onímọ̀ lọ́wọ́ ó nífẹ̀ẹ́ àwọn onímọ̀ nàìjíríà lọ́nà ọba tó mọ yọ̀hébù nàìjọba ó nífẹ̀ẹ́ sí ìtòmátótó mọ́mọ́nù lọ́nà ó nífẹ̀ẹ́ sí kíni àlùmọ̀mìnì àti àgbàgbọ́ ọlọ́dẹ mọ́sìn ẹ ti máa ṣe lórí ti máa ṣe dáadáa yọ̀hébù àlùmọ̀ṣìnì ó nífẹ̀ẹ́ sí àti ṣe dáadáa ọlọ́dẹ sọ́ọ́bìrì yọ̀hébù àṣọ́bìrì ó sùúrù ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sáà tí a ṣe sùúrù ọlọ́run ó jẹ́ ṣáàkìrù ó sì nífẹ̀ẹ́ sí kẹ́ni aṣáàkìrì àti máa ń dúpẹ́ ọba ọpẹ́ lọ́lọ́run ó nífẹ̀ẹ́ tí àwọn ti máa ń dúpẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní arínú àdéhùn yẹn nínú àwọn àǹfààní tá a níbẹ̀ ni pé ìfẹ́ ọlọ́run ọba tàtà fáwọn ọ̀dọ́dún ana mahabata olili mumini na tatafa adọlọ ife ọlọ́ọ̀ba fún àwọn mumini ọkọ̀ ju àwọn lọ kì í ṣe bákan lọ sí nífẹ̀ẹ́ gbogbo wa bákan náà nítorí náà ó nífẹ̀ẹ́ àwọn apá kan ju kẹ́ni lọ apá kan jọ ló fi sọ wípé ẹni tó sọ́ọ̀lù ní gbàgbọ́ tó sọ́ọ̀lù ní okun ó nífẹ̀ẹ́ sí ju ẹni tó sọ́ọ̀lù ní gbàgbọ́ àtọkàn lọ ọmọ ẹgbẹ́ ìfẹ́ ẹni ká pọ̀ ju tí ẹnìkan lọ inú hadithi oní ihris alama yanfaruka ihris alama yanfaruka máa sọ bí kòkòrò tí ó wù mí fọ́ ọ ilé ayé àti lálékì àmà rẹ. Ẹ̀ntí ò láǹfààní ń bẹ́ mọ́ bá wọn tójú bọ̀ ọ́. Sórí àárín tọ́mọ yẹn bá dì mú ṣinṣinṣin yóò lè gbàgbé ìgbésí ayé. Lọ́wọ́ àtún rí ìyọnú ọlọ́ọ̀bá dé bá lálékì àmà. Ẹnu gbọ́dọ̀ ìṣẹ́ sàlàmà yà fáwọ̀k. Iye tó da lórí ni wọ́n kalẹ̀ kú bùkátà tí ọ̀kà ní ń gbọ́. Ọ̀rọ̀ tí ọ̀kà ní ń dá sí. Tí ó kalẹ̀ kúrò pé nítorí ọ̀kà náà lè mójú tó láyé ẹ̀ báńà bíi ti kọ̀ wáyé sọ́lọ́lọ́ àlẹ́ wa lùsálàm ìgbésí ayé ròdò. Kò ní ronú nǹkan lọ títí. Yóò ní ìpinnu ọ̀kan fún ara rẹ̀ yóò sì láyé ọ̀kan fún ara rẹ̀. Ìyẹn ní òsì. Tí a bá bẹ̀rẹ̀ tí ọ̀kà yàn tí yàn dá sí lójúmọ́. Tí a bá lọ ọ̀pẹ́yìn. Tí a bá pẹ sọ́nà mẹ́ta ìdá kan ní tọ́kàn gan nígbèsè ayé ìdá méjì ògùn tẹ́lẹ̀lẹ́ ni. Ìtí ọ̀kà ni. Ní ìjókòó ni wọ́n máa sọ̀rọ̀ kẹ́lẹ̀ mi. Ní ìjókòó nǹkan ẹlòmíì ni wọ́n máa mójútó tí ẹ̀yọ́ pàtì. Ìtọ́ lọ máa ń ní ayé kò ní sọ. Ìtí ọ̀kà náà ráyé náà bá kí ni. Ìtí náà ìtí hẹ́sù ni kí ọtẹ pamọ́ nǹkan kọ ọtẹ pamọ́ nǹkan. Ìtí ọba wúlò fún ọ ní ọtẹ pamọ́. Wọ́n tẹ pamọ́ tí ò ní wúlò fún ọ. Àti ìnáná rẹ̀ nínú lẹ́tọ̀ tó kọjá tí ẹ lọ. Nítorí náà hẹ́sù ọlọ́ọ̀ ayé ní hẹ́sù ọmọ èèyàn. Nígbà tí a túmọ̀ ẹ̀ ní tíra tàhí ìlú wa. Wọ́n ní hẹ́sù ni pé ẹni tó fi gbalada lọ́dọ̀ náà kò mójútó. Máa kí ọ̀rọ̀ fi ti yọ kí. Tàhí ìlú ẹ kó ọtẹ pamọ́ ìyáka náà àbúrò wọ̀ ìyáka na sàyìn. Ọlọ́ọ̀ nìkan ni wọ́n máa sè. Yẹra lọ́wọ́ rẹ ọdọ ẹni ọmọ wá sí. Mo wà lọ sọ́dọ̀ ẹlòmí. Máa bẹ lọ́wọ́ olùdọ́ba tó lè bùyà bùkátà rẹ̀. Àlẹ́hẹ́rẹ́sù kéèyàn máa sojú kòkòrò sí ní tí yóò ní ìfọ́ ọ̀dọ̀ ẹlòmí ọmọ wá sí. Nílé ayé àti lálẹ́ kìámà. Ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe wọn mú wọn bí. Wọ́n ní tọ́ba ti ní ọlọ́ọ̀ nìkan lòún sí ọ̀dọ̀ ẹlòmọ́ bùkátà rẹ ti bíyá ní ayé bùkátà rẹ kì á mà ti bíyá. Omi ọ̀rọ̀ bu nǹkan fún ọ yóò ṣe bu nǹkan tó ń wá lójú rẹ̀ fún ọ èyí sábàrà rẹ ló fi rí. Àwọn akílẹ̀ fún ayé pé má sì máa sọ pé láwù torí láwù wúlò máa tọ́bajẹ́pé lórí tó ti ṣẹlẹ̀ kádàrá ọlọ́run kò wúlò. Báàbù mi wá wà á ti pápọ̀ mọ báàbù tó kọjá ni báàbù tó tẹ̀lé. Tọ́ tẹ̀lé òní báàbò ìtọ́lọ̀ ti sọ yí pé kọ́lù lọ ìtàhálà súnmọ́ à ń zẹ́là àlékún ní gbàgbé ní báàdìlẹ̀ gbàmí àmàlà. Mo rò pé àti yẹ̀nà náà nù lẹ́tọ̀ tó kọjá. Bọ̀ títa fẹ́ yọ ọmọ àyà mẹ́wàá lẹ́yìn náà àyà yẹn wọn ni dọ́ọ́ ní nàbìláì dọ́nà sáwò. Irú àyà tí màá zẹ́rọ àlékún gbàgbé gbàmí àmàlà. Ònà ni tó ń tọ́fẹ́ sọ pé wà tọ́ ìfà tún kọ́dé àhámá tí màá fún sómi yàdùnú nàbí láyé lórí àlẹ́ hákí jọ́nà ní jàhìlìyà. Yàkùnrin nù láwù káànà láwù káànà lánàá mínàlẹ̀ àmì ṣé ṣé òun máa kù tí nínú àhàwùnà. Níta sọ ni dókítà tó kọjá tábà gbàgbé. Wọ́n sọ yìí kúta yìí bíọ́ alọ́rọ̀ kan tá a fẹ́ àwa náà ní choice ni. Àbàtí kú bíi wọn bàjẹ́ pawá láwó ọlọ́run kú láwó kò tó ń fi gbòòlò tí kò ń sọ fún ayé pẹ̀lú ẹ̀bá ń bẹ ní ilé yìí lẹ́gbẹ̀rẹ́ zẹ́gbẹ̀rẹ́ ní ẹkú tí bá a ní ìlẹ́kọ̀tìlẹ̀ àmàdé ọjọ́ ìyìn ni. Àwọn atọ́jọ́ pé ogun ọ̀pá wọn kò sójú ogun wọn jáde wá sí tí wọ́n fẹ́ gbẹ̀nílẹ̀ sí tí wọ́n pa wọn sí. Ó lè mọ̀mọ́ ogun lọ bàjẹ́ bá lóge ogun ni ó kù sí yọ wà nǹkan kan ó ti jáde tí wọ́n ṣe pàṣípàdé ó kù sí. Ọlọ́run ṣe sọ ní sóràtùlù kan nìkan ni olùwọ̀ máa tàbí nínú sun bí ayé arúgbó tàbí wọn. Ẹ̀mí kan ọ̀ma bi tí ó kù sí. Nọ́ọ̀sù kan ọ̀ma ibùdó lóde ni ó kù sí ni kó mu ara. Kò bí lẹ́yìn wọ́n láyé tí ọ̀ma ibi tí ó kù sí bùkátà rẹ̀ ó gbélé ọbẹ̀. Ó gbélé ọbẹ̀ ó sì kù bẹ́ẹ̀. Ìtòwó ní àwọn ọmọ sọ wípé ẹni tó ní tí ń bá lójú ogun abẹ́ wọ̀nyẹn lójú ogun tí wọ́n padà.
1: ti ba wo moto awon gandanian fi se moto drive ya ga won fi sise se won si won ni bugata won se gbe won si pepepe laye ni olodun lo ma bi to se ni bi lo si wa moto di ka kuku moto iwo to si to se pe moto lo won wa kiri to lo ba kala fi moto do pa yo ko olodun lo to ka di ko bi se o aya ti ti awi do ni na bi la do na sawo I want in ya, if I come out room show that so long. If you walk on me, it's ever if you judge me to hit you what you pay. Come out of bounce on so that you bring a car. Captile come as you can. I want ya me one room show that so long. Oh, can you go far and where they call? Come with me at you when I'm room show that so long. The other package was she, Opolopo, in ya, show by Jabu one. I found to long bassa, no. Ironi ti oda ni a ma wo ni solo o ma na bi adam opolopo won ti o ba le lo yo so igua olohun ba la nu loki mi o deku ko fun leto mi ta awa de mi lo do olohun ko ko olohun fi mi lo so ti ronji oda solo bo ta do le si ti ronji oda solo ti bi ti o ba ku je je pe iwo lo gbo nti mi ti ri ki mo fi si o ali yo duro no pe nkan lo sase nigba be lo be ko awon kan won se won lo si la won lori olojo awon kini e to ba ti ni mani gidi won le so pe o si gba mi lodo won e je ni mani o so pe an gaga an ti se gaga lolohun ko de lo so pe won lagbara ju olohun gaga lo ibe olohun ge wa da wa na won lo fun lagbara won ma lagbara lori wa bo lo won ti bi ya je won bo ti won bi ya ja wa na ta ni bi ya je o I be money if you are your accident and then Josie. I don't be. Oh, do Chima will do it. Let your be no tiny. That is all. And I know hack. And you are my husband as a woman will do. Oh, you could do it. Say, pay to my room, come by and come with you by day. She saw. Oh, do more for what? To be able to have you. Tabi kantare ti o fi ni sise buku si ala o ti so ati mo da ma so en to si de buku na lo anabi ko so so o le je yan re ni ti o ma ro pe awon kan ti a je aje aboso kan ni ara o le je yan ri sin ke o pelu wa ti si mo to pe to lo nda si la ina ni olorun ba si ko akiro fi baje won ti wa ni be na ba ti fe mo nkan ta ri pe gbo nto wo o ba je tabi pe nkan kan se kini oni ko ma so pe ma sha Allah la quwwata illa billah ro ka ma si ka ma pada bi ti wa ti a je ko je o mi yo so pe o deserve to la ba to fe yan lo wo ti o ba ti to take di e yo so pe a ise kan la don se ni to deserve to ni yin mi na mo deserve o yo kemi no ni ru e tabi ju lo gan turu wala te na po enu to se fun iwo olohun a ke se to ko se fun mi enu be gbo pe olohun sabun so un ga ko ko fun ni to bi sabu yo ba so jade ni ti ra wa yi wale bi mi lisan wa hali yi ya ko o le ma so jade sugbon ti se si yo ma so ni to yo ke nu yo so jade ya yo sa emi o ma je di si pe kini ni olohun se da kon ka duro na ma wo mi emi nji se le si emi o ma se nkaru ori to lo se fun yo si ma taku ko ti to ko ti to o le ma so jade lenu yo ma fi akon so jade lenu won wa ni ko si o ni ti o la nibe ninu kini afeto ba mu ko na o ba ti oyin re to si mo na o ba bi si je to ba mo lo ba ni al qabidu oni fule maya o to ni kini al basutu o ba ti se kini ti te gale fun ya to ba ma bi se olohun ni o ma ku odo le ko ko bi si o na lo be ti o bi tu ole iru awon ni be won mo ni pe hikma olohun lo se se nkan bayi olohun lo ma to fi se mo le ni nkan kiri ma iye yo eyo e oye re eye re lo se nkan bayi fun mi
0: tó bá ti mọ lọ níbẹ̀ wọn ni a jẹ pé o ti yọ kúrò lára jẹ ọmọ àrùn tí ọdà sọlọ wọn ni gbẹjẹ bá àrùn tí ọdà sọlọ kọlọ túbà kọlọ wà fún orí nínú òrùn tí ọdà tí òrùn sọlọ ọba ìkọ ọba kan ìlú àwọn ọmọbìnrin àti ilé tí wà rí yìí tálọ kọlọ dojú kọ àná bọ́ọ̀rọ̀ ẹ ti rí ọ̀rọ̀ ẹlòmí ìbúrú bẹ́ẹ̀ lọ bọ́ọ̀rọ̀ ẹ ti rí o tó dáa jẹ ẹlòmí lọ nítorí náà tí wọn náà bá wo àyíká rẹ ó rí pé alhamdulilah ó rí dúpẹ́ tí bọ́ọ̀lù ti dá òǹkàlùkù bọ́ọ̀lù ti dá tiẹ̀ ni kò ṣolú ààrẹ tó wà láyé tí olùbùkátà sọ lọ́hùn kò sí ọlọ́ni òun ni ọba àlìgbàdé yù níbi ìka òun ni antum lè fọkànrọ́ ìrọ̀gbà ẹyọ mi yàn ẹni bùkátà lọ sọdọ lọhùn wọn lọwọ lè wà nílùú lahamed èmi ọlọ́ọ̀ba ni ọba tí mo rọrọ tí mo sì gba ẹyìn òun ni bùkátà sí nǹkan kan ṣùgbọ́n àwọn èèyàn ní bùkátà sí ta ni ọlọ́ ìṣàlá eléyìí ọjọ́ ibi tá a dà ìdánilẹ́kọ̀ọ́ wa dúró lónìí ní ọ̀sẹ̀ tí bọ́ ìṣàlá àbínú lẹ́tọ̀ wa mi ti bọ́ àmà bá lọ tí a bá lọ jẹ́ kí wọ́n fa subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.
1: Láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí olóyè òkúdà sí Ifeatua Akinseya Street off Omilani Road Ìjẹ̀ṣà Airways Sùúrù Lóyè Lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
2: 09029970666 09029970666 tàbí 08151263700 08151263700.
1: A ó sì dá yín lóhùn lórí ibi tí ó ti rí ra ẹ má ṣe ra ayédèrú ẹra èyí tí ó ṣe ojúlówó tí ẹ bá fojú gbọ́ ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì nílò ohun tó dára.
2: Alhamdulillah rabbil alamin adupe fun olorun subhanahu wa ta'ala ti to shini ron fun awon doctor wa doctor surajuddin bilal al asra lati to fun ani je ni lele abi olorun ba ninu anu re e ti a to gbe leni ke olorun ti o shini ron fun lati ma mu ni ki a ma fi se iwawu ke olorun ba ninu anu re ki ba san awon doctor wa ni osan re ni aye bi ati ni ojo igbe al kiyama ke olorun ba ki o ti de je ki arun won pe bẹ́ẹ̀ sì ni mọ́ṣáláṣí tí ọlọ́run lè ní sábàbí láti lè gbé àwọn ètò ìgbẹ́dẹ̀ ní ilẹ̀ àfẹ́fẹ́ mọ́ṣáláṣí ìmúrò ìbúdà àbẹ̀lẹ̀ ọba nínú àmì rẹ̀ kí ó túbọ̀ mọ lẹ́kọ̀ọ́ àríwìkì wọn kí ọlọ́run má jẹ́ kí ó sún wọn kó má jẹ́ kí ó rẹ̀ wọ́n oore tó ìyẹn máa ń rí látàrí irinṣẹ́ ọlọ́ọba lọ́wọ́ báyìí kí ọlọ́ọba kí ó lè fi dùn wọ́n ní àwọn ń bì àti ní ọjọ́ ìgbéǹde àlẹ́kíámà láì gbàgbé ẹ̀yìn olùgbọ́ wa tí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa láti kọ́ ẹ̀kọ́ kan àbí ìkejì

0: kakasi doctor soro gidin bilala lasoro lati ba wa seto irin ajo hajj ati umra
1: awon ta ba si nfe ekun re alaye je ka gbeju ka pe awon doctor wa doctor soro gidin bilala lasoro lori ero bani soro won
0: 003406 5570 arafa alalobo olohun ni se ni oyoriyo
1: alama amin
0: ẹjẹ́ ká mú gbàgbé láti pàdé wa ní orí ètò fíkì ní ọ̀la sátọ̀dẹ̀ ní déédé aago mẹ́sàn-án sí mẹ́wàá lẹ ní orí ìkànnì ìfẹsọ̀rọ̀pọ̀ kárí tẹ ti ń gbọ wa nígbà tí àwọn dókítà wa dókítà ṣàdé ń gbádùbọ̀ ọ̀rọ̀ ọjí ó mọ̀ bá wa tẹ̀síwájú níbi tí wọ́n bá ìdánilẹ́kọ̀ọ́dé títí dìgbà náà ni wọ́n máa wọ inú mi tí wọ́n láàrin ìdókòwò dágbére pé máa sọlá máa ń là lẹ́kọ̀
2: Assalamualaikum. Emi gbagbe lawon omo eniyan. Latari virus tan fi eti atojuku kaakiri gburu. Elei to nbi ki oke yin o ma di beta. Ko wa so make sure fo omo garaga. To koja ran ti Olorun ba la lori kore. Mo mo mosalasi Allahu barika. Mi le uda. To kale si je shate do sun lere. Ele ku sha gbe kale awon wa si banko bi. Ibi ta o ti ma pade awon afa ro ko joko ti won gbo sunna le Muhammad sallallahu alaihi wasallam yi. Fa fa le yi ta o le wa. Awon wa si wa yi ti wa lori radio. Ojo Thursday la ma pade awon afa ro ko joko. Lori Guru Linda Special, lori the 102.5 FM. Laago mẹ́sàn, saago mẹ́wàá alẹ́, ìgbọ̀jọ́ Jumọ̀ Friday. Laago mẹ́sàn, saago mẹ́wàá alẹ́, láwọn pàdé Dr. Sirajuddin Bilal Alasọ̀rọ̀. Lori Bond FM 92.9. Gbogbalẹ̀ Saturday, laago mẹ́sàn, saago mẹ́wàá alẹ́, láwọn pàdé Dr. Sharafadin Gbadebo. Lori Bond FM 92.9. Ọjọ́ Sunday, ní Tẹ̀síkátù Naps. Lori Bond FM 92.9 bákan náà. Níbi táwọn ti máa pàdé bàbá wa Fadúlá Sheikh Zakiru Lai Ṣàfẹ́yìn. Laago mẹ́sàn, saago mẹ́wàá alẹ́ náà ni o. Àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè. Kọ́ ọ̀rọ̀ ọba àlá máa pè ní ìlú Gbígbára mọ̀ sí nípa. Àlá ọba àmì.

0: Kenya. Mere mere, ijira 4047 kasa nye. Bi 4048 AH ishen kalekun. Nomu ijo, nomu mutanzami. Nomu sam, 46, Old Ipaja Road. Babs Karim Central Mosque, yana pata ikuneku. Makubo Ugenio. Sibi dawadunu, anwa ijira Islamic New Year Celebration. 4048 AH. Tuma wayo na jon Saturday, ojo ketadi logbo, oshutefa. 27th June 2026. Belago meso ane, dia femoju kelele bi iznila. Nilayo Field, opposite Ali Washo Central Mosque. National Chief Bus Stop is Yana Paja Ipuleku, spiritual father of the day. So to my Shiwa Sifua, for the Lord Sheikh al-Islam, Al-Aj Daoud Al-Falla, Abdul Majid Eleha, Narawa Babawa, talk to my general Barika, me for the Lord Sheikh Abdul Fattah, Muhammad Raji Atakofi, Babani Mushi, Nabo Rubali Jada, Mukadda Mukwena Aisa Tomori, Nusan, leader and founder, Fala Yekiko, 080-2427-4577, Ati, 091-5556-16,
1: Babu won so pe igi guguru ma gun loju atokere lati lo amojuto irun e da se koko se pataki ki olorun ba ma gba ode osan lowo ko wa wa iba mi e po ti o ba wa nse akiyesi yi ki ya pere aise dede nipa iriran re tete dede buya ko to peju o se se ko ti ni ogbara logboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba ri be ma bo lodo Osuna Herbal.
2: Ero banu soro wa re o. 070-38-61-5168. 070-38-61-5168.
1: O tito inu ati iberu Olorun ni won fi sise ti won. O run dura ki Olorun ba ma gba ode osan lowo ko wa wa.
2: Ero banu soro wa re o. 070-38-61-5168. 070-38-61-5168.
3: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó. Ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Imam Sulaiman Musbaudeen Akànnì lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi. Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámì ọ̀pọ̀lùṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀nì bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sí lọ́hun, a gbúdọ̀ wà ní ìmọ́tótó. Tá a bá tún sí lọ́hun tán, a wà ní ìmọ́tótó. Ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí iṣẹ́ ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbana Baobab.
4: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
3: Egbe nípínlẹ̀ Èkó.
5: Àìsàn wúlúbẹ̀ ìjẹ́lẹ́kọ̀ọ́ rẹ̀ tó fi kárí bọnú.

0: Sasuni la lafia la guara. The rush of Lunia Babe. In the Shesalir Abba Santa. Lunica, we are the way below. Many Bogotia, you get Yara, I saw Lodo prepared. And it was just one in a guara. Yes, for Niko for Lady Day, a Jeru, it was sugar. And come up in it, don't she say that again? Kokurima, La Lujo, Kale, Lodo, Bere, Benua, the Kalakuta, Tai, or the Shinisha, Satina, Mada, Ola, La Guara, and Red Balode, Benati, say you will fall.
1: Ẹgbẹ́ Yorùbá ẹgbẹ́ gbọba ní ìmẹ̀ràn àti Happy People's Club Alhaji Agbemisola Olanu kan aláṣẹ Twins Mother Food Canteen akówọjọ ṣàṣàlẹ́kọ̀ kí gbogbo oníbàárà wọn tí wọ́n bá wọn ra oúnjẹ àpamọ́wọ́ owó àtàjèrè ọjà bákan náà ni wọ́n kí gbogbo ọmọ ẹgbẹ́ gbọba ní ìmẹ̀ràn land láìgbàgbé Ìbàdàn Pillars Club lọmọdé lágbà Happy People's Club ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tòótọ́ àti ẹgbẹ́ apèdè akúṣẹ́ ọpọlọ a ò ní tọ́sájò a ó kó èrè òkò délé ẹgbẹ́ yín ó máa lékún a ò ní tọrọ jẹ a ó máa ríná rílò a ó tayọ nínú ẹgbẹ́ pẹ̀lú ẹ̀mí gígùn àlàáfíà la ó fi lò gba o àmì.
2: Àìsàn wúlò báyìí lè jẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀rẹ́ tó fi kárí pọnú tó bá ronú.
3: Ara líle lòògùn ọ̀rọ̀ ẹ̀dá tó lálàáfíà òun gbogbo ló ní ṣùgbọ́n a kì í ró kádùn adáramọ́ṣẹ́ àìsàn kan ò sì sí bí o jẹ́ ara ọmọkùnrin bá ṣàn tó yẹ tàbí ètò àpọ̀jù tó ní ṣúgà nínú àti ṣe nǹkan oṣù obìnrin tó dìnira àìsàn ọmọ́jàta aromọléegun fòníkúfọ̀lànde àìlè ìṣojúṣe ẹni láàrin lọ́kọláyà àti àìsàn ara míì tí ń bàgọ́ ara wọ̀yá àjà agbára ọlọ́run nílànà tewétegbò ìgbàlódé ká ẹ pé iléeṣẹ́ Salirem Abba Center sójú òpó yìí 080-3213-5466 tàbí 091-5434-5507 091-5434-5507 mo tètè dé mo ríre gbà mo pẹ́ lẹ́yìn àánú ṣe ní.

0: 81 05 06 641. Mano, que loucura.
1: ìwọ́n náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máa láyé tó gbòjì alẹ́ rẹ fún gbòjì jẹ ọ̀pẹ́ yìí tó rori gbòrògbò ara títa jẹ ara títa ara yín kíkà tá ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ kẹ́lẹ́ máa ṣẹ̀yọ́ sérésére tàbí tó pọ̀ lápọ̀jù ìṣara tó gbu so bàbá òkè ò lélẹ́ tó jẹ́ atura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dáni gbúlẹ̀ bàbá òkè ò kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé Gate Egboro ìṣòro ìpínlẹ̀ Èkó ẹ̀pẹ̀ 08094471143 08094471143 bàbá òkè ò elébòbí bẹbẹ bẹbẹ.
2: Adé bí a ṣe ń dé o ẹ̀dákun ẹ̀yà ẹ̀wà gbọ́ wa adé bí a ṣe ń dé eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ ìkànnì tẹ́ ti ń gbọ́ wa yìí káàbọ̀ sórí ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti gbóhùn wa báyìí a fẹ́ sọ̀rọ̀ nípa àlàáfíà nítorí pé wọ́n ní àlàáfíà ni ògùn ọ̀rọ̀. Ni mo fi ń kí bàbá wa ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀ bàbá òkè ò káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ìṣe wọn. Ẹ jọ ẹ bá mi dárúkọ yín kẹ bá mi kí gbogbo àwọn èèyàn.
3: Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín olólùfẹ́ yín Taofik Ajiboro tí gbogbo àwọn èèyàn mọ̀ ní bàbá òkè ò ló ń kí wa pé àlàáfíà Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀.
2: Àmì bàbá òkè ò ẹjọ́ ẹ má bínú o ọ̀rọ̀ kan wà tí ẹ máa ń sọ tó yẹ pé kò fi gbogbo ara kò kí ń yé mi ẹ máa ń sọ wípé iṣan ni wáyà. Wọ́n rò pé iṣan wáyà báwo ni iṣan tó wà nù ara ṣé papọ̀ mọ́ nǹkan tá à ń so mọ́lé tá à ń pè ní wáyà ẹjọ́ ẹ bá wa yànnà náà kí gbogbo aráyé kí wọ́n lè mọ ìtumọ̀ ọ̀rọ̀ wọn.
3: Ẹ ṣeun atọ́kùn lórí pa dáńpẹ̀ ní iṣan ní wáyà nínú ara gbogbo wa náà la mọ̀ pé ní nǹkan kan ló so gbogbo ara papọ̀ iṣan òun ló so gbogbo jointi wa papọ̀ mọ́ra wọn òun ló fà á tí a fi máa dáadáa pé rẹ̀ pé iṣan ní wáyà nínú ara nítorí pé wáyà rè káṣù kan mọ́bì kan kájọ́ ìmọ̀ kan mọ́bì kan bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ iṣan tó wà nínú ara òun náà ló sì jẹ́ la fi ń pè ní iṣan ní wáyà nínú ara so ìwọ tó bá wá ní ìpèníjà nípa iṣan inú ara ìwọ náà kọ dìdílẹ̀ kọ gbọ́ ń tà ń sọ kọ tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kọ́ sì yọjú sí wa pẹ̀lú àgbẹ̀ ọlọ́run yóò kó mẹ́.
2: Àṣẹ ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi wà yìí òun náà lẹ́yìn náà ti gbọ́yàn ẹ̀kọ́ kan nìyẹn o fẹni tí ò bá mọ̀ iṣan ni wáyà nínú ara ẹjọ́ máa bínú àìsàn iṣan ara yìí kí ni àwọn nǹkan tí èèyàn máa rí bí ìpèníjà tí yóò fi mọ̀ pé lọ́mọkùnrin o òun ti lu ìgbàdí àìsàn iṣan ara.
3: Ẹ ṣeun atọ́kùn lórí àìsàn iṣan inú ara yìí torí pé kì í dédé wá sínú ara ó láwọn kankan tó máa fà á. Àkọ́kọ́ nínú tó máa fa àìsàn iṣan inú ara fún ọmọkùnrin tó máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúsí ẹ̀ déédé lọ́dọ̀ olólùfẹ́ ẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé ẹni tó bá ti ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀ sí ẹ̀gbẹ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń se aládàá rẹ̀ lọ́wọ́. Abẹ́ni tó jẹ́ sí pé a máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́ abẹ́ni tó jẹ́ pé ẹ̀yọ́ tí ò ní jáde dáadáa tí ó máa jáde ṣeréṣeré. Abíntà bá pàdé látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣe àkóbá fún iṣan inú ara. Tí nǹkan yẹn bá wà wọlé sínú ara àwọn ìpèníjà tí ọkùnrin lè rí a máa fa ta ń pè ní ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin. Ìwọ ọmọkùnrin tó jẹ́ sí pé ní owó rẹ̀ tara rẹ̀ bá ti dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Abíwọ̀ tó ọ̀tí ẹ̀ nílé bá obìnrin rẹ̀ ṣeré bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Abíwọ̀ tó ọ̀tí ẹ̀ rí pé ní ara ti ò ti ẹ̀ ní gbére rada dépò pé ó lè ṣe ojúṣe rẹ̀. Mo ní tọ́ bá ti mọ̀ pé ọ ti ní ìpèníjà ń tà ń pè ní ìdákọ́lẹ̀. Mo ní kọ́ dìde lè kọ́ ọmọ bọ̀wá bàbá bókè o ní chop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní Ìsọ̀lọ́rò ibẹ̀ ní bàbá òkè wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143 àbí 08022613442 08022613442 ọmọ ọdún mélòó ni ọ or teen drama 40 years, or teen drama 50 years, or teen drama 70 years. To get Pelani said, you can see me, or take Paris any. When it's all bad, Baboko, you want all my penny, or long, they let me Baboko, Tosin Bawa say, last in the Lori, you don't call a team who saw a Nepae, or then got to the same, Migna, for a mini, Timosi, Lori, Siri Sinka, Tikini, Yolo, Yotun Padawa, Migba Toya Nemo Pade Babaka. Baba yi lo se tojo arun idakole ifun mi lori isan ara ti ma so mokunrin dole yi baba yi lo se tojo re fun mi o lo fi jasi pe ni gbogbo eni to wa sodo baboke o awon na gba pe olohun be lodo baboke o o si n ba wa se lati ori pelu ase lodo olohun oba to mu ti wa to mu ko nibe mo ni gba pe tenu ni soro se ero oba ni soro baboke o 08094471140 08094471140 08022613442 08022613442 Pẹlu ase lodo Olorun titi e lo ni sorose ti isara yi to ba wa pe lara a ma damo okunrin be na ni a tun ma damo obinrin iwo to ja si pe ni o le ni dada Only land is educated, maybe. What you better, Timon Miele? I become only gay, be any tibata fair boy or slessery. TCS, come on, Faneso. Tell your mother, Ragbagway, come on, let's say good dada. I become a people at Gumale, Catalese, come on, Gunny Gogo, come on, I got in at Gumale. Hello, Mimbe, a woman, Bunny, as a woman. Hello, Mimbe, acquiring your mouth, Faso. Hello, Mimbe, or your mouth for. Hello, Mimbe, as a rebel as you. Hello, Mimbe, you rebel as you. What did you for? Elo mi o ni orun sun daada ko sun laarin wakati meji meta ko ti laju kalele nkan yo da monitor ba dodo baboke o pelu ase lodo olohun olohun o ba wa mu ko nibe ko si ni ba kana mo moniko ma bora e mole e ma bora yin pa e didele ma bo wa ba baboke o ni shop number 10A o ye kola plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ni isolo ni Eko ibe ni baboke o wa pelu ase lodo olohun Tell me, what is it?
2: Baboke, Taufoga, can you share my lana? Alone, Jack can share the bow, I walk on a ten, Bonnie Lassico, alone in your lana. Okuni, you wa. To your pay, to buy your little ferry. Alan, you decided the day. You did a big pair. Dello. To buy my small little ferry, buy it, I feel war. But nobody no call it. You kill a pair, pay lay.
3: I show a toku. Teri awon nkan te daruko hun a npe kan ni idakole oto ni arabeku oto ni ojura oto ni teso sugbon mete ta nko omokunrin na na ma da lamu idakole le nto nba obirin re sere yo se ndede to ye ko se sugbon ko ni lagbara lati se elekeji la npe ni arabeku laarin seju kan si meji ara re o ti wale eleketa la npe ni ojura ara re o dide kani e fe bobirin re sere yo da bi gba to ranti nkankan ara re ti wale to ba ti wale o ti pare senu sugbon to ba dodo baboke o ani ero gbalode eyi ta ma fi sayewo ti wonu mo foju ri gbogbo nkan tin se ninu ara pelu ase lodo lo to ba dodo baboke o wa gba pe ni olohun be lodo baboke o
2: olohun be lodo baboke o eyin te ngbo nile loko ene tolohun ba ti fun ni ase tolohun de fun ni anfani lati ma fi tewe te gbowo yo so aiwo na mama ronu pe ma fi ni dollar mama fo la dotun la to le lo mi bo se ngbo wa bayi ni si ai so yi o ti pe lara re o e ma binu iye gege ni omu mi lo bi bere ti mu fe bere yi to ropolopo lo mi ani a ohun ti lo gba ohun ti lo awo ohun ti lo koko baba asasun ko na lo nja si mo o pa bodo baboke o olohun ti gbadura gege bi won se ma so opolopo awon ti won lo ni won fun baboke o elomi bayi to ba gbe soro lo tolorun ba bi are yo ti wa dupe pelu awon ebun nlanla mo ni lo sodo baboke o on to wa tenu mo na ni pe ati lo gba ati lo awo ati lo koko baba asasun ko na ni kini n to fa ile ati pe kini ona abayo lati ma je ki nkan iko sele
3: esun atokun opolopo awon eyan ti won ti lo gbo tan wa lawo olodun nikan ma saba wa sodo baboke o pupo olodun si ma fun wa laseyori nitori pe ani ajegun kan ti an pe ni ajegun adayeba ajegun adayeba yi baba to bi baba wa on lo ni ajegun yi nitori pe olode ni won nígbà tí wọ́n wá bí ọmọkùnrin bàbá wọn sọ pé ní ọmọkùnrin tó bá kọ́kọ́ bí òun ni kò gbé ajẹ́gùn mi lọ́wọ́ òun ló fi jẹ́ sí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ wa ọlọ́run bá wa sí ṣùgbọ́n ajẹ́gùn àdáyébá tá a wá ń pè é gbogbo ẹni tá a bá fún kò sí ẹni tí ó mọ̀ tó sọ pé ní ọlọ́run ò gbàdúrà o.
2: ẹ tún máa ń sọ nǹkan kan pé ẹ ní oríṣiríṣi ọ̀nà àti oògùn tẹ́ fi ń kojú àìsàn ìṣanú ara ẹ̀ mo fẹ́ kẹ́ túnbọ̀ bá wa ṣàlàyé.
3: bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn oògùn táwa fi ń ṣe ìwòsàn fún ọmọ ara ọgọ́ta àti márùn-ún ni tá ń pè ní 65 ńlá máa fi ń ṣe ìwòsàn fún ara ṣùgbọ́n ìlọ́dọ̀ ti bàbá òkè o èmi olóògùn ẹyọ kan tó máa rogbo àrùn torí bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ òkè o a sọ fún dèdè bá ṣe fẹ́ fún oògùn ìgbà tó ń fi gbà láṣẹ lọ́dọ̀ ọlọ́run tí wọn náà bá lò wọn gbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè o tí sì ń ṣiṣẹ́ bí ibo ṣe yẹ kó ṣe.
2: ṣẹyìn náà ti wá rí yàtọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà lórí eré ṣùgbọ́n ẹ̀sìn tó ṣíwájú òun ló gba pò kínní bàbá òkè o wọ́n ti pẹ́ nínú ká ṣe oògùn ìwòsàn fún àwọn èèyàn lórí àìsàn iṣan ara tó ń da ọlọ́mọkùnrin láàmú kó wá pe lórí ọlọ́mọkùnrin nìkan ọlọ́mọbìnrin náà tí wọn náà bá ń rí oríṣiríṣi àwọn àpẹẹrẹ bóyá ẹlòmíì tí àládàá rẹ gan tí wá dédé má fi ìgbàlà rẹ dọ́là kàn sí bàbá òkè òní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church. mo máa ń ṣàlàyé lóòrèkóòrè pé tó bá jẹ́ pé ọ̀nà ìsọnù ni wọ́n ń gbàbọ̀ tó bá ti dé jákàndé báyìí ká tó rí ṣọ́ọ̀bù kíní ṣọ́ọ̀bù kejì ẹ ti rí plaza yẹn ó tóbi báyìí níwájú Deeper Life Church ni ibẹ̀ ni shop number 10A wà ìwọ ṣáà ti bèrè bàbá òkè o ẹyẹ méjì ò kí ń jẹ́ àṣà bàbá òkè o ìlú mọ̀nká ni wọ́n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti mútalí ilẹ̀ torí èrò máa ń pọ̀ nítorí pé ibi tọ́lọ́run bá ti ń gbọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ lọ́bẹ̀ bàbá òkè o kí lẹ fẹ́ sọ nípa èrò tó máa ń pọ̀ ṣé kò ṣe pé bóyá ẹ máa ń ṣojú ṣáájú pé ẹni tó bá gbọ́ kọ̀ bọ̀lọ̀kù wá àbí nǹkan kan.
3: gbogbo ọba kan náà jọ ni wá nítorí pé tọba dé mẹ́ka yàtọ̀ síra wa bí èèyàn bá ṣe dé wọn náà la ṣe máa ń ṣe ìdánilò fáwọn èèyàn tọ́ra àwọn èèyàn máa pọ̀ púpọ̀ ìwọ náà tọba fẹ́ wá tètè dèndélẹ̀ kọ́lé bá tètè wá láàárọ̀ àti wà nílẹ̀ látago mẹ́jọ àárọ̀ dàgbọ́ mẹ́fà rọ̀lẹ́.
2: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yín.
3: bẹ́ẹ̀ ni gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa náà ni wọ́n wà níbẹ̀ ọba gbogbo wọn pátá apọ̀ níbẹ̀ tí wọ́n ti rí oníkálukú náà sì ló mọ iṣẹ́ rẹ̀ nígbà tó bá dọ́dọ̀ wa ọgbà pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbá òkè tó sì ń bá wa sí.
2: àmẹ́yìí tó dájú jù ni pé bí bàbá òkè ò bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣe ń da yín lóhùn ọ̀dọ̀ bàbá òkè ò náà ni ẹ padà lọ fi àdàbà ètò rọ̀ sí torí àwọ̀ ni wọ́n padà da yín lóhùn finally so má ní ìfòyà pé akọ́ṣẹ́mọṣẹ́ náà máa tì mí sí bàbá òkè ò gangan fúnra wọn àwọn ni wọ́n ń dá àwọn èèyàn lóhùn gba ojú òpó bàbá òkè ò kó máa pè wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ 0804-71143-080-9447-1143 tàbí 080-2261-3442 080-2261-3442 a ò ní ṣàìsàn táìsàn fi tán lẹ̀ láṣẹ ọlọ́wọ́ ọba ẹ̀gìmárè shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life òun là ní ẹ̀ ó dìgbà kan ná.
4: àríkẹ́ríkẹ́ inú ló dé tó rojú kókó báyìí.
5: ojú mo ṣì tí àwọn tí màá bọ jẹ.
4: ohun ló ṣe.
5: ẹni bá rí ọgbọ́n ṣe ilé fùrùkọ̀kọ̀ bí ẹni bí olè so kìdílẹ̀ ká tó wọ̀bùsùn. yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ sí ìdíyẹrẹ lánàá. bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀yẹ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. ṣé ìtìká rí wọnú bí èkó ló tọ́ fẹnu kan
4: yìí. ìwọlẹ̀ sọ̀rọ̀ fún kéè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kó máa ráyè tó gbọ́ ìjà lẹ́ẹ̀rẹ́ fún gbòjẹ́ ọ̀pẹ́ yìí.

fẹ́ dá mi bú ẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí Shop 10A, Eyikola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakande Gate, Egboro, Isolo Ìpínlẹ̀ Èkó. Ẹ̀pẹ̀ 08094-71143, 08094-71143.

0: Bueno, ba ni ba wani akwa ga ni tuni ko ga ga la ga ga ga ni la ba ba to ko akuni ni ko ba ba fuwa ga ga ko ni bu bu e o ba de ni o ni so bu a ga sa o ga si de wa ba ko ni sa sa to do ba lo su de ni ba ba to de la wa akuni bi akuni o wa bákan náà gbàgbọ́ gbàgbọ́ ní dáálẹ̀ ọkọ̀ ojú òkèrò lóò sọ́dọ̀ ẹtùgbọ́n wa àtẹ̀lágbé wà bálẹ̀ kẹ́hìndé kalẹ̀jọ́ ní tìlú ìtura ra káfọ́tà ìwọ̀n olóyè kẹ́hìndé kalẹ̀jọ́ ní àdébùsọ̀lá ìwákan náà àgbọ̀dọ̀ gbàgbọ́ ní bálẹ̀ àwùsẹ̀ estate ọ̀tẹ̀bí olóyè ọ̀dùgbàmù abẹ́rú Shatik àti gbogbo ẹ bálẹ̀ bálẹ̀ jákèjádò ìpínlẹ̀ Èkó lágbègbè ọba ìtìlú ọlọ́run nígbàdàn ìtìlú ìbàdàn ọba Abdulrasheed Ladéwọ̀lú Ladọjà ó kalẹ̀ kí gbogbo ní ìlú Nàìjíríà pátápátápátá ní oṣù mọ́kànlá tó ti pa àkókò ṣoṣo tó léwá nítorí pé ó gbèbè kan tó nígbà ní ọlọ́dún lẹ́ẹ̀mí tó lọ́rùn rọrùn aláàánú fún gbogbo àgbáyọ. Ìgbé gbogbo àtẹ́jú ìwé ọba ti ń lọ. Àwọn ọmọ ìwé ni wọ́n lọ iléeṣẹ́ ọlọ́ sílò tí ó dẹ̀ gbogbo ìgbà wọ́n kọ́ gbogbo wá sílẹ̀ gbogbo ilé ọ̀sán láìdẹ́n ọmọ tọmọkọ́rọ̀ àbúrò wàsíọ̀sán láìdẹ́n ọmọ tọmọkọ́rọ̀ ọ̀hún ọ̀kọ́ àpàtà àkọọ́dún azọ́gọ́dún àti àfìlàfíà. Ilé sílò ẹgbẹ́ sẹ́fọ́ èròjà mọ̀dún ọdún díje bí ọjọ́ ọlọ́gbọ́dá lákàtí ẹ̀rọ ìjìnlẹ̀ 003405714 ẹjọ́ ká ṣe dáadáa ká ṣe tó wà rere ẹjọ́ ká ṣe dáadáa ká ṣe tó wà rere torí òní kọ́ torí ẹ̀rọ ẹjọ́ ká ṣe rà á lọ́rọ̀ tí àtẹ̀jíṣẹ́ yóò lórí àdúgbò kalẹ̀ ti tọ̀lẹ̀ lóde ìpín 02150435 ẹgbẹ́ mẹ́rin wá fún arábìnrin tẹ́lẹ̀kùn ganan ní ọkọ̀ ẹgbẹ́ mẹ́rin wá fún ọkọ̀ ẹni ìrìn wá sí ìgbésẹ̀ tààbòrò ìgbé sọ tó ìdúpẹ́rẹ́ àwọn ètò ìdúpẹ́rẹ́ rẹ̀ tó pé òun àtọkọjọ ní ìròyìn tó kan náà tí ọkọ̀ sọ fún ìyàwó ilé pé òbí àwọn kan síta apádé ìjọba ọ̀sùn.
1: Foresters secure the nation's forest. Tí ìnáwó bá ṣẹlẹ̀ lágbolé, a máa kágun sẹ́nì kan jẹ nìkan lọ. Gbogbo ẹ̀yìn olùgbé òṣòdì sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tí ẹ nílò ẹ̀ṣọ́ aláàbò tiwantiwa níbi onírúurú ayẹyẹ bí ìkómọjáde, ọjọ́ ìbí, ìgbéyàwó, ìsìnkú àgbà, ìkọ́ṣẹ́yege, ìkẹ́kọ̀ọ́jáde, bó ṣe ayẹyẹ ìṣílé, oyè jíjẹ, ìgbọ̀pá àṣẹ, wà ní mọ́tò Quran, ayẹyẹ nìkáì, ìfilọ́lẹ̀ tí a mọ̀ sí launching àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìbá àjọjọ alẹ́ àbí tọ̀sán, bẹ́yìn wá nílò ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá. Ẹ ṣe kàn sí ẹgbẹ́ Foresta lábẹ́ Assistant Commander Foresta Security Services Lagos State Alhaj Chief Adewale Salami De Salam. Ẹgbẹ́ ìlú wọn ni 08033211124 tàbí 08080500098. Ẹ sì tún lè pe State Commander ní ìpínlẹ̀ Èkó Commander Ogunleye Balogun 003218-6093. Àǹfààní sì tún wà láti kàn sí ilé ẹgbẹ́ wọn tó kalẹ̀ sí 21 Adeyemi Street Arowójọba Area Oshodi ìpínlẹ̀ Èkó. Foresters secure the nation's forest.
2: Kéèrò ọjọ́ tí sì kéde pàtàkì ẹnjìnà Mukala Odep òyìnbó oní jẹnẹrétọ̀ sọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdílù Road Council Bus Stop Ìdílù Lagos State lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun 1kv jẹnẹrétọ̀ sí 500kv fún àwọn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje-kéréje ilé ìjọsìn ilé ìtura àbí ilé ìgbafẹ́ ẹ̀yìn onílé ìtajà supermarket ilé ìgbé orí jẹnẹrétọ̀ ilẹ̀ yìí fẹ́ rà ẹ darapọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ kò gara rárá ẹ pé ẹjìnà Bukola Odep òyìnbó oní jẹnẹrétọ̀ sórí 08023448276 08023448276 tàbí 08067832948 08067832948.
3: Ayúlẹ̀kẹ́lẹ́ àgbàfẹ́rẹ́bí ni ó pé jọjọ́ ìpínlẹ̀ tó bá ta ìṣẹ́ ìmúdá ìdè kan ló tọ́jú ọ̀nà rẹ̀ nílé iṣẹ́ ẹ̀mọ́.
4: Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yìn ará ilé. Èyí ni ìmọ̀ ìlera láti iléeṣẹ́ Anímọ̀káyé Dámiláre Bàbá Tápà Worldwide. Ní àkọ́kọ́ náà ẹ pé ojú òpó wọn yìí 080 080-33-73-55-70. A kì ń wo kádùn lórí ìṣòro kan tàbí ìkejì, àìsàn tàbí àrùn ni, àbí àìrí oorun sùn, àìlèrìn dáadáa. Agbára ewé àtègbòkà, gbogbo etí tó ń gbọ́mi lọ́kùnrin àti lóbìnrin tí ó ń kojú ìpèníjà àmúbọ̀ ọkọ tàbí aya, àbí ìwọ ò ní àkójọ, ó ṣiṣẹ́ bí erin, owó ń jẹ̀jẹ̀ ìlírí. Ẹ kàn sí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Anímọ̀káyé Bàbá Tápà Worldwide ní nọ́mbà 61 Santos Avenue, Abúlé Ẹ̀gbá, Lagos. Ojú ọ̀pọ̀ wọn rèé lẹ́ẹ̀kan sí 080-33-73-55-70. Tí wọn náà bá dé iléeṣẹ́ Anímọ̀káyé, wà á fi ògo fún Ọlọ́run, ọ̀rọ̀ rẹ á sì dayọ̀.
5: Rántí ìpínlẹ̀ ọ̀rẹ́ mi, gbìyànjú kó má dàgbé ìjò tó kọjá lórí àpáta tí ó sì nípa ní ìmáyé.
6: Ọ̀pẹ́ni Fọ́lọ́run ọba mi Èdùmarè, ẹ̀kú lé níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ wa lórí ètò yìí lálẹ́ ètò yìí. Kànàkànà mi ti dé ọfẹ́ mọ̀ já tó ń jòwú. Àfin mi ti dé o kí gbogbo ayé ọmọ rí mi gbangba lóde ọjà ni. Ẹ̀kú lé o, ẹ̀kú iṣẹ́ ò ní ẹ̀kú àfọmọnìyàn ṣe. Yóò mọ̀ dákọ̀ mọ̀ ní ìbàjẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi Èdùmarè. Orí ètò wa ètò yìí ọ̀nà láti déhun iléeṣẹ́ Bond FM láwà 92.9. Ọ̀pẹ́ni fún Ọlọ́run ọba mi Èdùmarè. Lálẹ́ ètò ni aláwọn nǹkan kan tá a bára wa sọ. Rí wọ́n ní àjáṣọ àjárọ̀ kì í máa wọ́n nílé aláǹtakùn. Àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́yìn àgbà ti sọ náà nù. Ọ̀pẹ́ni fún Ọlọ́run ọba mi Èdùmarè. Ẹja dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Bàbá Anímọ̀káyé tí wọ́n ṣo nígbọ̀wọ́ ètò yìí. Níbo ni a kalẹ̀ sí nọmba 61 Santos Avenue ní Abúlé Ẹ̀gbá nílùú Èkó, níbẹ̀ ni wọ́n kalẹ̀ sí. Gbogbo ẹ̀ ń bá lọ sọ́nà Sango, bẹ́ẹ̀ bá ti dábúlé ẹ̀gbá, ẹ̀bọ́lẹ̀ níbi ilé epo móbìn, ẹ̀rọwọ́ ọ̀tún yẹn tẹ̀lé àwọn ọlọ́kadà. Ẹ̀gbọ́kadà ń bẹ̀ ẹlẹ́rìí lọ sí nọmba 61 Santos Avenue. Ọ̀dọ́ Bàbá Anímọ̀káyé níbẹ̀ lẹ́jà sí gan. Àbí ká ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ pè nọ́mbà wọn 080-33-73-55-70. Nọ́mbà tẹ́ fi pè wọ́n, tẹ́ fi gbá wọn láago nù pé bàbá mo ti débi báyìí mo ń bọ̀ lọ́dọ̀ yín ṣe wà ará ni. Torí náà ni mo fi ní pé kíni tí ń já jówọ náà lọ́wọ́, kíni tí ń bà yín lọ́kàn jẹ́, ṣe lórí ọmọ, ṣe lórí iṣẹ́, ṣe lórí ìfọ̀kànbalẹ̀, Ọlọ́run ọba mi Èdùmarè ní bẹ̀dà yanjú ọ̀rọ̀. Torí ntẹ́dà fẹ́ jẹ́, ntẹ́dà fẹ́ jẹ́ nílé ayé, ẹ̀rọ àwọn ẹ̀dá bí ẹ̀dá ń lọ lọ́la àṣírí tí ó tó fara pamọ́ fún ni ọwọ́ àlàáfíà ẹni lọ́wà. Ẹ̀kọ́ nọ́mbà ńlẹ̀ lẹ́ẹ̀kan sí 0033-73-55-70. Nọ́mbà bàbá Anímọ̀káyé nìyẹn. Níbo mo ń lọ lálẹ́ ẹ̀tọ́ ni? Àníkílà kò rí ètò gan tí mo múra sórí ètò lónìí. Àkórí ètò tù ní òun ni mo pè ní ẹni agbójú okùnlé tí ọ̀jẹ̀ ni agba àbí kí n pè ní àbámọ̀ àbámọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni fún ẹni tá a mọ̀ fẹ́ni ẹ̀jẹ̀ ni fẹ́ni tá a rò pé kò lè ṣe ni ní nǹkan ṣe imú kúkú níkà ṣùgbọ́n kò gbóòórùn àṣebi. Ìmúníkà o. Òun àṣebi ni ọ̀gbọ́. Ìjọlẹ̀ mọ̀ wípé ògo tí ẹ̀dá gbé wáyé ó jura wọn lọ. Bẹ́ẹ̀ ìràwọ̀ ti kálukú ó jura wọn lọ. Ìràwọ̀ kálukú pọ̀ wọn a máa tẹ̀ràwọ̀ ẹlòmíì pa ńgbà bá ń wẹ̀ lọ́wọ́ láti ìkókó. Ó lè jà pé ìràwọ̀ mẹ́rìndínlógún lọmọ ń gbé wáyé ẹni tí bá wẹ̀ ńgbà míì tó sì lójú inú ẹ̀mí tí irú wọn bá jẹ́ kà wọn a máa tẹ̀ pa o. Bí ìràwọ̀ bá wá jẹ́ 24 àjẹ́pọ̀ ti ń lọ síbi ti gómìnà àbí ti pẹ́sídẹ̀ǹtì nù. Kálukú ló ní nọ́mbà àràwọ̀ tiẹ̀ níbi tí wọ́n lọ. Àní bàbá ń bá ní gbé tá a mọ̀ wá rẹ ni àjẹ́pọ̀ oku die ka ato ka ba ni gbe ka mama wa ni ka mama nu eni a je poku die ka ato so mo ya meji ni o wa ni wa finu hara won amomo ya wu sambe ire won ki finu hara won awon mo ya wu sa igbe aye ya wu sa ni won ri ni won mo gbe bo ba mu awusa eyen la won e re pe awusa awusa ile kan na ni won wa sugbon won o re nu ara won owo baba mi o ke fi pa owo lo fi pa owo lo fi pa bo e meje ba rin ti won ba mo nu ara won ki won o ki sara won awon ore a mo se ra won omo iya a mo se ra won egbon saburo eje seje ibeji gan ti a jo je tawe kan iwa a mo se ra won Ben sa eni mo fi so pe eni agboju oku le ngba mi ko je ni agba eyi ko yi eni agboju ogun le je ni agba awu eni pe gbogbo bi te tin taja nje eni fura nbe ibi te tin sise nje eni fura nbe eni en ba gbele nje eni fura pelu e je le mo ri pe ai nti mo so fun yin jo si nipa arabirin tin wa passport ye to fi passport pamo ton wa kakire to fe trafu oko re o si mo passport ye pamo o si mba sare kakire oko oko lo mu pamo o oko lo mu passport yawo pamo ohun ataburo yawo won tun lajo sepo igbon dodo baba baba ti ki fi robo to loju baba ni hawo passport ten wa ibi bayi lo wa ibi bayi lo wa no le yin iwo ko yawo kilode to mu passport yawo re pamo kilode asiri ogun ki bo lodo timi kilode to mu pamo nje le mo pe visa ti won fun yawo ori do odun meji o si expire oko o si jewo wi pe emi mo mu passport e dani won fi o travel ni abi abi ari nga se ranti e ti mo so fun yin gba na lo yawo oko aburo to wa nba to nba egbon lopo oko aburo ti nbe egbon re lopo to tun fe pa oko o fe poko aburo re to fa isode ti mo salaye fun yin jo o na lele ti mo ni kin tun wa ko ton wa la le to ni eyi ko yi ani emi a ba feyin ti nigba mi egun lo mo fi owo eni ani o fe ni loju atalo fi senu ta mo ti ye laye o olodun oba mi odumare oni je kekenke aye o tawa o keke aye o mo ni tawa pelu ase olodun oba mi odumare awon ore meji bi omo iya awon ti won ti ro wi pe omo iya ni won pe ba ri won ta omo iya wa ma sun le ara won wa ma jeun ara won abi kini wa je se fun ara won mo wa ma wo so ara won eh aso kan na ni won wo njo na won si rode won to de ohun de won jo rode na ma ni won jo rode ni o won rode won to de de won bo aso wi pe ka won sa aso won wa sa aso awon mejeji ni won sa aso won ti sa aso won sita ni abajade lo ngba won pada wole ore yen to n jade pe ko won ra nkan to pada wole ngbo di role won ni won lo kaso won wa kaso won ko sinu bi ti won kaso si ngbo di jokeji ore keji ora so ti e mo ore ora so ti e mo arabirin si gentiki kankan ku ki lo ma wa ma so lo ni boya buru mi ti mo lo school niyan mo yo ti feran re nu ewo e fi le ja e fi le ja e popo nu alai ni la kai alai kan kan ku mo se o ase bi ti a ti fe fi ja kule ni ase bi ti a ti fe fi gbe subu nu eye o mo pe aso eni ta wo ta lagu si ibe logo eni nbe aso eni ta wo o ti yi ogo eni o ti pe o ti mu ogo eni o ti mu lare ogo eni aso ti so tele won pe o n fe mu aso re ah kilode o nikan ni laarin gbogbo awon ta won jo rin o nikan lo lori o nikan ni rere ajo o nikan lo mowoju o nikan lo jare yaju o nikan ni loloko gidi so o nikan ni laarin gbogbo awon sawon choku na sawon wa lori ni nje fura nje fura eh ore ni o baba mi a orun ore re oloye ka ni fura baba n sale eni lo oye ka ni fura baba n sale eni lo baba sale titi baba de koro e fura e ba sale titi o baba de koro e fura o oye ka ni fura baba n sale eni lo omo se o aluwa kare baba chapa ile ise won be ni number 61 Sandos Avenue na yabu egba ni ile eko owo yin te ngba me baya ni eko Victoria Island gbogbo bi kebe mo ila le wa te ti lanfani ati gbo mi arun baba yoju si won ko live yi baba yoju si won ko live yi ta lo ma bi ogun ti nwa ta lo men ta roba won gbo nu okokun ta fa sinu male ejan dele se ani makaye baba sapa mo padabo eku

0: rere ẹni tó ṣòwò tó fẹ́ jèrè ìwáṣẹwáṣẹ ò iṣẹ́ jẹ́kẹ́ni mọ̀káyé bẹ lóhùn fún ẹ gbogbo ayé bá sọ́ra rẹ̀ lọ́rọ̀ mọ̀dìmọ̀dì tó sọ pé lọ́rùn pé ló ṣòro fàdájá ewé tó ń tẹ̀dẹ̀ àtẹ̀dẹ̀ àdúrà lánì mọ̀káyé ò fi já dànù nọmba 61 santos avenue abúlé ẹ̀gbá lánì mọ̀káyé bàbá tápá fìdí kalẹ̀ sí o bó ti ń fewé àtẹgbò ṣe bẹbẹ 08433735570 08433735570
1: ẹ̀rọ pálá fún oríire o mo ti fẹ́ ẹ̀rọ náà báyọ.
2: ìpínlẹ̀ tuntun wà lọ́dẹ ilé iṣẹ́ ọ̀hún.
3: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí kò sí kékeré akàn tí kì í nílé lórí abálájọ tọ́pọ̀lọpọ̀ àwọn olùgbé àlímọ̀ṣọ́ ìgọ́dọ̀ ìkọ̀tún ìjẹgun ìjẹdùdú ìjẹagẹmọ ìṣẹ̀rí àti gbogbo agbègbè rẹ̀ fi ń dà lọ́gọ́ọ̀rọ̀ lọ sí ilé iṣẹ́ àpamọ́ bẹ́ńchọ̀ tí wọ́n ń ta ojúlówó ilẹ̀ ilé dúkìá lands houses and assets bákan náà ni wọ́n tún jẹ́ dìvẹ́lọ́pà tó ń báni kọ́lé ìbẹ̀rù ọlọ́run nílé iṣẹ́ olóyè mọ́síkù àpamọ́ fi ń bá àwọn oníbàárà wọn ṣe àwọn tí wọn ti dán ilé iṣẹ àpamọ ventures wò gbogbo wọn náà kan sára sí òótọ ọnù tí wọn fi ṣiṣẹ ńbẹ láti bá wọn dòwò pọ ẹyìn náà pé alade alhaji mọ́síkù àpamọ abulẹ ṣòwò 08032751648 lẹẹkan sí 08032751648 ẹyìn náà bá wọn dòwò pọ lẹni kẹgbà pé ìkànkì sẹsẹ rà gbòó.

Band FM.

0: abalengeni abansoro oníṣègùn ìpínlẹ̀ tó dáadáa tó mọ̀ nípa ewu àti egbò káfíṣọmọ ara ilé rẹ̀ tó jẹ́ pé tí àwọn tó ní ẹ̀sán kan sí mí lọ́ba fi lè pè wọ́n àbí ó pọ̀ sí wọn nínú iṣẹ́ wọn kó tọ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ẹni oníkànnà ti ń gbọ́pọ̀ wọn ẹni ọlọ́fọ̀nà ti ń gbọmọta bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ tó bá dé ìgbà
1: ẹgbà
0: ẹ kí ara lẹ́sà.
1: mo kí gbogbo etí tó ń gbọ́ mi nílé ọlọ́run kò ní gbà láfíà lára wa orúkọ èmi tẹ́ ń gbọ́ ìní gbajúgbajà oníṣègùn ìbílẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ tí mo wá láti ìpínlẹ̀ ọ̀sùn.
0: ọdún kẹlẹ̀ oníwèé tí ẹ ti mọ̀ nípa ewé àti ibùkún máa lo orúkọ ìṣègùn ìbílẹ̀.
1: bàbá tá a bá ní fi kún 25 years ní rè ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú iṣẹ́ ewé àti ìgbò.
0: bàbá ẹlẹ́gbẹ̀ẹ́ ní ètò ẹ máa ń sọ fún mi pé àwọn ọ̀sìn mọ̀ yìí bóyá ẹ ti wá yí padà àbí níṣù wà bẹ́ẹ̀ náà nípa iṣu ara pé à ń tọ́jú iṣu ara ni ẹ mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹ bá ń lé ẹ fi kan ẹdúró kan tún ẹ fi lọ gba ẹ̀kọ́ sí i ṣé bẹ́ẹ̀ náà sì ní sà.
1: ẹsẹ̀ atọ́kùn mi ò tí ì yí padà mi ò sì ní yí padà láéláé torí tí mo mọ̀ ń pa ẹ̀ tó sì dá mi lójú òun náà ní ká ṣe ìtọ́jú iṣu ara yálà ọkùnrin àbóbẹ̀rẹ̀.
0: nípa iṣu ara yìí sà kí ló ń fà gan-an ọkọ̀ gbọ̀ngbẹ.
1: ẹsẹ̀ atọ́kùn ohun tó lè mú àdínkù bá agbára tí iṣan fi ń ṣiṣẹ́ lára ó poríṣiríṣi ṣùgbọ́n ẹgbẹ́ ká mẹ́nu bá díẹ̀ ńbẹ̀. àkọ́kọ́ ni téèyàn bá ti ní ìtọ̀ ṣúgà
0: bẹ́ẹ̀ni
1: ẹ̀kejì téèyàn bá ti ní òkú àtọ̀ṣe ẹ̀kẹta téèyàn bá ti ní àìsàn ìbálòpọ̀ ọlọ́jọ́ tó ti pẹ́ èyí tó tún fara pẹ́nu fún àwọn tí wọ́n bá ní ọ̀rá lára tí wọ́n bá sára ó ṣeéṣe kí wọ́n ní ìpèníjà nípa àìsàn ara.
0: àmọ́ tó bá ní ìpèníjà
1: bẹ́ẹ̀ ni bóyá wọ́n sára.
0: ṣé ọkùnrin nìkan ni ó ń ṣe ara ilé àbí ó ṣe bẹ́ẹ̀ fún obìnrin náà.
1: bí sára ṣe ń da ọkùnrin láàmú bẹ́ẹ̀ náà ló ń da obìnrin láàmú.
0: bàbá ẹlẹ́gbẹ̀rún yìí ẹ bá mi tu fẹlẹfẹlẹ tí à ń pè ní iṣu ara gọ́sà.
1: ẹsẹ̀ àtọkùn iṣan ara dàbí òpó tó gbé ilé dúró ni tí òpó yóò bá ti dúró dáadáa ilé ò ní dúró dáadáa gbogbo ara tí iṣan ò bá ti dúró dáadáa ńbẹ àtọkùn ara náà ò ní àlàáfíà.
0: àwọn tó bá wá ní ìpèníjà yìí nínú iṣu ara yìí báwo ni wọ́n ti lè mọ̀ pé mo mà ti ní ìjẹkùjẹ lẹ́gbàá ara.
1: ẹsẹ̀ àtọkùn ni wọ́n tí ò ń gbọ́ mi nínú yálà àgbàlagbà ní ẹnu àbí ọmọ kékeré tó jẹ́ pé tó bá ti jí láàárọ̀ gbogbo ara bẹ̀rẹ̀ sí ní ẹrù ẹ ìwọ tó jẹ́ pé ọwọ́ rẹ ń kú tàìtàì ẹsẹ̀ rẹ ń kú tàìtàì
0: ọwọ́ máa gbọ́n báyìí.
1: bẹ́ẹ̀ni àbí ìwọ tó jẹ́ pé tọba ti ẹnu òpin náà kan sí kejì á ti máa rẹ̀ wá ti máa ní gbúlegbúle àbí ìwọ tó jẹ́ pé àti bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ogbogbo fún ẹ ẹlòmíì tó bá ní kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn rẹ máa bú sórí ẹlòmíì á ní ìbàdí bí n so ẹlòmíì á ní ẹ̀wọ́ àdínméjèèjì báyìí ro wọn.
0: ọ̀gá ìjì mi ọ̀gá ìjì sẹ́ àwọn tó bá rìn tó ń bọ́ ní bàbá àjì báyìí tó ń bẹ̀rẹ̀ àbí tó ń rìn tó ń bọ́ ń ba gbèrègbèrègbè ṣé ká tún ní kó sọ ọlọ́run ló ṣe ń bọ̀.
1: ẹsẹ̀ àtọkùn iṣan ara wọn ti ń daṣẹ́ sílẹ̀
0: nìyẹn.
1: kájọ sọ̀rọ̀ tí ẹ bá ti kọ́kọ́ dé ilé iṣẹ́ ti wa lẹ́yìn tí ẹ bá ti gba káàdì 1000 a wàá ṣe àyẹ̀wò fún yín lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ tá a fi mọ kí ni ń ṣe yín gan-an ìgbàwo ni kí ni yìí ti bẹ̀rẹ̀ ìbólódé dún ká tó mọ oògùn táwa fi ṣe ìwòsàn fún yín.
0: ṣùgbọ́n mi ń gbọ́dọ̀ máa ń sọ fún mi pé òfé lè ń ṣe àyẹ̀wò.
1: bẹ́ẹ̀ni ọ̀fẹ́ láyẹ̀wò àmọ́ tẹ bá ti dé ẹ gba káàdì 1000.
0: bàbá ẹgbẹ̀rún tó ti di pé ẹgbẹ́ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yóò àti ibi tí omi ṣe ń wàsàn àwọn

0: aṣọra.
1: Bẹ́ẹ̀ni,
0: ó ní ṣe pẹ̀lú ìsànra. Ṣùgbọ́n ètò tó fara pẹ́ kíní kan wà tá bàbá máa ń pè ní ọfà. Ṣẹ̀dí ọfà kan wà tá ń pè ní ọfà ṣàkàtú. Tí ọfà yìí bá wọlé sí yàn lára, á bẹ̀rẹ̀ sí ní ba omi ara, ìsànra, ẹ̀jẹ̀ ara, egungun ara jẹ́ ni. Tó tí ọfà yìí bá ti wá pẹ́ lára, ó ṣe é ṣe kí ara máa tanu, kí nǹkan máa sọ kúlúkúlú káàkiri ara ẹni. Àbí àwọn kan wà wá láwọn ti lọ sí gbá, àwọn ti lọ sáwo. Àwọn ti lọ síbùkù bàbá sásùn. Ó ṣeéṣe kó má jẹ sára ni kó jẹ́ ọfà ara. Ọlọ́run ní fẹ́ àṣà tí ò gbógun kò ní fi jẹ wá mọ́lẹ̀. Kò sí ti ń ṣe látọ́kùn tí ò lówó sàn. Nítorí mi kó gbé wa pàdé aláwo rẹ̀. Àmọ́ téèyàn bá gbọ́dọ̀ bàbá ewé gbè mí pẹ̀lú òwú ọlọ́run ọba tó dá ewé àti egbò yóò rí wó sàn. Àwa kì í ṣe Ọlọ́run o. Ṣùgbọ́n àfitọ́lọ́run síwájú ọlọ́run dẹ̀ ń fún wa sí.
2: Ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ tó pérépéré tó bá kúrò lọ́wọ́ kò ní túbọ̀ lágídé. Ìpara wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. Kí dákú àbírí ro. Gbogbo ohun tó bá lè máa mú ni pẹ̀lú ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ òun tó mọ́ Seventy-five. Ìṣọ̀ra ló ń gbé ẹ̀dá dúró ní ẹ̀sìn ní ọkùnrin kí n jọ́kùnrin ọ̀rọ̀ ba ìṣòro ọwọ́ kíkú ẹsẹ̀ kúkú ta ìta ilé ààyè. Wọ́n sì jẹ́ kí apákọ̀ ẹsẹ̀ kan rẹ̀ bí ọ̀tá rẹ̀ rọrùn àrùn ni kì í jẹ́ kí ìṣòro gbàgbé rí àtẹ̀gbẹ́ sí lọ́kọ́ wọn. Ọ̀sẹ̀ ológbè mi sì mọ́ dájúdájú.
0: Ilé iṣẹ́ bàbá ológbè mi wà ní Kétu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu.
2: 0062729575. Lápẹ́ àrẹ ṣe pàtàkì fún mi àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: Ìjọba ṣe ti darapọ̀ mọ́ wa. Ìwọ náà lè ń gbọ́ bàbá Olóbìnrin láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọmọ náà nípa ewúrẹ́ àti egbò dáadáa. Bàbá Olóbìnrin, ṣé ká ní pé iṣu ara yìí ló ń dọwọ́ bọ Olúgbìnrin rẹ̀?
0: Ẹ̀sìn iṣẹ́ ara gangan là ń pè ní ìdọ́mẹ́niyàn. Òun ló gbé ara wa dúró tí ìsáyé bá ti ní àkùdé ara ò ní dúró bó ṣe yẹ kó dúró. Ẹ̀rẹ̀ lómi tó bá bẹ̀rẹ̀ báyìí ẹ̀yìn adùn tà. Ìsára ti dàṣẹ sílẹ̀ nìyẹn. Tó bá ti di pé ẹ̀jẹ̀ oríbi lọ bó ṣe yẹ kó lọ. Omi oríbi lọ bó ṣe yẹ kó lọ lórí iṣan ẹni ìyẹn ò ní pè mí dà. Ìwọ́ lọmọkùnrin tó ń gbọ́ mi nílé tó jẹ́ pé àti ṣe ojúṣe rẹ nínú ilé ò dogun fún ọ. Ìsára rẹ ti dàṣẹ sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé n tá ń pè ní ọlọ́mọkùnrin gan ìsàn ló gbé dúró. Ṣé wá rí atọ́kùn? Àwọn nǹkan kan mí wà tó lè ṣe àkóbá fún ìsàn ara. Ìwọ́ lọ́mọkùnrin tó bá ti rí àìsàn ìbálòpọ̀ lọ́jọ́ tó ti pẹ́ nípa bàbá wa ń pè ní òkú àtòsí. Ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ọlọ́mọkùnrin náà. Tó bá ti pẹ́ lára yóò ti kó bá ìsàn. Kò wá ní jẹ́ kí ìsàn yìí ní agbára àti ilé ìta ń pè ní ọlọ́mọkùnrin dúró.
3: Àwọn
0: ọmọkùnrin tó jẹ́ pé orí ẹ̀mí ẹ̀jẹ̀ ń gbà kọjá tẹ́jọ́ bá ti lọ bó ṣe yẹ kó lọ. Bí ọmọkùnrin yẹn bá ti ń dàgbà sókè nǹkan ọmọkùnrin
3: sókè
0: tó màmá sókè ni. Eléyìí ni bàbá wa ń pè ní àsókè.
3: Ṣùgbọ́n tí wọ́n ti ń dúró ṣe bàbá ẹ̀dùn mí àyẹ̀wò fínífíní ń bẹ̀ tẹ́ṣì fún mi.
0: Bàbá àyẹ̀wò fínífíní wà. A ti ní àwọn ẹ̀rọ ìgbàlódé ká fi ṣe àyẹ̀wò táàmù ẹni tí àìsàn ń gbọ sí lágbo ara. Bá a ṣe ní ti ìgbàlódé bẹ́ẹ̀ náà la ní ti ìdílé tá bàbá wa ń láyé jọ.
3: Dúpẹ́ lọ́wọ́ mi. Ọba mi farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní kan wá pé ibi tí kò ṣe owó ọ̀sán.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Ewédùnmẹ́rẹ̀ 08062729575 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ilé iṣẹ́ bàbá Ewédùnmẹ́rẹ̀ wà ní Kétu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu. Ilé iṣẹ́ bàbá Ewédùnmẹ́rẹ̀ wà ní Kétu bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀. Níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní Kétu. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá Ewédùnmẹ́rẹ̀ lẹ́ẹ̀kan sí 08062729575.
3: Bàbá Olóbìnrin aṣèwàpọ̀ lọ níbi agbára. Lórí iṣu ara ọlọ́mọkùnrin la sì sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́mọkùnrin tó wà ń tàǹsì wọ́n fún ọmọkùnrin tí ó lè ṣe déédéé lọ́dọ̀ wọn. Mo sọ fún lẹ́ẹ̀kan ní àwọn tó mọ̀ pa dáadáa tí ọlọ́mọ iṣẹ́ yìí rán yìí wọ́n sì wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn ní Ọ̀ṣun State bàbá obìnrin tí mi nǹkan míì tí ó tún lè ṣe àkóbá fún àìlèṣídéédé ọmọkùnrin.
0: ẹsẹ̀ àtọkùn èrò ọtọ́run gbọ́ mi nílé ẹni yìí kọ́mọ̀ láàrin bàbá mi tí wọ́n gbọ́ mi nílé ọkùnrin tó bá ti ní ìfọ̀ ṣúgà kò ní lè ṣe dáadáa ìwọ ọkùnrin tí wọ́n gbọ́ mi nílé tó ń tọ̀ bí ẹ̀mẹ́ tàbí ẹ̀mẹ́rin ilé ẹ̀tọ́ ma yóò ṣe àkóbá láti ṣe ojúṣe rẹ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ nínú ilé. àkọ́kọ́ nìyẹn ẹni tí bá ti ń tọ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹta kílẹ̀ tó mọ́ ó ti ń tọ àlàáfíà ara dànù bá a ṣe ń tọ̀ yìí ni sara máa máa daṣẹ́ sílẹ̀ àwọn míì tí wọ́n bá jí làárọ̀ àtọkùn ẹsẹ̀ wọn awo ìjọba fọwọ́ dìrẹ̀ á jì lọ ní àìsàn kan nìyẹn àbí ẹ̀yí ìyá mi tí wọ́n gbọ́ mi nílé àti bàbá mi tó jẹ́ pé ọdún orí ló fa ìsan ara ti yí àti ní àwọn egbòogi tó dáa fún àgbàlagbà
3: ìjẹ́rìí
0: bàbá lárúgbó nílé
3: ọjọ́ orí náà ní ṣe pẹ̀lú iṣan ara.
0: bẹ́ẹ̀ ni ọjọ́ orí ní ṣe pẹ̀lú iṣan ara torí bàbá ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni ara ó ṣe máa dàṣẹ́ sílẹ̀ sí ṣùgbọ́n a ti ní àwọn egbòogi tó dáa fún ìpèníjà báyìí. ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi nílé má sọ pé ọtí lọ gbá ọtí lọ awo ọtí lọ kókó bàbá sásùn àìsàn méjì mi mọ́ra kí n pa lórúkọ tó ń gbé tó mi síta kí n fi ẹ́ sílẹ̀ gbogbo wa lamọ bí mo ṣe rí atọ́kùn nínú ṣe bàbá irúgbìn mi àti ara nìyàn tẹ bá ti kọ́kọ́ dọ́dọ̀ wa àǹfààní ẹ̀kọ́ jẹ ni pé ẹ kọ̀kọ́ di àǹfààní ẹ̀kún.
1: discount wọ́n ti ṣe àwọn ọmọ fẹ́ẹ́ fún wọn.
0: nílànà tí bàbá wa àti ti.
1: bàbá ojú mi sọ́nà ẹ̀kọ́ mi ní àkíyè àti ìlọ́wọ́ mi wọ́n mọ̀ pa ìbáadáa ìlú rẹ̀ ti ń gbọ́ nípa ọmọdé àṣọ̀nù tí tọ́lọ́fin
0: atọ́kùn pẹ̀lú òwúgbọ́ ọlọ́ tẹ bá ti di iléeṣẹ́ wa ẹ̀mí kàmámà pàṣẹ wa iléeṣẹ́ bàbá irúgbìn mi wà ní kẹtù bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù iléeṣẹ́ bàbá irúgbìn mi wà ní kẹtù bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹtù.
1: ó máa ń gbọ́ abalẹ̀ pé ẹ̀rọ
0: ìbánisọ̀rọ̀ bàbá irúgbìn mi rè o 0806275975 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 0806275975

0: ṣeun.
1: ó pàtàkì tó yẹ fún ọmọ ẹ̀dá ènìyàn ni kí àlàáfíà rẹ̀ tó pérépéré tó bá kúrò lọ́wọ́ kò ní túbọ̀ ládìde. agbára wa kalẹ̀ lọ́wọ́ ìṣòro ẹ̀sẹ̀ orúkún èjìká ìbàdí àti ẹ̀yìn. kíkà kú àbírí ro. gbogbo ohun tó bá lè máa mú mi tọ̀lé ẹ̀mẹ òun ẹ̀mẹ pàkílẹ̀ èyí tó mọ́ léwu díẹ̀. a ò sì gbọdọ̀ fojú ṣe wa lọ́dọ̀ olólùfẹ́ já para o. wọ́n ti rí tàgétàgé bí ẹni fẹ́ ṣubú. máa rìn ká máa ní gúlegúle. bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ìgbò náà ń já bí fìdánì.
0: ilé iṣẹ́ bàbá erógbò ni wà ní kẹ́tùn bus stop ládojúkọ bíríjẹ lẹ́sẹ̀ níbi tí wọ́n ti ń wọ mọ́tò alápẹ̀rẹ̀ ní kẹ́tùn.
1: 0627295
2: lápẹ́ àrẹ ṣe pàtàkì fún ìwọ àti gbogbo ẹbí rẹ̀ pátápátá.
3: bó ti wà nìyẹn bó ti wà nìyẹn mo ní ẹ̀kan sí ilé yàbá ilé iṣẹ́ yàbá erógbò mi ní àárọ̀ ọ̀la ní kẹ́tùn bus stop àdojúkọ bíríjẹ lẹ́sẹ̀ láti wọ mọ́tò wa lápẹ̀rẹ̀ ní kẹ́tù mo ní àjíṣan worldwide àjíṣan international ọ tó ń dùn ọ wọn ti bọ sọ àbẹgbẹ mi ọlọrun fún ṣe bó ti wà nìyẹn ẹ ṣe olùpẹ dọ olùpẹ jẹmẹjọ ká tún máa pàdé àbẹgbẹ mi.

Ni paro chunoko.

0: àwọn ọjà ní Nàìjíríà ló gbomi ìfẹ́ panájà. Pápá amúdá kẹ́kẹ́ àti fẹ̀tínà ti rìnà tí mo fi ṣòdó ọ̀rọ̀ gan.
1: Ó ti wà ní ẹlẹ́nu gbẹngbẹ tí èlé gbẹngbẹ tí ọ̀rọ̀ alápatà ikú fúnra ẹ̀ wọ́n bàtàlẹ̀ ó lágbára pàǹkọ́lá bá ń fi ọ̀rùn kẹ́ lágbàáyé gbẹngbẹ tí èlé gbẹngbẹ tí ọ̀rọ̀ akọni ó ti gbọ́dọ̀ lọ sọ́run rọ́kò gbé sọ́run ó ní ẹbá kẹ́ máa lò kẹ́ máa lò kẹ́ máa lò lára ara yín kẹ́ má fi sọ̀tẹ̀ tó kò ní ti báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí happy democracy o a sọ pẹ̀lú ayé a sì ẹ̀dùn rẹ̀ yín olórí wa adarí wa ẹ̀ máa tẹ́ ẹ̀ ṣe o ìsọ̀rọ̀ ìbáwọn lọ agbára ọlọ́run yóò ti jẹ́mẹ́jọ bó dúkìí blessing àlùkò àwọn ọmọ olùlẹ́sà thank you very much god bless you ìyẹn àánú ẹnu rẹ o ìdìmọ̀lẹ́ àfi mi lù sí ilé ayé rẹ àánú olúwa yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn lálẹ́ lọ́sàn lóru títí láìlẹ́ ọláwọ̀ yé ọláwọ̀ yé kòtìmọ̀ yẹn lọ́gùn bàjẹ́ ìdádé wọ̀ kí ló máa yẹ kó ti jẹ́mẹ́jọ láṣẹ ìdìmọ̀ rẹ kásùn láyọ̀ sọ